Ilé iṣẹ́ rẹ̀ yóò ti àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèrè.

0: FM
1: 92.9. Wọ́n ní àdúrà ló ń gba agbára kọ́ jẹ́ ká lọ gbọ́ àdúrà rọ̀ nílànà ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ti mùsùlùmí.
2: Ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò Born FM èyí tó kalẹ̀ sí ìlú Èkó orí àdúrà òwúrọ̀ láwà láàárọ̀ yìí. Wòlíì Solomon Adéoyè ọdún Àyẹ́lọ́yìn ká bí ó ní ọ̀rẹ́ yín òun ni ó wà lórí ètò ní àdúrà òwúrọ̀ iléeṣẹ́ Born FM tí àgbẹ̀jọ gbàdúrà láàárọ̀ yìí. Ilé ìjọsìn wa wà ní Mímọ́ kí Adébọ̀lé Powerline Center wọ́n ní SAC Ọ̀dàbíṣẹ́ Agége bí a ti ń gbà wá kà lọ́nà àdúrà òwúrọ̀ láàárọ̀ yìí. Ẹ máa rí ìjánu Ọlọ́run gbogbo tí ò ṣe lédè ní ayé yìí máa ṣe lédè àṣẹ ìrọ̀rùn ó máa wọnú ayé yìí ọ̀kan ní abalẹ̀ lórúkọ Jésù rọ̀ wá àmì àmì àmì. Ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí yóò lé orí kìíní ẹsẹ̀ 30:1 Proverbs 1:28 ó nígbà náà ni ẹ̀yin ó ké pè mí ṣùgbọ́n ẹ̀mí kì yóò dáhùn wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù ṣùgbọ́n wọn kì yóò rí mi wá olúwa kí ìṣòro tó dé. Ní kókó tí mo bá ń sọ láàárọ̀ ọ̀pọ̀ èèyàn ló jẹ́ pé nígbà tí ohun tó máa ń ṣe ni ohun tó lóyìnbó pè ní medicine after death ìyẹn ni pé ó ní lo oògùn lẹ́yìn ìgbà tí ẹni yẹn bá ti kú tó nígbà tí wàhálà bá ti ṣẹlẹ̀ tán wọ́n á ṣẹ̀ máa wá ìyẹjú sí ìṣòro yẹn. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi bí ibi tá a kà láàárọ̀ yìí ó ní àwọn tó bá ń ṣerú nǹkan yẹn ó ní wọ́n máa ké pé wọ́n ò ní dáhùn wọ́n máa ṣàfẹ́rí ẹni kùtùkùtù nídàjí ṣùgbọ́n wọn ò ní rí wọn ò ní yọjú sí wọn nítorí pé nígbà tó yẹ kí wọ́n olúwa wọn ò wá olúwa ṣùgbọ́n nígbà tí ìṣòro bá dé la mọ̀ wípé àti òun ti sọ nǹkan ni ẹ mọ̀ wàá jẹ́ kó ti gbà yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò Born FM rédíò nínú Èkó Ọlọ́run fẹ́ràn yín ẹ̀yin náà tètè mọ wá Ọlọ́run kí àkókò ìdààmú tó dé lórúkọ Jésù ìdààmú ò ní bá yín wàhálà ò ní bá yín. Ìwọ bàjẹ́ máa ń sọ wá ní ayé òtọ́rọ bí ọ̀pá ìbọn ohunkóhun ló lè ṣẹlẹ̀ síyàn ní ìgbàkúgbà ẹ̀rí rí wàhálà ẹ̀rí rí ṣòro lórúkọ Jésù ń bọ ayé ò ní dìde sí lórúkọ Jésù ọ̀nà yóò ní dàrú lórúkọ Jésù bẹ́ẹ̀ tí wọ́n wọ Olúwa ọ̀nà àlà ọkàn ní abalẹ̀ ẹ̀rọ wá dìde fún mi agbára láti wọ Olúwa agbára láti ṣàfẹ́rí Olúwa lórúkọ Jésù kò wọ inú gbogbo ènìyàn tó ń gbò mí láàárọ̀ kẹsì ṣe rere kọ́nà yóò là sí rere kó dára fún mi lórúkọ Jésù náà wá àmì àmì àmì lórúkọ Jésù àyà ó dàbọ̀.
0: Band FM
1: 92.9 Band FM 92.9
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó jí wa láàárọ̀ yìí pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ orúkọ ni Alhaji Imam Abdulgani Adebayo Igidanga the Grand Chief Missioner Ayatollah Umatul Islam Society of Nigeria. Ọlọ́wọ́ àṣẹ àgbà fún ìnáwó àgbà gbogbo olùjọ́sátẹ̀dé. Ọlọ́wọ́ àwọn abìyàn ó gbóre èyí tí ń bá ọjọ́ òní sọ̀kalẹ̀. Ọlọ́wọ́ sàpè kàn wá gbogbo aburú tí ń tẹ̀lé ọjọ́ òní. Ọlọ́wọ́ mẹ́jọ tọ́sẹ́ nìkan ní kọ̀ọ̀kan wa. Ọlọ́wọ́ níbi lọ́dọ̀ Ọlọ́run. Àdáwọ́lẹ̀ àdọ́kànlé wa. Ọlọ́run jẹ́ òyẹrí síbi tí ọmọ ìgbìmọ̀ wa. Ọlọ́run àwọn ministers àwọn senate àwọn rep àwọn chairman local government àti councillor tó fi dérí gbogbo àwọn protocol ọlọ́run ó sàkóhun mọ́ ṣe nítorí pé tó bá dá àwọn náà lórí wa lórí balẹ̀ ti dára yóò pọ̀ dá ọlọ́run mẹ́jọ ni wọ́n burú ọlọ́run sàṣàánú gbogbo wa ọjọ́ ìrìn ọjọ́ ìrìn ọjọ́ ọjọ́ fún wa gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ Born FM 92.9 àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run fẹ́ kọ̀ọ̀kan wọn àṣeyọrí ìbùnú tí máa bí àṣejò ọlọ́run sàbá ṣe fún wọn. Ọlọ́run lẹ́bi lọ́dọ̀ Ọlọ́run orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga Grand Chief Missioner Ayatollah Umatul Islam arawa àṣẹ àgbà fún ìnáwó àgbà gbogbo olùjọ́sátẹ̀dé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Band FM
1: 92.9 Band FM

92.9 Band FM 92.9

ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo gbàdúrà lórúkọ Jésù ayé mi gbojú lọ́wọ́ rẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù ayé mi gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ a fi gbogbo ògbó àtọ́lá fọ́lọ́run ẹ sọ pé olúwa ó ṣe fún orí ọ̀fẹ́ tuntun àánú tuntun ìrànlọ́wọ́ tuntun ojú rere tuntun tá a rí gbà nínú ayé wa ògbó fọ́lọ́run lókè ọ̀run mo gbàdúrà olúwa kó súre fún wa gbogbo ẹni tó ń sàmì olúwa kó súre fún wa ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ọlọ́run ènìyàn ni wá ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì olúwa ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká sọ tá a sọ àwọn àwà tí ò yẹ ká wù tá a wù àwọn ibi tí ò yẹ ká ti bínú tá a ti bínú bàbá béèrè lónìí fàánú orúkọ jésù olúwa dáríjì ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ lórí òkè kávárì ó ní ró tẹ̀ jẹ́ jésù ró tẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ rẹ ni kò rò mọ́ mi lára.

tẹ̀jẹ̀, ó tẹ̀jẹ̀, Jésù ó tẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ rẹ ni kò rò mọ́ mi lára, ó tẹ̀jẹ̀ rẹ, ojú anú ni ẹ lò, bàbá má lójú inú, tó bá fojú inú wo ọ̀rọ̀ mi, ẹ ó rí pé mo jẹ̀bi, ojú anú ni ẹ lò.

0: fún mi gbogbo ẹnu mo lè fi sọ bí àsìkò yóò ẹ má ṣe mí gbọ́ o aago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́wàá ó lè padà yí padà tó dùn òye bá tún wá pọ̀ sí ju báyìí lọ o ó lè le ju báyìí lọ o kó wá dàbí ìgbà tó yẹ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ yẹn tún wá àbí omi yẹn wá kóra jọ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ torí òjò àti pé ọkọ̀ ti pọ̀ ńbẹ̀ kò jẹ́ kí àwọn ọkọ̀ lè sáré bó ti wù wọ́n àti bó ti tọ́ àti bó ti yẹ ní ojú pópó lápá bẹ̀ yẹn súnkẹrẹ fàkẹrẹ ọkọ yẹn ti bẹ̀rẹ̀ sí ní kóra jọ ìyanu pájà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọjá ńbẹ̀ tẹ́ ẹ bá ń bọ̀ látọ̀nà abúlé ẹ̀gbà ni mo ń sọ o tẹ́ ẹ bá ń bọ̀ látọ̀nà abúlé ẹ̀gbà kò sí bẹ́ẹ̀ fẹ́ kọjá ńbẹ̀ àti àtẹ́ni ní ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ò bá ju bẹ́ẹ̀ lọ ẹ má ṣe mí gbọ́ o mi ò pé ìṣẹ́jú mẹ́wàá lẹ máa lo ó lè ju bẹ́ẹ̀ lọ o ó lè ju bẹ́ẹ̀ lọ o àmọ́ mi ò lè sọ o mi ò lè sọ o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí mo mọ̀ ni pé ìyanu pájà ó dẹrùn ká má sọ mí àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní kóra jọ ibẹ̀ yẹn náà ò dáná lóòótọ́ àmọ́ àtọwọ́dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ náà wà ń bẹ̀
1: orúkọ mi ni sàláwà kíni látòkìjọ ìjáde mi látòkìjọ láàárọ yìí ó dáa láti gbogbo ń gbóyan ó yẹ kú díẹ ká dé aspotẹ tàfẹ da fí òkè gbẹgun yìí accident ti ṣẹlẹ níbẹ tírélà mẹta ìkan kó àwọn waste yìí but bíi 50% of the road náà ti cover so láti bẹ dé ìkòròdú garage ó wà òkè ìkòròdú garage ní haruna all is well and good haruna dé agri ogolonto dé tọwọlò gbogbo bẹyẹn ó dáa láti dé mile 12 láti dé ketu láti ketu láti dé maryland gbogbo ẹ wà òkè láti dé jíjóhù láti dé sísúrú lérè ní stadium gbogbo ẹ wà òkè report mi ni asan wa.
0: Àmì o ẹ ṣe mo dúpẹ́ ṣe gbọ́ gbogbo ìkòròdúró ni wọ́n ló dára lásìkò yìí yẹn tó túmọ̀ sí pé à ń gbádùn àwọn ọ̀nà wa àmọ́ tó kàn ń bà mí lẹ́rù òun náà ni ọ̀rọ̀ òjò yìí tó bá dàbí ìgbà tó pé ọwọ́ ẹ̀ lọ le sì ju báyìí lọ owó ọkọ̀ gan lásán gan ajé á mọ̀ pé ó kọjá bẹ́ẹ̀ ní àárọ̀ yìí ó dá ẹ jẹ́ kí n sáré jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa mọ eléyìí ohun tí a gbọ́ nípa ọ̀nà agége lásìkò tá a wà yìí náà ni kó dà pápá jù àwọn tó máa gba ọ̀nà abúlé ẹ̀gbá lọ sí ọ̀nà agége pẹ́ńsìlmà ẹ ò ní fojú yín náà wàhálà kankan lábẹ́ bó tilẹ̀ wọ́n mọ́ ní ọ̀nà yẹn alàtàṣẹ́gun òyìnbó lẹwà tẹ́ tí ń pè yìí o mo rí pé alàtàṣẹ́gun gbìyànjú àti pè kí ni ò gbé ẹ̀wọ́n dẹ̀ ti ń tiraka ẹ̀ báyìí mo nígbà pé wọ́n á ti gba tọ́ mi lábùkún yìí àmọ́ bóyá yẹn dé agbègbè gbogbo tí wọ́n wà yẹn ìkòyí victoria land ọbalẹ̀dẹ nkankan alàgbàṣẹ́gun ó ti wọlé padà ẹ ló sà ọkàn mi lẹ ti wà lẹ́kọ̀ọ́.
2: bẹẹni mo wà ní awọdọwọ lọ
0: ní kò yìí
2: ojú ti rọ ń bì kan dáadáa ní gbogbo
0: ọlọ́run
2: ṣùgbọ́n láti òkùdù dé adéníjì òjò yẹn tó ń rọ ẹkùn pọ̀lẹ́pẹ́tẹ́ ẹ ń rọ ẹ̀dá bá dé ìlúbìrì òjò yẹn dá lọ sí ọbalẹ̀dẹ́ ṣùgbọ́n gbogbo awolowo òjò yẹn rí ní black block gbogbo ẹ̀ pọ̀ òjò yẹn lọ.
0: àpẹẹrẹ pé omi ti dàálẹ̀ rẹpẹtẹ. ó pọ̀ tó yẹn ni.
2: ọ̀pọ̀lẹ̀pẹ̀tẹ̀
0: ọ̀pẹ́ kan ní mo wọ̀nyí. àmọ́ gbogbo tọ́mi láti yẹn dàsà.
2: ó fi
0: láti ògùdù láti kòrò dídẹ́ sí kúrò.
2: kò sí wàhálà ìyọkan lábàá lápẹ̀rẹ̀
0: wá sí yànà òwòrò wá sí orí afárá ẹlẹ́gẹ̀ta tọ́mílan bridge kódà wọ́n sọ ìlúbìrì mọ́ ọbalẹ́ndé fún wa wọ́n dẹ̀ tún sọ awolowo road ní ìkòyí tó túmọ̀ sí pé gbogbo ibẹ̀ yẹn ó ti rọ̀dá láwọn ibìkan àwọn ibìkan ó sì ń ṣe wẹluwẹlu lọ́wọ́ ni bí àpẹẹrẹ ní agbègbè tá a wà ní ìkẹjà bí. kódà àwọn tí wọ́n ń bọ̀ láti ìfakọ̀ wá sí ọgbà àwọn tó ń bọ̀ láti ọgbà lọ sí akran láàárọ̀ yìí àwọn tí mo bá sọ̀rọ̀ lọ́nà yẹn ní gbogbo ẹ̀ ló dáa mọ́ ibi tí wọ́n fura sí òun ni ọgbà láti gba ọba akran láàárọ̀ yìí àwọn kan ní àwọn yí padà ń bẹ̀ n tó fà á tó fi sá padà òye mi àwọn náà dẹ̀ mọ́ tó ráwọn náà débẹ̀ ẹ dákun tẹ bá fẹ́ gba ọ̀nà ọbẹ̀ yẹn ẹ rówó tẹ bá ti rí pé ọ̀nà dí ní apẹ̀ bóyá kẹ padà lọ gba wemco méjèèjì ló já sí alhaji latif jákàndé ní agidigbe mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ká fi ọkàn balẹ̀ bí a ṣe lè gba ọ̀nà ẹ bóyá lè pé wá nìyẹn o yàtọ̀ sí yẹn gbogbo ọba kan yẹn wá sí orí afárá kó dẹ́sọ̀ wá sí gbogbo àyìnkẹ́ house gbogbo bẹ̀rẹ̀ lódùnrin láàárọ̀ yìí gbogbo ẹni tó fẹ́ wọnú gr lasma ọláwálé oṣòdì do ba ya to e ti je ka gbo baba lawo ri e ka ro sa
2: e ka ro
0: e ro baba
2: e se ku ore re wi
0: abi o
2: gugulu e o gugulu bi e gbe la pa
0: ti ka gbo
2: ibe olorun lo mo ko se se ko ti je bi je mo so tu bi je ni
0: rara o
2: o ku la la jo jo lo ku ti ja sa so la pe olorun
0: abi o
2: alex baba so fun o li mo ru wa foro foro mu po tu e to lo kada e to te da ko lo kada ma gbe bo nu lori o kada ya baba soro bueno mo bi ri pe bi ke baba wa lori o kada ma te fun
0: awon obirin telephone o obirin telephone jokunrin lo baba gbugbe mo le bi jo ani lo ririn boya o da pe ohun to mi ko gesi niyan pe ohun telephone
2: mo ko wo ke ri o
0: emi ri o o ma ya mi lenu e ro mo na pe pe bayi ni phone owo e gan fe so bi julo a ma te a ma wo ma n to ba call mi ma gbe jaju bu e
2: ya wo Nigeria fo asisa alobaje a de lo fi alu a lo fi alu ya baba soro
0: Oni Mr. Pilot e ka ro sa o enikeni to ba fe koja ni ona Maryland bayi wa si ona Anthony Faje yi gugu e lo da o ehn beni beni won so fun wa ah mo last ko sa si joba ipinle ku won ti tiraka gan opolopo awon ko to yen ni won di pelu ojo ina won owojo ojo won sa ri daju pe awon sise yen ki gugu a le ri ona lo e mo kon fe ki a kon sara si won ta ba de ni won ti o ba nsise e ja se suru pelu won o fun anfani ara gugu wa na ni e yato si yen e je ki sare so fun opolopo wa ti a fe koja gba ona ijaye lasiko ta wa yi wa si U-turn ijaye wa si U-turn e sora koto to wa ni Amadia kato da Amadia Obadeyi eh Obadeyi e kon sa fun o e sa fun mi ni pa fun yo ojo yen o ni e ke tete fura awon ti mo ti lori ofe ati gba laro yi ti mo lati pa case yin si ohun niyan o ijaba ko to de sele ni togate ni jeta o toka si pe kafiri ya ma sora o odun tun ni pari lo o ibe tun ti be bere niyan o ala gba mita la ya makin e ku daji sa
2: e ku daji o ko sumo
0: yes sir so so e de to de leki
2: ani saka se ma polongo
0: yes sir
2: ni marina na ro lati gara tun ti ja kan de fara suba osi ni marina ni buku doko re luwe oko afaya kan ni body pelebe to ku irin irin boro boro irin kole o ti la tasi a yo ku wa lo to siwaju le gomina so da report don lo ni sugbon solution tan wa ko le bosi to ba je pe oko to tobi le fa la teyin won gbiye ju lati fa ni waju ko le bosi rarara o bo le mu wi fun won en ti o fa pada seyin ni ki won wa en tun bo le yin kata duro so yi pa la ki kere to wa lo na la ro ire aburo ni se wa eyin kule agbole 1004 kan ba mo di te dakun ati waju civic center o ji buru ja ni o si ba badu we road
0: ojo yen de ogbo te menu bayi sa
2: sa
0: sojo yen de ogbo bi ai lo si leki
2: lati ijora ti mo fi de leki ojo ti ro sugbon ninu pin up bayi bayi bayi o ti nfun
0: ah eh ida
2: lati ijora ti mo fi de
0: ya gba te ide be ni ti ro
2: o da ijo ro sugbon bayi bayi o ti nfun ni ina agbole pin up
0: ke leki e se mo di gara da
2: era sa ya ma
0: ti sa e si o lati pa toro ilu agun eke lulu ko pa di ilu wa kwani lo ko ti ja pa ilu agun meji abo Allah you that you see you. I'm not sorry.
3: Band FM 92.9 Band FM

0: Ọ̀ṣun. Ǹjẹ́ jẹ́ pẹpẹ tó jẹ́ adarí àjọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ṣèpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lórí inú fún àyàfú ṣe gbòde kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Ọ̀gá àgbà pátá àwọn ọlọ́pìnlẹ̀ wa Nàìjíríà wọ́n níṣẹ́ rí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n bá ilé bẹ̀rẹ̀ yìí. Gbogbo àwọn ìhàlẹ̀ ìdúnkùkù lajà àwọn ètò ààbò tó mẹ́hẹ̀ẹ́ kàn sẹ́yìn ti gun fi sọ.
0: Àwọn àjọ tó rí tí bá ṣe ń gbé ọkọ̀ lórílẹ̀-èdè ìpínlẹ̀ Èkó wọ́n mà ti ń sọ di mímọ̀ ìyẹn àjọ láǹfà. Wọ́n ní ní báyìí àwọn ọmọ ìjọwọ́ ṣìkún mọ́ àwọn tó bá ti ń gbé ọkọ̀ sí àwọn ibi tí kò tọ́ ní ìpínlẹ̀ Èkó.
1: Bàbá ń jẹ́ lọ́jọ́ kọjá bá ni ọba ṣe nígbàkúgbà. Kò síbi táyé tá a bá ti rí olórí dájúdájú ìbẹ́mà mẹ́hẹ̀. Jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ti yan àwọn orí ní ẹnu iṣẹ́ ológun fún àwọn iléeṣẹ́ ẹ̀ka ológun márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe ìdásílẹ̀. Wọ́n ti yan olórí tuntun fún wọn báyìí o.
0: Lórí ọ̀rọ̀ ilé tó ń dọ́pọ̀ jùlọ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra ìpínlẹ̀ Ògùn. Jẹ́jẹ́ mọ̀ pé alàgbà òbí ọmọ ti ń sọ nínú ẹ̀ pé àwọn bá àwọn tí ìṣẹ̀lẹ̀ náà bá tó ń ṣe àwọn bá wọn kẹ́nu tí wọ́n sì gbé ẹnu àtẹ́ lu àwọn bí àwọn èròjà tó jẹ́ pé òfin bó ṣe ń gbilẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà.
1: Ẹ ń tọ́jú alákòóso ètò ààbò. Wọ́n ní báyébáyé ká máa bá ẹ̀ ń tọ́ bá kọ̀ tí òye ń tọ̀ òun yóò kàn wà lẹ́yìn gedengbe ni. Wọ́n ní àwọn ti ṣe ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ àti ìkọ́ṣẹ́. Èyí tó jẹ́ pé nípa bá a ṣe máa lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé fún ètò ààbò ni kódà. Ní àwọn nǹkan fẹ́ kí wọ́n máa lò gẹ́gẹ́ bí ìtọ̀ṣọ́ oòrùn tí wọ́n máa pèsè fún wọn ní ìpínlẹ̀ Kaduna ní ìlú Kaduna. Wọ́n ní gbogbo ìpátá ni làwọn ṣe fi lọ́lẹ̀ rẹ̀.
0: Wọ́n ní gbogbo ẹni bá jọrọ orí a máa yá àtọ́kùn ẹ̀. Ìjọba àpapọ̀ ti gbóríyìn fún àwọn àgbẹ̀ kan tí wọ́n fún wọn ní àgbẹ̀yẹ wá lórí pé kí ni lórí ìṣepọ̀ pẹ̀lú éékà ilẹ̀ tó ń lọ sí bí 5,000 láti fi dáko.
1: Ọba alayé kan nílùú Èkó, ọba Nasiru Babatunde Ògúnmi Ṣàṣà ti ilẹ̀ Ṣàṣà. Wọ́n máa rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn sẹ́ríkì Haúsá o àti àwọn àgbààgbà Haúsá tán lọ bá wọn lálejò níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́. Ṣé ẹ wo ètò ìlera yín ẹ mú un lọ́kùnkúndùn bákan náà. Gbogbo ọ̀nà tó jẹ́ pé àìsàn ní kọlù yín ó ṣe pàtàkì kẹ́ ẹ mú un lọ́kùnkúndùn.
0: Àwọn aṣòfin láti agbègbè òkè ọya lọ wọn ní gbọngbẹ làwọn wà lẹyìn ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pàápàá jùlọ bí wọn ṣe rí sí ètò ààbò. Wọ́n ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe fẹ́ fẹjú kẹ̀kẹ́ àwọn iléeṣẹ́ ológun sáwọn ìpínlẹ̀ kan wọn ní inú àwọn dùn sí gbọngbẹ làwọn wà lẹyìn wọn.
1: Àwọn ajẹgbẹ́ kan tí wọ́n ní grassroots governance performance awareness drug initiative làwọn ń jẹ́ wọ́n pè wọ́n ní GCPANI. ní gbogbo ẹni tí ń tako sẹ́nẹ́tọ̀ sọ́rọ̀ Lámìlẹ́kọ̀ Adéọlá yá ìkan lọ pé kí wọ́n lọ ṣe bàkìnà kí nìdí rẹ̀ gbogbo ìdúnkùkù lajà wọn kò lè gbé ìdínà pé kí yáyí má di gómìnà ní ìpínlẹ̀ Ògùn lọ́dún tó ń bọ̀.
0: ìjọba àpapọ̀ tún ti ṣèlérí o wọ́n ní kàkàkà dínà má gbàrà a máa lànà fún ni. gbogbo àwọn omi odò ńláńlá pàápàá jùlọ fẹ́ pín àwọn dáàmù tó wà nàìjíríà làwọn ó parí o àti ti ìpínlẹ̀ Nasarawa.
1: ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ra wọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ikọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbọ́rọ̀káyé wípé lórí ọ̀rọ̀ nípa bí ètò ọ̀rọ̀ ajé ó ṣe máa gbèrú sí oníkẹ́ máa sọ̀rọ̀ kẹsì máa ṣiṣẹ́ lórí ẹ̀ bákan náà bí ètò ààbò gbọ̀ngbọ̀n ohun tó yẹ ẹ̀yìn tí ẹ jẹ́ elétò ìròyìn o láti máa gbé sí orí atẹ́gùn.
0: inú ìwé ìròyìn láàárọ̀ wọ́n ní oríṣiríṣi ìṣòro ń kojú àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà o. wọ́n ní bí kán máa jí wọn gbé bí kí wọ́n máa fi àwọn iṣẹ́ tó jẹ́ òfin èjè kí wọ́n máa fi lọ́wọ́ láti máa jí wọn gbé. àwọn ẹgbẹ́ ẹnu àtẹ lórí ẹ̀rọ ayélujára báwo la ṣe fẹ́ dènà ẹ̀ ẹ má yìí bọ́ ǹdẹ̀ fẹ́.
1: sọ̀tàn lẹ̀ sókótó. wọ́n ní ẹni bá pogun ẹjẹ́ kọ́ńtà ọ̀run wá pọ̀tẹ́ ẹjẹ́ ó nìkan fojú ní ọ̀tẹ́ nípa gbọlọgbọlọ ẹjẹ́ ọkọ̀ ojú ààyè ẹ̀fùn. gbogbo ara wọn ní aṣẹ̀rù bàlú ibi yóò tó bá ba sí ibi tó bá sáṣẹ́ pátá. gbogbo ohun tí ìjọba bá lè ṣe láti fi wọn fún wọn jáde tọ́wọ́ sì bà wọ́n kò léèwọ̀.
0: lọ́wọ́ wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ẹjẹ́ mẹ́pẹ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fọwọ́ ṣìkún mọ́ àwọn márùn-ún kan o wọ́n sì sọ nínú ẹ̀ pé wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lọ́wọ́.
1: alákòóso olùlẹ̀ wa Àbújá wọn ní ọmọ tó bá ń ṣe déédé ẹ̀tọ́ dandan kó ní àsìkò gbádùn tí ó fi jayé. ọmọ tó bá ń ṣe déédé báyìí ẹ̀tọ́ dandan kó ní ìgbéga ṣe jẹ́ ẹjẹ́ mẹ́pẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba tí yẹ wọ́n lọ bí 3,592 ni wọ́n bọwọ́lù pé àwọn eléyẹ̀ láti gba ìgbéga lẹ́nu iṣẹ́ o.
0: ìjọba àpapọ̀ làwọn ti bẹ̀rẹ̀ àkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ lórí ètò kan tí wọ́n pè ní
1: láti.
2: Band FM
3: 92.9 Band FM 92.9
4: dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàbùsàn ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀. ẹkùn ìpariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dáamọ́ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú kí tọ́ka sílera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ. yóyó bitters wà lómi jẹ́ẹ̀lì oní kápsùlù àtàpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà.

0: káàkiri orílẹ̀-èdè yóò bí ta ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Ẹ̀yin mọ̀dé yìí, èmi gan ti sọ wípé màá máa polongo Mediana kiri ni. Torí ẹ ẹ wo, kò sí ìyanu tá a fi yanu àdìkẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó wá yá, èé ṣí gbogbo alẹ̀ irun rẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà tún ṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé, ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdogun. Lọ́gbọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà, a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Products tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Products wà káàkiri ilé ìtajà. Ó yàpè sórí 0702-400-7861, 0809-1799-333. Mediana, gbogbo ohun tí irun rẹ̀ nílò.

0: secretary to the governing council.
1: Ẹ̀rù ò lè bá sọ́mọ̀ nítorí ìbọn ọlọ́dẹ. Òkè ló wà bàbá wá gbé mi gòkè.
2: Ẹni wà nílẹ̀ kì í gba yìí láwùjọ. Ẹni wà lókè láyé pọ́lé. Ẹni àpọ́nlé nìwọ náà.
3: Ìwọ náà ó padà dìde bó o bá lè múra dáadáa.
2: Máa bọ̀ níbi tí àdúrà ti ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Àdúrà fún gbogbo àgbáyé. Gbogbo Monday àkọ́kọ́ nínú oṣù. Agége Stadium Lẹ́kọ̀ọ́ ló tún wáyé. Àkórí Automatic Answer. Ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Monday ọjọ́ kẹta oṣù kẹjọ ló máa wáyé. Aago márùn-ún àárọ̀ kùtùkùtù. Àkàbà ògùn àti gòkè. Agége Stadium Lẹ́kọ̀ọ́ la gbé sí. Níbi tí Ọlọ́run ti ń dáhùn àdúrà pẹ̀lú májẹ̀mú lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ náà wá gùn tiẹ̀. A kì yóò sì lè dá ọ dúró mọ́. Òlí Ẹ̀sìnkáyà Olúgbòye Ọládèjì General Evangelist CAC Nigeria ló bá sí. Lọlọ́run lò. Monday ọjọ́ kẹta oṣù kẹjọ. Agége Stadium Lẹ́kọ̀ọ́. Aago márùn-ún àárọ̀ kùtùkùtù. Fún ìtọ́ni 08033932654.
4: Ọlọ́sẹ̀ àti wọ́n àtọ́gbó.
5: Ìrántí fẹ́ látún wọlé dé wẹ́rẹ́ o. Ayẹyẹ ìrántí fẹ́lẹ́ ọlọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé lágbolé Afrobeat New African Shrine Ìtẹ́jà ìpínlẹ̀ Èkó ní July 31st, August 1st àti August 2nd. Arararara òróróróró. Àwọn òkọrin jàǹkàjàǹkà ló ń bọ̀ ńbẹ̀. Ọ̀pọ̀pọ̀pọ̀ fúnra ẹ̀ Ṣeun Kuti, ìràwọ̀ òkọrin Fuji, Alhaji Fiyàlà, Omo Alaka, Fuji Mandiba, Kẹ́rí Àpàlà, Destiny.

0: bọ̀ kájọ mọ̀rírì ọjọ́ ìlà akọni tó sàn wọ́n ní ilẹ̀ adúláwọ̀ darapọ̀ mọ́ wà ní new african shine ìkẹjà láti wá ṣèrántí ìfẹ́ ńlá àwọn tó ṣagbátẹrù ẹ̀ ope pẹ̀lú àtìlẹyìn first exposure ọmọ tó mọ̀kọ́lọ́ media concept egypt 80 band city boy clothing brand kalakuta museum big bank new african shine ló máa gbàlejò street media ló ṣe onígbọ̀wọ́ ẹ̀.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láì sọ méjì lọ́rọ̀ àrọ̀rọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún fífi owó ìlú ṣòfò. Síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ ká lè ṣe lásìkò yìí dúró. Àwọn ń pàrọ̀ wà pé kẹ́ ẹ fi yèdénú kẹ́ ẹ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù kẹ́ ẹ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo àtúnṣe sàn-án tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906-704-4444 tàbí 0906-904-4444 fún ìwádìí èyíkéyìí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró.

0: ìwé ìròyìn tẹ̀síwájú Bond FM láwà 92.9 rídíò ìfẹsùwápọ̀ tó nẹ̀yẹ gbò lórí atẹ́gùn. Sáwádìí abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí kílafẹ́kẹ́ ìmọ̀mọ́ ìmọ̀bẹ́ ọ̀jọ̀ gbọ́lọ́dẹ̀ kájọ forí korí fi kùnlùkùn lórí ẹ̀. Ọ̀rọ̀ nípa ìdájọ́ ojú ẹsẹ̀, ìdájọ́ ojú kúrojú, ìdájọ́ ọkọ̀rọ̀, eléyìí tí àwọn èèyàn ń ṣe òun náà làwọn wá láàárọ̀ yìí o ní ẹnu lọ́lọ́ yìí tí ò tí ì pọ́sẹ̀ kan. Wọ́n ní akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀rọ ìfitì ìlú Jọ́ọ̀sì Ibrahim Báyé làwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n lùlù ẹ̀mí sì bọ́. Ẹ̀sùn tí wọ́n fi kàn ní pé ó jí fóònù olówó ńlá kan tí wọ́n pè ní iPhone 16 gẹ́gẹ́ bí ìjábọ̀. Wọ́n ní Báyé làgbẹ́ pé àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọ́n yẹ̀yẹ́ wọ́n lùlùkúlù torí pé wọ́n ní òun ló jí fóònù yìí. Agbálọgbábọ̀ àṣẹ fóònù tí wọ́n sọ pé ó jí àṣẹ òun kọ́ ló jí fóònù. Ìkan lára àwọn tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ bíi kẹta ọ̀rẹ́ náà ló mú fóònù ẹnìkan tí ó lọ bá kì í bọná. Ṣùgbọ́n nígbà tó tí wọ́n wá fóònù tí wọn ò rí kẹta wọn. Nígbà tó ti kẹta wọn tó lọ fi fóònù ọ̀rẹ́ rẹ̀ sínú náà ó fi dé wọ́n ti lu ọmọ ọlọ́mọ pa. Òun ló wá dé kò rí bẹ́ẹ̀ òun irọ́ òun lọ fi fóònù bọná ni ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́. Ìgbogbo náà sì ké sí wa tó ń là wá lọ́yẹ̀ pé ìdájọ́ ojú kóró yìí ìdájọ́ ọkọ̀rọ̀ ó léwu torí àwọn nǹkan báyìí náà ni. Ẹni tẹ́ ìrò tó bọ́yá aláìda ni ẹ ní mọ̀ pé kì í ṣe aláìda. Ìgbálẹ́nu ni sọ.
1: Wọ́n ní ìdájọ́ ọkọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lérò pé tí àwọn bá gbégbá ìlànà tó tọ́ bóyá máa ń fi àwọn ọ̀daràn sílẹ̀ ó ti ń jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà máa rí gẹ́gẹ́ bí ojúṣe láti máa dájọ́ lójú ẹsẹ̀ fún àwọn èèyàn tó jẹ́ pé ó ń ṣàkóbá fún àwọn tí ó jẹ́ pé wọn ọ̀ṣẹ̀ gangan tí wọ́n wádìí òkodoro dájú kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ tí wà ní ọ̀nà àbáyọ láàárọ̀. Kí lojúṣe ìjọba, kí lojúṣe àwọn ẹ̀ṣọ́ aláàbò, kí lojúṣe àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gan àti àwọn olórí agbègbè tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nígbà tẹ bá wòyàn títí tó fi lùlù tẹ́mi fi bọ́ lẹ́nu ẹ̀ tí gbogbo yín ti wòran báwo la ṣe fẹ́ ṣe.
0: A lè sọ pé wọ́n àwọn aláṣẹ wà ńbẹ torí nígbà míì tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dásìríà fún yàn báwọn mọ̀ bí ìkọ̀rọ̀ ní máa ń jẹ́ láti pé dídájọ́ ọ̀kọ̀rọ̀ àwọn nígbà tí ìṣẹ̀lẹ̀ bá wá ṣẹlẹ̀ tán lọ̀pọ̀lọpọ̀ ṣe mọ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀. Kí lọ́nà àbáyọ o tó jẹ́ pé àwọn ìdájọ́ ojú ẹsẹ̀ báyìí tí òfin ní wáyé mọ́ tí wọn ò ní máa gbẹ̀mí aláìṣẹ̀ tí wọn ò ní máa pa ẹni ẹlẹ́ni ní níwá ìṣẹ̀ àìmọ̀dí ọlọ́run bá dákun kó má jẹ́ akókó àìmọ̀dí o.
2: Má jẹ́ akókó àìmọ̀dí o nílé ayé wa o ọba yìí láyé aláwòrán tí wàá dán o lè gbẹ̀rin.
0: Kókó onú wẹ́rọ yìí tẹ̀ síwájú ojú wẹ́ kí ni wẹ́rọ The Nation ni wọ́n ti lè rìn mí láàárọ̀ yìí. Ǹjẹ́ jẹ́mọ̀ pé wọ́n ní omi kì í máa sun ẹja bó ti wù kí omi pọ̀ tó àǹfààní omi náà lẹja ní ti mi ti fi ń ṣe mi ti fi ń gbáyé o. Ní àárọ̀ yìí ẹ̀ń tó jẹ́ olùdarí àgbà àjọ elétò ọrọ̀ ajé àgbáyé ọ̀mọ̀wé ngọ́sí òkòjọ ìwé àlà àti ẹ̀ń tó jẹ́ gómìnà ilé ìfowópamọ́ gbogbo rẹ̀ nàìjíríà ọláìní kàdoso àmọ́ èyí jìmọ̀ àfi gbanú kọ̀sọ̀ já láàárọ̀ yìí. Ǹjẹ́ ni wọ́n ń sọ nímọ̀ pé owó àyípadà tí ń bẹ́ ètò ọrọ̀ ajé káàkiri àgbáyé àǹfààní rẹ̀ lọ́yẹ̀ kórìíra nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì tó yẹ ti ládùúgbò kí wọ́n lò láti ri pé wọ́n jẹ́ kí ètò ọrọ̀ ajé yìí kọ́ fẹjú kẹ̀kẹ́ kí àwọn tí wọ́n jẹ́ aráàlú sì jẹ àǹfààní rẹ̀. Kì í ṣe pé kákan máa kọrin pé ẹ mọ̀ bá ṣe rí ẹ mọ̀ bí ètò ọrọ̀ ajé ṣe lágbàáyé kí a máa wá jẹ àwọn èèyàn tó yẹ pé wọ́n ń ṣe ìjọba lé lórí. Àwọn èèyàn méjèèjì ló sọ̀rọ̀ o níbi ìpàdé àpérò kan eléyìí tó jẹ́ ti bí ọjà ṣe ń wọ̀lú ní ẹlẹ́ẹ̀keje rẹ̀ fún ilẹ̀ adúláwọ̀ èyí tó wáyé nílùú Àbújá. Wọ́n ní àwọn olùdarí ètò ọrọ̀ ajé méjèèjì ni wọ́n sọ nímọ̀ o ìpè iṣẹ́ rí ètò ọrọ̀ ajé àgbáyé àwọn àyípadà tó ń ba wípé ó mú ìpalára gbà ìyọnu ńlá gbà ló ń ba ilẹ̀ adúláwọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ gan ló ti bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ẹlòmíì tó ti ní dẹni tí ò ní mọ́ àwọn míì tó yẹ pé wọ́n ṣe nìde wọ́n tún ṣubú padà débi pé ẹni tó ṣubú gan àti ìdè rẹ̀ wàhálà ni. Wọ́n ní ṣùgbọ́n nǹkan tó yẹ ká wò ńbẹ̀ ni pé àwọn àǹfààní wo làwọn èèyàn lè jẹ́ ńgbà tí àwọn ìpèníjà ń bá wáyé tó yẹ pé yóò gbé àwọn èèyàn dìde kì í ṣe kó bá ìpèníjà tó máa wáyé káàkiri àgbáyé tó wá jẹ́ pé níṣe ló máa ti àwọn ìṣubú àwọn máa tì wọ́n sínú kòtò torí ìdí èyí. Wọ́n ní àwọn nǹkan tó yẹ kí a máa sáré lépa ńgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ àyípadà ètò ọrọ̀ ajé tó bá ti ṣẹlẹ̀ báyìí tó wá dàbí ẹni pé àwọn

0: guardian laaro e wori gbese o si e si o si o je je me pe n to je gba keje are loye ilu Nigeria tele tele ri to su je ondije dupo labe egbe oselu Africa Democratic Congress ADC Alhaji Atiku Abubakar o ma ti bo enu atelu isejoba are Bola Ahmed Tinubu gege be se mo pe ese eni ki ga loju ota eni ko si nkan ti yan le se ge wa ni kini gan ki le nse gan won ni isejoba are Bola Ahmed Tinubu won ni owo ti won ya bayi won lo ma ti wo trillion mejila o le pese pese ni o ye 12.62 trillion naira o le je pe isejoba yi lo ti ya o gege bi Alhaji Atiku Abubakar se so di mo ni wero in the guardian laaro yi lateni to je alukoro won iye Frank Shaibu nipa to be si te pepe oro won ni isejoba to lo lowo yi won nipa ti won gori alefa won ni se ri rowo owo erowo ori epo iye fuel subsidy won ni ese epo ti lo won ni owo na won salaye nipa na pe gbogbo gbese ta je a le je ki won ka wa gbese na ti pe won ma ederun a le ma so de so le de wa Nigeria won ni sugbon oro ko ri be mo o won ni isejoba to lo lowo yi won ma se pe awon yawo lati bi sagbelaruge fun eto eko awon yawo lati bi se agbelaruge fun ilera awon yawo lati bi se agbelaruge fun eto abo ati awon ko amuludu won ni awon ile de wa Nigeria awa gola tu wa service gbese won ni so ye ko ri be ni won lo ye ki awon ajo to ri si awon iyewe owo wo ati awon ayederu awon agency to epo tun la lewo labe isejoba to lo lowo yi oro po ti Alhaji Atiku Abubakar so ni wero in the guardian laaro pe o ye ki won wa di fini fini lori awon owo ta ya owo erowo subsidy ibo lo wa se be se pe fe lo ni awon ile de wa Nigeria wa la awon gogo epo sugbon owo na a ri se le tun yawo si Alhaji Atiku Abubakar so be laaro ni wero in the guardian ni ko
1: oje ekiri wero yin man ga do na mo sare mo fere si laaro yi royin lo jeba logun loju wero tori pe ko si loye to so bi to je je mo pe la no de yi awon legba soso mi tun ni ko ma wa fin di koko lori oro nipa ile ise kan to pe ni ayederu e to ro rin jarin ka ti ba de pe ile ise na won ni egbere mu ko won ni won tin gba de pe owo mi tun ba gba ibala pepe gan je je mo pe legba soso mi lana ode yi e to je olori eto ise ijoba apapo riwa Nigeria rabin Esther Didi Wasin Jack won ma lanu boro won ni ise ri nkan to sele gan ni pe awon o se iwa fin di koko lori bi o se ki awon se ngba to je pe won gbe iwe ile ise na de wa ju awon won ni opolopo nkan lo ti ma n se lenu ise ijoba ipe awon kini kan to ye ka se iwadi ni koko ala ni se tabako ti ni kini kan to ma dabe pe o je ase latoke a ni wule se iwadi ni koko kan won abi ta ba ri pe kini hotel awon iwe ti won ko hotel awon ilana to agba akowe won ni a n bo won lu ni won ni bese re awon dara awon lebi lori tori pe awon kuna lati se ise awon nipa eto pinpin lori awon iwe wonyi won ni lati bi ogbon odun to ye pe awon ti wa lenu ise ta won si n tele awon ilana ofin ta won tumo nipa ofin ta fi n se eto ise ijoba lorile wa Nigeria won ni asise tawon se o na ni pe awon oye iwe ohun wo doju ami looto na lo je pe mi won sese iwe ohun won se lona to je pe eyan o le fura to boya o ni ayederu kan bi ti wo omo ninu won sugbon ohun to kon sele julo o na ni pe awon ti won je awon daran eye ti mu so won ma n gbe awon igbese saaju le pe gbogbo bi to ba le je alafo won ti di ohun won ni je ki alafo nkan han de gbogbo to ba dare to le mu ifun dada ni won ti gbogbo be won ti yanju re won ni je ki ifura nkan han won lawon bi ti won ti dogbo pewe ma lowo le to je pe awon ori awon nkan to ye ka won se abi nkan to ye ka won poju wo to bi je pe awon bu owo lu ile ise na sugbon o je nkan to ye pe o gba ni tajaba arabirin en to je olori eto osise ijoba kokori wa Nigeria Esther Didi Wasin Jack ana no so re di mo la ta ba na ogbon iwe iroyin Vanguard e barun yi nbe
0: inu iwe iroyin de guardian la re won ni o si nibe oni bawo ni won se pin ta ni won pin pin kupele lowo ti ko ba se won je je mo pe ajo eleto edibo lorile de wa Nigeria o ni sele be bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe wọ́n ní àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní forúkọ sílẹ̀ pé inú àwọn dùn tó pé ní báyìí àwọn tí wọ́n ti ń forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí láti gba káàdì ìdìbò ní ìgbàladìde ètò ìdìbò ọdún tó ń bọ̀ wọ́n ní pé wọ́n ti lọ sí bíi mílíọ̀nù mẹ́wàá àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní forúkọ sílẹ̀ pé inú àwọn tó pé ní báyìí àwọn tí wọ́n ti ń forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí láti gba káàdì ìdìbò ní ìgbàladìde ètò ìdìbò ọdún tó ń bọ̀ wọ́n ní pé wọ́n ti lọ sí bíi mílíọ̀nù mẹ́wàá ìyẹn 10.3 million ló jẹ́ pé àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n forúkọ sílẹ̀ bí báwọn ṣe gbé ìlànà náà kalẹ̀ wọ́n ní ó ṣe é ṣe kó jẹ́ pé mílíọ̀nù lọ́nà ọ̀rùnkọ̀ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n forúkọ sílẹ̀ pé ọdún 2027 sẹ́ pa lórí ètò ìdìbò tó ń bọ̀ ẹni tó jẹ́ adarí wọn nígbà tààrọ̀ tòní wọ́n ní bí àwọn ṣe pin àwọn ètò ìforúkọsílẹ̀ lọ táwọn ní ọ̀wọ́ kìíní ọ̀wọ́ kejì ọ̀wọ́ kẹta wọ́n ní àkọọ́lẹ̀ táwọn ti ní báyìí ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní mílíọ̀nù mẹ́wàá ó lé pẹ́sẹ́ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti forúkọ sílẹ̀ pé ètò ìdìbò ọdún 2027 wọ́n gbọ́dọ̀ kópa níbẹ̀ inú ìwé ìròyìn the guardian ìròyìn ọ̀hún wà lára
1: ẹ̀yìn. Okòó inú ìwé ìròyìn tẹ̀ síwájú mọ́ FM láwà 92.9 rédíò fẹ́ ọ̀tọ̀ kárí ayé nínú ìwé ìròyìn Vanguard náà mo ṣì wà láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́ wọ̀nyí pé

0: sorrowful, comfort without driver. Adeleye ni Tokyo ile ise kan ara oto ibi ti won ti mo ti fi tedo nipa ka se itoju awon ilera ise tabi ailerin ka yan kusakusa arun tabi aisan ese to sese bere tabi eyi to ti joye omo takusa aguara orin isukesuke laarin iseju marun ti joko o fe dide duro oran o fe joko wahala o fe rin ogun o fe lo bi ariya irunba o tori ese omo re tabi ebi re nsajoyo o le lo tori ese to san toru lese fi rowo ki oje o le su koda ese to tekun ba bi opa kanango won ba so fun o pe ko sona ba yo so fun wa pe rara o ori ti o gbe ni ni gbe ni kalawo re magaji to dancho ni adeleye nipa egun tito won mo nipa re di gongo ni ile ise adeleye ni Tokyo wa ni 27b prince tunde balogun street ohun na ni abeokuta street alaja bus stop ni lu idimo e pe won tabi ke ba won soro lori whatsapp 0814933 5460 0814933 5460 0814933 5460 Adeleye ni Tokyo Olorun oba ni fun won se gba be
1: amọkùnrin tí mo fẹ́ ra yẹn olówó ìṣègùn ni mo fẹ́ ra jẹ lọ owó ọ̀bùn tí olówó kọkẹ owó rẹ kò wọn rárá ó sì máa ń gbádùn rẹ
2: àmọ pé
1: wọn ti pè ìfà máa fani lápò ìyá o òróró wo ló wá fẹ́ kí n rà báyìí
2: òróró divon kings ló yẹ kó o ra ó jẹ òróró ìṣègùn tó kójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin a
1: òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi
2: bẹ́ẹ̀ ni o
1: pààrọ̀ ó lè rẹ ìgbọ̀nba tí owó rẹ bá ká Isebe, Divon Kings, you will receive it. Odara.
2: Odara, be already.
1: Divon Kings, Omanu Aladjon, Abdito Kwebi, Ati Aramora. Oh, and it will be late, Aja. Jackie Jado, Uri Lady Nigeria.
3: Ta fi se to to ye ta se tun gbadura lojo ojumo fa won omo wa o ni di ta fi tara sasasale ati je ati mu lojo ojumo
4: o ni di
3: be ni di ta won omo nigeria fi ni gba pe to nle ninu ogun m&b paracetamol the red one ijagun labi abara pupa lojo ojumo
4: o ni di
3: lọ́gán nígbà ara ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírò rárá nígbàkúùgbà tara ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́ oògùn m&b paracetamol the red one jagun labi abarakopa ni kó fi dá padà síbi tó ti wá m&b paracetamol jagun labi abarakopa dára fún àtẹ̀bí rẹ ó sì máa ń ní ìrora àti àwọn òdòdó kéékèèké tó wọlé lọ́wọ́ kan bára rẹ̀ bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kà sí dókítà rẹ m&b paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
5: 92.9
6: ìwé ni wá ga ó sì pa àtàgbọ́n.
5: ẹ̀hẹ́n
6: ẹ ṣáà máa tẹ̀lé.

0: kò nu wẹ̀rọ yìí tẹ̀síwájú wọ́n lè fẹ́ mi láwọ àná ẹ̀ṣọ́ dot nine nínú wẹ̀rọ yìí máa kó tó nípa tẹ̀síwájú wọ́n ní àpè nọ́mbà tí ẹ fi tẹ àtẹ̀jẹ́ sí wa lẹ́ẹ̀kan ẹ fi àtẹ̀jẹ́ ṣọ́ sórí 07088100154 tàbí.
1: Èyí tẹ́ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹlòmíì nọ́mbà tí wọ́n ṣe lù mọ̀ ká 07087492118 àwọn nọ́mbà kan lù mọ̀ ká ni wọ́n nílò láti jù.
0: Gbogbo onú ìwé ìròyìn tẹ́ síwájú nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ amúlábalẹ̀ ó dìtàn ohun tó ṣẹlẹ̀ lánàá ló dìtàn lénìí èyí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lénìí náà yóò padà di ìtàn ló bá dọ̀la. Ààrẹ tẹ́lẹ̀ olúwa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n máa ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà pátápátá wọ́n ní ṣe rí àwọn ìtàn tó jẹ́ pé ń bẹnu oríwa Nàìjíríà tó jẹ́ àwọn ìtàn tó dunni wọ́n ní ẹ jẹ́ ká kó ẹ̀kọ́ nú ẹ̀ ká sì lò láti ṣe àtúntò ọjọ́ ọ̀la wa kí a má

0: tun subu si awon ikoto to je pe awon eyan subu si gba ni lohun tori pe kini eni ba ti gbagbe etan o n ton yo ma subu lera lera ni o le irisogba so so ni mo la no de ni lu mu ahia ni ilu mu ahia ni bi ti won ti se ajodu iran ti 60 odun e ti won ni won se fun en to wa ko je olori liwa nigeria la yorogun to je oni olori ologun ole nigeria akoko ni odun won pa ni ipa ifonu julo 1966 ani na ni ogagun johnson thomas umunakwe agui ironsi e ti won ni won pa ni ipa ifonu julo koko logun osu keje odun 1966 are tele na wa tun gbo enu atelu bi won se yo iwe etan kuro nu eto eko ile eko grama olede wa nigeria e to pe ni history so pe won tin ku eko to won ni won yo kuro pe won ara we be si ijoba gugu pe e ti le da eko to pada tori pe kini eni ti oba ti ma ran ti ate iwa ti o si ran ti ito ti o ran ti nkan to bi awon nkan to nse lasiko yi daju daju yo tun ma subu lai moye gba lai nkan to ye pe o ku awon eyan sinu hila hilo tawon eyan baba kan pa iko si ma fi se itosona ara won daju daju won tun ma gbokiti gbokiti lai moye gba tori de yi e da e ko to pada ka si ma run awon mo wa ni eti ipe awon ko ba be se lawon asiko ba ba pe iyan gan no je ki awon na ko le mo bi won se tun eru odi daada en ogbon iwe iroyin vanguard la iroyin e ba run nbe
1: inu we iroyin the guardian la aro to ni won ni tegu eni ba jo orori a ma ya atoko en je mo pe lori ati to isoro eto abupa pa jile to se ni oke oya awon asofin to wa lati oke oya ma ti gori ifu isejoba are bola metrobu won ni bi awon se ke gbadare isejoba to lo lowo won wa boro ko fi sada lori eto abo ite ko me lo ile de wa nigeria won ni bi are se bowo lu ti won feju keke ile ise ologun jake jade ile de wa nigeria to je pe awon obudo ti won ti tele ti won tun fi alekun mi ti to le je pe awon ologun won le wa kaakiri awon ipile to wa jake jade ile de wa nigeria won ni inu awon dun si o nipa ti awon senator na soro won benu atelu awon isele pani nipa pupa to sile ni ipile benue ate to sile ni ipile kaduna to si ba gbogbo awon molebi ti isele na sele si ti won ba won kedun ninu oro ti won awon egbe elesin kristi ni ipile kaduna christian association of nigeria won wa n so diyun pe o ye ki ibudo eto abo to gbopo ko wa ni awon ile ijosin kaakiri awon ipinle tori pe bi awon banditi se n ko lu awon elesin kristi lona aito won ni ko bojumu to gbogbo awon senator to je pe alaga won senator abdulaziz yaradua won ni bi are bola metinubu se gbe igbese lori oro naa won ni inu awon dun sinu iwe iroyin the guardian iroyin ohun wa nbe laaro
0: yi gbogbo inu iwe iroyin tesiwaju inu iwe iroyin vangard laaro yi jẹjẹ mi fun won ni tẹnitẹni ba kun ojẹun ajari ni ma pe sodo awọn ti won jẹ ọmọ bibi ipinle eko pataki won pera won ni lagos state permanent indigenous forum lspif won ma ti bu ọwọ lu pe ki are bola ahmed tinubu ki won tun dibo yan won lọdun 2027 bakan naa igbakeji gomina ipinle eko lati kuta wa dr obafemi hamza ti won bu ọwọ lu awọn naa pe ki won jẹ gomina ni ipinle eko ni ọdun 2027 won ni ibuwọlu ilagbẹ pe won kede rẹ nbi ipade apẹrẹpẹ eyi ti awọn ajẹgbẹ naa ṣe nilu suru leleko won ni aba naa o waye ti won si gbe ka lati ọdọ ẹni tó jẹ olùkórajọpọ àwọn ìgbìmọ náà olóyè adẹsùnbọ onítìrí ẹni tó sì ṣe tó kéde àbá náà ni dókítà láre taori kóka tí ọpọlọpọ ẹrọ ẹgbẹ ìsìndé tí wọn sọ nípa pé bẹẹ ni afárámọ kí ààrẹ bọlá ahmed tinubu kan tó tẹsíwájú gẹgẹ bí ààrẹ olóyè wa nàìjíríà lọdún 2027 nígbà tí wọn ní kí igbákejì gómìnà lásìkò tá a wà yìí olóyè ọbáfẹmi hamzat pé kí wọn jẹ gómìnà ní ìpínlẹ̀ èkó nígbà tó sọ̀rọ̀ ní lórí àtìlẹ́yìn tó ń kalẹ̀ olóyè taori kóka wọn ṣàpèjúwe hamzat gẹgẹ bí olùdarí kan tó yẹ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ rírí ó ní ìwà ọmọlúàbí lọ́wọ́ bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ọ yẹ lóye ọ lákàkè tó láti rí pé ọ darí ìpínlẹ̀ èkó wọn ní hamzat yìí wọn ní ẹ̀rí tó pọ̀ gan ọ̀tá wáníkà máa kà á torí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó ti àti àti tó ti ṣe torí ìdí wọn ń tọkàntọkàn taratara náà ló jẹ́ pé àwọn dìde àtìlẹ́yìn tó ń gbọ fún ọbáfẹ́mi hamzat láti jẹ gómìnà ní ìpínlẹ̀ èkó wọn ní ní ti ààrẹ bọ́lá ahmed tinubu ti wọn wọn ní ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ìgbà àkọ́kọ́ rèé tí ọmọ bíbí ìpínlẹ̀ èkó tí ó di ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tó jẹ́ pé lágbà tó ti dórí àlééfà wọn ṣe iṣẹ́ akin wọn ní kò sí nǹkan bẹ́ẹ̀ ìtàlá ṣe bí kì í ṣe pé kádìdì àtìlẹ́yìn fún wọn ká sì rí pé a tì wọ́n lẹ́yìn nípa ọgbọ́n àlùyọ èyí tó fi jẹ́ pé abaná òfin ṣe àṣeyọrí tó pé inú àṣeyọrí wọn òun làwọn náà láti rí omi bùnmu inú àṣeyọrí wọn ni ìdàgbàsókè ti bá nàìjíríà inú àṣeyọrí wọn òun gbogbo náà láti lè lẹ́nu láti máa sọ̀rọ̀ pé èèyàn wà yìí ó ṣe ṣe àkè torí ìdí èyí tó bá dàbí ẹni pé bóyá àlù àǹfààní tá a ní táwa jẹ́ pé à ń dìde àtakò àtakò àtakò nǹkan gbogbo wọn dájú bí ìgbà tó yẹ pé à ń bọ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́ ni èyí lọ́rọ̀ tó jẹyọ láti ẹnu àwọn tí wọ́n jọ wọn bí ìpínlẹ̀ èkó lagos state permanent indigenous forum lspif nínú ìpàdé tí wọ́n ṣe nílùú ṣọ́ọ́ ẹ̀ náà gbọ́n ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: wọlé ẹni tó bá sọ pé ètò ẹ̀kọ́ wọn gógó kó gbìyànjú àìmọ̀kan wọn á mọ̀ pé ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ṣe kókó lórí ìpọ̀pọ̀ ṣíṣe ayẹyẹ ọdún kan tí àwọn alága ìjọba ìbílẹ̀ ṣe káàkiri ìpínlẹ̀ èkó ní ìjọba ìbílẹ̀ ṣobo ni wọ́n ní wọ́n sì ń sàmì sí ayẹyẹ ọdún kan náà nígbà tí wọ́n sọ dínú ẹ̀ pé lánàá òde yìí alága ìjọba ìbílẹ̀ Aishomolu Honorable Abdulatif Ashi won ni won kuji si uniform fun awon akeko lodi na ti je ki o de awon obi won lorun papa julo lati le lo gba form fun awon omo won nipa ti won tepepe oro ibi ipin form na won so di me pe isejoba awon tepele mo idagba soke fun awon odo lore kore won ni bako na bi awon se pin form fun won won ni won tun won tun bere lesson bi pe awon la won ma se agbatere lati osu kewa si osu kejila odun iko to di pe ijowo na o bere won ni awon akeko na awon ro won lati pe won gbajumo awon eto eko won daada ki won si je iwuri fun awon obi won nibi oro to ti e jade lotodo awon to ko wori pelu won en to je igbakeje alaga ti alakoso fun eto eko ati en to je akowe ti ijoba gbogbo won ni won ko wori pelu alaga do ti won si so di mi pe awon gbe eto lo kale fun awon odo ijoba ibile Somolu lojina ati pe form GC ti won fun won na awon obi won ti ni ma lalase lati pe won tun wa awo lati gba form fun ti won si ro won lati pe won gbajumo eto eko won
0: koko nu we ro yin te siwaju ni we ro yin vanguard na mo si wa laaro yi jeje mo pe agbarijopo awon ajegbo ni segun iwo ta mo si Nigeria Medical Association NMA ni ifile Oyo lana ode yi won gbe ohun to nko won lomi ni won gbe kale o lori ipo ti eto ilera wa ni orilede wa Nigeria won wa gbe ikan kale pe ilera ma lo goro ilera lo ma laye won ni he o won to ba tin soro pe ni keni ogboro soro eni kan wa ko owo ni wo ta lo nbe lafia ni ohun ni owo ni wo na lo to be tori pe kini ba lo ba ro la ba ka ti o ba so lafia ye pere na lawon kan ta ni tori de yi won ni eto lera se pataki o won wa kesi joba pa pe lai je pe won ye ti gbe awon igbese to ya bi aso wewe ke se awon to pe won se akoso eto lera wa lojo le pe won lanfani ati gbe egbele mu ko kan lati yanju ati pese awon eto lera to ye lo ni wa Nigeria.

0: dada ẹgbẹ̀rún 16,000 lọ pe a padanu won lo se orile mi won ko Nigeria tori kini won wa bi ti ile ti loju ti won si toju won dada tori pe o si itoju to pe fun awon to n toju awon eleisan lo lile wa Nigeria lo polopo fifi ilu le ti won lo tori dey en to je alaga ajo na ojo e to je alaga ajo ko yi ojogbon oye ewusi gureje won to ka pe opolopo awon dokita yi lo je pe ipo nla na ni won di mu Nigeria o opolopo to je pe won gbe mi airi dokita onisegun ibo ti o le toju won kankan lo ba lo fa to mi gbe mi tori dey ki joba tete gbe igbese lori bi ise dokita onisegun ibo he je nkan te ko won mo to daada en ogbon iwe iroyin vanguard laaro yi e ba run yi
1: le inu iwe iroyin the guardian laaro to di mo su wa lori eto eko papa ti lo won ni e ma ro pe ko le da fun enikan awon omo to ye ku won toro agbe ti won ma nse asiri abo ba bi ala won ni mokole logun ninu won to ye ku won toro agbe won no ma ti da won leko nipati awon ajoko ti won ku won ni stories of economist of africa won so di mo pe awon komini o lori bi awon akeko se ma ku ni yara ikeko ni ipile ni orilede wa nigeria opolopo awon kekeke to ye ko wa ni yara ikeko won ni opo ma ni kaakiri wa ma fese gbagboro kaakiri sugbon ijoba ti n gbe igbese won ni se ri awon almojiri won ni won da won leko won ko bi won se se ero ibarani soro won ko bi won se se television ati awon nkan mi won si duro won lagbara lori ise ti won ko na won ni fe ba lo kaakiri awon agbegbe oke oya won ni opolopo won lẹyìn tó bá ṣe àlùmọ́jìrì tán wọ́n ní iṣẹ́ ọ̀kadà ni wọ́n tún máa ṣe ò nígbà tí wọ́n ṣírò ẹ̀ lọ́dún 2026 wọ́n sọ ní wíwẹ̀ pé àwọn ọmọ àlùmọ́jìrì ọ̀tọ́ ẹ̀kọ́ ti di ọlọ́kadà wọ́n ní wọ́n lọ síbi mílíọ̀nù lọ́nà ọgbọ̀n ni tó yẹ pé wọ́n ti kúrò ní yàrá ìkẹ́kọ̀ọ́ láti kékeré tí wọn mọ̀ọ́kọ̀mọ́ka ó ní ṣùgbọ́n ní báyìí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí wọn wọ́n sì ti lọ fún wọn sínú ètò ẹ̀kọ́ṣẹ́ lójúlọ àti pé àwọn náà dúró lórí ẹsẹ̀ wọn kí wọ́n lè wo iṣẹ́ ìtọrọ agbe gẹ́gẹ́ bí iṣẹ́ tó yẹ pé ó lákàkì láti tọ́ àwọn láyé ní ìwé ìròyìn The Guardian ìròyìn ọ̀hún wà bẹ̀ láàárọ̀ yìí.
2: Band FM 92.9 Band FM

0: kí ló ń kó pọ̀ kí ló dé tí ejú ṣe ku gbogbo ilé báyìí
1: àpòpọ̀ tí mo ti ń fún eyín mi.
2: Twins Fajar Superstore ti kalẹ̀ sí Sangotẹ̀dú gbogbo olùgbé Ìgbẹ̀jù Lẹ́kí àti Ajá ẹ máa yọ̀. Ọjọ́ kìíní oṣù kẹjọ 1st of August 2026 la ó ṣe ilé ìtajà ńlá Twins Fajar Superstore ní Lekki Èpè Expressway Peace Garden Estate Gate Sangotẹ̀dú Ajá Lagos. Ó yá gbogbo ọjà tí ẹ bá fẹ́ rà bí ohun èlò ilé àwọn ẹrù ọmọ òpópó àtọmọ ìrìnsẹ̀ àwọn oúnjẹ inú agolo àwọn ọtí lónìrànràn ọ̀pọ̀ aṣọ òun bàtà àti gbogbo ohun èlò ilé pátá ẹ máa bọ̀ ní Twins Fajar Superstore ní Lekki Èpè Expressway Peace Garden Estate Gate Sangotẹ̀dú Ajá Lagos. Ìròyìn ayọ̀ tún ni pé Èbùjá Burata ń gbélé fáwọn èèyàn láti jẹ ẹgbẹ̀rún márùn-ún náírà ọ̀mbrẹ́là transistor radio fáànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fẹ́ni bárajà dójú àmì wá ní o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 070-002-11211 ní Twins Fajar Superstore ra ojúlówó ọjà pẹ̀lú ìrọ̀rùn. Èrè fún ibi tẹ́ ti máa rajà lówó tó rọjú. Wọ́n ti ṣí o ìròyìn àgbọ́sọ̀ ní wùkẹ̀wùkẹ́ dé láti àfíbàtúmọ̀ gàdí Lagoon View Plaza Èbúté Rògbòrò Dome. Fún gbogbo obìnrin ìyàwó ilé ẹ̀yìn aláṣẹ ẹ̀yìn tẹ́ fẹ́ dẹrù ilé ọkọ̀ sọfẹ́niá fún ìnáwó yín. Gbogbo ohun èlò ilé ìdáná àtọ̀sọ ilé pátápátá apẹ̀rín ńláńlá síbi lóríṣiríṣi àwọn òjẹ́ fáwọn gbajúmọ̀ tààràtà látòkè òkun ló ti balẹ̀ sí àfíbàtúmọ̀ gàdí Lagoon View Plaza Èbúté Rògbòrò Dome lówó ìdákọ̀mù ceramic tí wọ́n fi ṣẹlẹ̀ lọ́sọ̀ọ́ kúlà lọ́lọ́kan òjọ̀kan parking space fáwọn tó gbọ́pọ̀ wá ọ̀pọ̀ ìkẹ́rù fáwọn tó nílò rẹ̀ church àti mọ́sálásí wà fáwọn tó fẹ́ sin Ọlọ́run Friday July 34th la ó ṣàdúrà látorí Third Mainland Bridge Echo Bridge Carter Bridge àfíbàtúmọ̀ gàdí Lagoon View Plaza Èbúté Rògbòrò Dome lẹ ó máa wò kò lásìmú ẹ wá bá wa dòwòpọ̀ kẹjẹ rẹpẹtẹ olùkéde Alhaji Chief Mutairu Adiosikiru CEO Mutaku Nigerian Limited. Àfíbàtúmọ̀ gàdí Lagoon View Plaza Èbúté Rògbòrò Dome òkè òkun tuntun lórílẹ̀-èdè Nàìjíríà.

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy in
1: Ẹ̀jẹ̀ yìí ni ká lọ sí GC Furniture Emporium, ilé-iṣẹ́ kàrà ọ̀tọ̀ níbi tí wọ́n ti mọ̀ ti fi tẹ̀dọ̀ tá ń pè ní Furniture Works àti Interior Decoration lóní ìrọ̀rùn. Báwo lẹ ṣe fẹ́ sí nínú ilé ni tàbí lọ́fíìsì? Executive chairs, royal and modern sofa lóríṣiríṣi, dining set tó jẹ́.

0: ṣe o ye ko ma ri be rara o omo olomo ti awon obi ran ni ile eko ni won ti pada lo ti padanu emi e lori oro ti o toro ko ye ko ri be je ki ijoba gbegbese lori awon ti won mu yi o
1: Diocese of Lagos African Communion St. Peter's Church. Faji Lagos in pe gbogbo eniyan si bi pade adura won to ma waye lo so si ta pe ni ojo pepedu Ọlọrun and day with God. Saturday ojo kini osu kejo odun ta wa yi ni to su ma waye o pelu akori at the name of Jesus. Gbogbo eku e ma ko de lorugo Jesu. Agirisore ti setan lati sise igbala, imosan, ijusile, iselogo ati bebe lo ninu aye onipoju fun eniyan. Oni wa su ojo na ni the right reverend professor Dakwa Saju, the Christian bishop of Lisha, olori emi ojo na ni evangelist Yinka Adase Yori oja daoda
2: oni duro mi eseun o
1: bake na ni St. Peter's Voices now ni gbeyin campus memorial ministry ni pade adura yo ti waye brother ago meje si poko la owuro host and vika the venerable doctor festus ajayi chief host and association ni baba wa the right reverend doctor ibedola okupevi jesus reti re o ma bo wa ni iriri agbara to be ninu oruko re jesus is lord
3: Band FM
4: 92.9 Band FM 92.9
5: Oju pa ne bi igene lati la samaja we ki o ma waye en ti aba frasi lori nkankan o ye ki a ma fa won fun awon agboforo ni ki ijoba o ma dasi o jabo
0: olooto e ka aro ruko ti won adekunle odeye mi temi tope bus stop ijaba address ipo Ota Ogun state olooto ijoba ni ki won gbe igbese lori en to ba wu odaro idajo lesekese ni ki won ma se fun ru awon eyan be
5: alifa ispela dance atonda lati rati pasa ajuwo maije pi ati ajaga ni abelo seri igbese ti awon omo akeko n gbe ko dara rara o ni won se se idajo oju ese sugbon awon olopa ni emi ri ba wi tori pe lopo gba ti awon olopa ti won ba mu ejo lo si odo won oto ni nkan ti won ma gbe kale awon ti won ba si mu won lo si odo awon ti won ba mu yan lo si odo olopa olopa ti ma fi owo sekun ki Olorun ko sa gba wa ni orile Nigeria. God bless Nigeria ati lu lori
0: Imam Opele Yeru Oyedokun lati sasa Ogun Tade o lewu pupo lati ma se idajo ikoko fun ra wa enikeni ti owo ijoba ba te ni bi wa yi ki ijoba ma fi owo ofin mu o God save Okegun God save Nigeria
5: idajo owo ara wa oburu tori ara ilu ki wadi ofin to daada opo eyan lo nku ipo emodi sugbon iwa awon agboforo lo nfa igbese yi ti aba mu eyan buruku lo ile ejo tabi ago olopa laipe won yo fi sile eni ba da ejo lowo ara re ki ijoba fi ofin gbe God bless ilu obu osun alai saladin opole horizon bari sasa
0: e ka aroruko temi ni madam yesunde lati ikorodu nkan ti awon akeko won yi se fun akeko bi egbe won ko da rara o a je pe iwa kan ti wa nu won tele ti won fi binu akeko na le je ki ijoba gbe igbese lori won sugbon awon so ba ti mu po wa buruku lawu je ki a ma fa wole awon agbofo lowo
5: Ibrahim Olabanji Otarodu rile agege kwetu ni Mr. Tunjo Laleko pelu alajaga ni yetu ashiru agbeyewo to ro yi nipa idajo okoro awon ijoba ni ki won gbe igbese to pe lori ru nkan won yi aini igbagbo ninu awon agbofo wa lo fa awon iwa buru yi ki awon agboforo na yi pada si rere Olorun a beere lowo eni kokan wa nipa ohun ti agbe aye se o God bless Nigeria ire o
0: oruko mi ni Olaitan babo loye lorile ki Olorun saanu wa ni o Olorun eni ki Olorun saanu wa ni ebi pa wa ni Nigeria pelu nkan ti o tun sele ki ijoba ro wa bi a atebise ebi
5: marvelous lati isadare emushin won ti daran niyan won ti daran niyan won gbe mi alaise tori phone koye kawo eyan ma se dajo owo fun afurasi ti ko gbe ibon tabi ada lati koju ija si won odaran apaniyan ni won o
0: okay bo ti atedi ise na dada e to si tesi pe mo ba ta ka tele olai to babo loye lo ile ki Olorun saanu wa pelu idajo owo ara wa nkan ti bibeli so ni pe ki a wa idi ohun gbogbo daju ki a si mu oto jade gbogbo iwa bayi ko gbogbo iwa bayi ko ye ki o ye ki ijoba wa woroko
5: Alaji Soliu baba gbe dada baale ilu nla oke odo igbese yi kudi e ka to omo olomo to je pe awon obi re npo fun yoro le lori pe won reti igba ti o keko ti o gbe to si je pe yo ma pata ti won lenu to wa ye kori be o ye ki awon olopa lo pale gbogbo awon ti o wa yi mo o won si ri pe won fi won ri pe won fi oju won han de dada ki won fi ya to dogujo won ko ba le je eko fun awon to ku won ma se idajo koro fun enikeni mo God save Nigeria. Alaji Soliu ode adabale ni la oke odo anjo na ma kinlabi.
0: E ka ro e ku ise o lo to ti abawo wo ki se idajo to to fun awon to ba se ni igba miran láti ọ̀dọ̀ àwọn agbófinró wa, ṣùgbọ́n ó máa da kí a nísùúrù láti ṣe ìwádìí tó tọ́, kí a tó máa ṣe ìdájọ́ fún àwọn tí kò ṣẹ̀, kí a má lọ ṣe ikú pa aláìṣẹ̀. Ya Bólú Ọ̀ṣun Sọ́yà láti Bàrúwà Ilẹ̀-Ìsàyìn.
5: Olóyè Ìjẹ̀lú Ìjọ́nù Àbó Òdòdó JP Ọba Ẹlẹ́ẹ̀tì ìlú Ìjẹ̀lúdó Chairman Coordinator Lagos State Balance Forum. Tí n bá ti ń sọ wípé kí a máa tọ́jú àwọn ọmọ wa dáadáa, ara rẹ̀ rèé o. Ìtọ́jú ọmọ kì í ṣe pé kí á kàn rán ọmọ lọ sílé ẹ̀kọ́ nìkan, ṣùgbọ́n ká túbọ̀ rú ọmọ lágbára dáadáa débi pé wọn ò ní ṣì í mú. Ẹ rí pé àṣìmú leléyìí, orí yeye ní Mògúntà ìṣẹ̀ ló pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n, tí wọ́n sì wà nínú àhámọ́ báyìí, kódà wọ́n ti dájọ́ ọkú fún ẹlòmíì láì sì jẹ́ pé ó hu ìwà tí wọ́n fi kọ Ọlọ́run. Kí Ọlọ́run má jẹ́ kí a ṣe ẹsẹ̀ gbé, ká má ṣe ẹsẹ̀ rìn, torí pé ìrìn àṣe ìgbé àti ìṣẹsẹ̀ rìn kì í ṣe ìrìn téèyàn máa ń lágùn rárá o. Ẹ jẹ́ ká máa fi àwọn ọmọ wa sínú àdúrà dáadáa, ká máa fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Wọ́n bá ti ń jáde láyọ̀, kan máa wọlé láyọ̀. Ọlọ́run á kó gbogbo wa yọ o, á sì kó àwọn ọmọ wa yọ. God save Nigeria. Olóyè Ìjẹ̀lú Ìjọ́nù Àbó Òdòdó JP Ọba Ẹlẹ́ẹ̀tì ìlú Ìjẹ̀lúdó Chairman Coordinator Lagos State Balance Forum.
0: Alàgbàṣẹ́ gbogbo Ilé-Ṣẹ̀gẹ́ Ventures láti Ṣómolú. Ẹ jẹ́ kí àwọn tí wọ́n mú náà kí ìjọba gbé ìgbésẹ̀ tó yakin lórí wọn. Kí ìjọba gbé ìgbésẹ̀ tó yakin lórí wọn, kí wọ́n má fi wọn sílẹ̀ torí pé ẹ̀mí aláìṣẹ̀ ni wọ́n dá légbodò.
5: Ọ̀rẹ́ mo ti ka tèmi sọ pé ìjàmbá yà ni. Àlàyé Fàtáyà ní fowó ṣe olówó Sìbà láti Ìtìrẹ́. Ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Monde FM. Ṣe rí ìṣẹ̀lẹ̀ yìí, ó jẹ́ nǹkan tó bá yàn lọ́kàn jẹ́ o. Ọmọ ọlọ́mọ tó lọ sílé ẹ̀kọ́ rẹ̀ jẹ́jẹ́ tó wá jẹ́ pé ẹdùn.

0: ọjọ́ àjẹyọ̀wárí ọjọ́ bọ̀ tọ́sí ọgbọ̀ ọjọ́ oṣù keje ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ẹ mà káàárọ̀ sáré káàárọ̀ máa ń ẹ káàárọ̀ gbogbo ẹyin bàbá wa pátápátá kí n yóò ẹ káàárọ̀ gbogbo ẹyin mọ́ mi pátápátá mo kí n yóò ẹ káàárọ̀ gbogbo ẹyin olórí iye ọ̀dọ́ tẹ lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́mi lọ́kùnrin àti lóbìnrin gbogbo ẹyin ọ̀dọ́ pátá olóríire mò ń kí n yóò gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń bẹ lókè òkun mo kí n yóò àtẹ̀ ń tiraka láti gbé wa pé mo ti ẹ̀fẹ́ máa gbóhùn àwọn mọ̀lẹ́bí mi léwu tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ní tiwa a ní gbọ́ròyìn ìbànújẹ́ sí yín láwa tá a wà nílé ni o lẹ́yìn tẹ́ ẹ wà lọ́hùn àyè náà ní gbọ́ròyìn ìbànújẹ́ sí wa láti orílẹ̀-èdè nàìjíríà ibi tí ń ṣẹlẹ̀ tó ń fún ìlú lókìkí kò ní ṣẹlẹ̀ sórí orílẹ̀-èdè nàìjíríà o kò ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè lágbára náà ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí apá kejì iléeṣẹ́ bond 92.9 adéolúwa adéfọlárin okùn adé ọmọ yìí mr pilot rèé ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà mo gbà ládùúrà fún gbogbo ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà tó ń gbọ́ mi pàápàá jùlọ gbogbo oníṣòwò tó túmọ̀ sí pé gbogbo ará ọjà lọ́kùnrin àti lóbìnrin tó ń gbọ́ mi gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣòwò mo gbà ládùúrà fún ẹ láàárọ̀ yìí ó ní ṣe ọjà rà ó sì ní ṣe ọjà tà ó ọjà tó rà ọjà tó tà tó máa gbé ẹdẹ́wọ̀n ọlọ́run ò ní jẹ́ o bá wọn lọ́wọ́ sí ó ní ṣe owó gbà o àdánù owó ò ní gbà owó tó ń panilẹ́kún owó ibi táláyé ń ná kiri ó ní bá wọn tẹ́wọ́ gbà lórúkọ jésù o gbogbo ẹ̀ lọ́jà bó ṣe ṣe mí láàárọ̀ yìí nìhun kí n gbàdúrà gbogbo ọlọ́jà mo ní ọjà tó ń ta yẹn sẹ́ ó ní ta déèrò ẹ̀wọ̀n ó ní ṣe ọjà ta o ọjà tó máa ta ọjà tí wọ́n lọ jí tí wọ́n fẹ́ ta ó ní bá wọn rà ọjà tó ẹni tó máa tajà fún tó máa dẹjọ́ tó máa mú ẹ̀dẹ̀rò ẹ̀wọ̀n tó wá gbé ẹ lọ kirikiri kò yí prison tó ń pè kọrẹ́ṣọ́nà ọlọ́run jẹ́ kó o bá wọn lọ́wọ́ nú ẹ̀ wá gbọ́ o ọjà tó ń ta yẹn bóyá wà ní ọjà o bóyá ò sí ní ọjà o bóyá ògbà sọ síta ni o ògbà sọ́ọ̀bù síta ni o àbótí ẹ ń kiri ẹni gbogbo ọ̀nà tó gbà ṣòwò tó jẹ́ oníṣòwò mo gbà ládùúrà fún ẹ lónìí ọjọ́bọ tọ́sídẹ̀ẹ́ tó kẹ́yìn oṣù kejì ọdún 2026 wò ó lágbọ́rọ̀ nínú ọjà yìí wà á ralẹ̀ wà á kọ́lé nínú ọjà yìí wà á ra mọ́tò wà á rí bá ti ṣe wò ó látòní lọ ajé ti wọgbà rẹ o torí pé igbá rẹ máa di ńlá òrẹ máa di ńlá bó ṣe máa rí nù bá mi sàmì o ẹ káàbọ̀ sọ́jọ́ àjọ ìwà lórí ètò wa ètò yín bọ́nà òṣèré apá kejì iléeṣẹ́ bond 92.9 mo fẹ́ ṣe ojú ago gbogbo alamọ̀ wípé kẹrẹkẹrẹ ohun tó dàbí àná ó ti pé ọdún kan tí àwọn alága ìjọba ìbílẹ̀ àti alága ìjọba ìdàgbàsókè wa ní ìpínlẹ̀ èkó tí wọ́n ti wà lórí àga gẹ́gẹ́ bí olùṣàkóso ìjọba ìbílẹ̀ tàbí ìjọba ìdàgbàsókè local government àbí LCDA wa àwọn kan ṣe sáà lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ àwọn kan ṣe sáà ẹlẹ́ẹ̀kejì látòrí ètò bond náà ṣe rí iléeṣẹ́ bond 92.9 lórúkọ màmá wa ọmọbabìnrin adénìkẹ́ wúrọ̀ adégòkè lórúkọ bàbá wa alhaji abdulwahab alhaji akosile àti gbogbo ẹ̀yà alága kanṣu ní ìpínlẹ̀ èkó pé ẹkú oríire lágbára ọlọ́run orí àga tẹ jókòó sí yẹn kò ní gbóná mọ́ yín o lágbára ọlọ́run ẹni ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ ò ní bàlẹ́ yín o lágbára ọlọ́run wọn ò ní rúkun yín jáde lọ́fíìsì yẹn o àwọn kan ń bẹ̀rù pé torí àwọn alága tó bá kú nípò yẹn wọ́n máa ń kú pé ní lágbára ọlọ́run yín ò ní kú o ikú tó ń pa àwọn alága bó bá ti ṣe sáà wọn tán lórí àga yẹn tó ń pa wọn tí ò jẹ́ wọn gbádùn ọjọ́ ayé wọn tí ò jẹ́ wọn gbádùn ọjọ́ alẹ́ wọn kò ní lágbára lórí ẹ̀yìn ẹ̀yìn ò ní kú o lágbára ọlọ́run aya ò sì ní kú mọ́ yín lórí ọmọ ò ní kú mọ́ yín lórí ẹ kú oríire ọdún kan lórí àlífà gẹ́gẹ́ bí alága kanṣu ní ìpínlẹ̀ èkó ó kéré láti fi yẹsẹ yín wò ó kéré láti fi gbogbo láti fi dá yín lẹ́jọ́ ọdún kan yẹn kéré lóòótọ́ láti sọ pé kó jáde láti ẹnu wa bóyá ẹ ṣe dáadáa àbẹ́ ò ṣe dáadáa àmọ́ ọdún kan ò kéré láti béèrè lọ́wọ́ yín pé ìmùlẹ̀ ṣe é dé ọdún kan ò kéré láti béèrè lọ́wọ́ ẹ̀yìn alága kanṣu yìí wípé ìmùlẹ̀ báṣẹ́ yẹn dé ọdún kan ò kéré láti yẹsẹ yín wò ọdún kan ò kéré láti gbóríyìn fún alága kanṣu tó bá ṣe dáadáa ọdún kan ò kéré lati pe akiyesi alaga council to ba ku die kaato pada soju ona pe e si lodun meta o tabi ke si ka pe si lodun merin mi leyin odun meta to ku askore lati pomo lu abi se o boya e mo nigba mi eyan ma sino ko ni mo tori awon to korora eni bi lo ponu awon gan fe ko jakule ni amori jori radio lo tun ma gbo toro ti la ka ya de si pe asa won eleton ni mo kora ti mo pe lore special advisor senior special advisor e ma si mi gbo nda mo gbo kala ka gan iyan senior special advisor at his special assistant 128 alaga kaso eruba mi ki a lo wa ku se o gbo lo de gbo so o ra won lo so so won gan ko to bura fun won eruba mi mi ni daruko be o to mi wa lati wa buruko eyan je ati ni epin e ma ja koja aye ara wa ejo o ta ko fe se ni wi pe gege bi mo ti so alaga kaso wa sa gbadun won se bi afoju si sona gba be se hun ta ro pa ma ba nbe la ba nbe abi ba ku ba la ba se won sise eyan ta reti latodo won abi da keji e fe ta olorobo lori nkan kan to je pe bo ba le se o ma bu ikun oruko awon ati po ti won wa alaye o le fe won e dakun o e ma si mi gbo o e ma ja bebu o e ma ja sepe o e ma ja soro odi si won o otoro pe ka ma so hun nta be se laro eniye odun kan re alaga council e ona melo lo ti se odun kan re ona melo lo gun le bi o ti pari e alaga council to n gbo mi ni ipinle ko awon ara adu e be pe bayi e ko sile e ma ri bi ebu o le taba yin pede pede ta na ni po pa ni yo tabo ni yo taba le do o le taba yin e ri bi akie itaniji itaniji mo de fe folo ba be yin eyin te je oloselu te n do tele won e ma pe o te ba de ma pe o to ro ni ke so to ba je oloselu to ti gba re dirika re si meji to wa tori na paro o ku oko lohun o o ku oko lohun o ku oko jo dajo o to mo pe on ta kan fe niyan wa pe alaga tori ko ti fun eni re si ko tun mo so pe o fulu se o to ba do to alaga ise dada bayi ibi to ku sire eleyi koda owo to gbe gan e mo pe odun merin yen a ma gbadun eni alaga agbo pe ise mi bayi bayi o amo lodo ti wa ti rowo yin o yin o baja 08181509290 ni number eyi radio yin lo le chat e ba ma pe o 08181509290 number e na wa lori WhatsApp e le type lori WhatsApp mo fo lohun ba be yin e ma soro ipe e ma soro ibu o ere la jo se o oselu awa ara wa ayan won sipo ni o la se ni eto bo ba jo logun ni a le soro o hello
1: hello e ka o
0: se mo mi wa e ba mi gbo yen soke die si mo fo lohun be yin
1: e ka o se e ka o se
0: oya an gbo yin ma alaga nbo la alaga yin wa ijoba ibile abi lata soko le tin pe
1: e pa ko ijaje
0: o ba wole an gbo yin ma an gbo
1: ẹnlọ
0: ọlọ ọmọ mi kẹ ní ọlọ ọmọ mama ẹ dárúkọ yín mama ń tẹ fẹ sọ ṣé ń tẹ fẹ sọ òdà lórí ìdọrọ ẹni ọlọ ọmọ ni wà lẹni ọlọ ọmọ ṣé mi òdà á dé olúwa ó padé lórúkọ tèmi èmi náà níyàwó mi ọlọmọ nlé yes ma
1: mr
0: yẹni orúkọ olórúkọ lẹ́lò mama ayẹni kílẹ̀ ń jẹ́ oya mama oya mo ti gba igbo wa oya ma oya yes ma
1: alaga ojo wa nbi nkan kan a mo n gbọ ninu radio gbogbo awon alaga alaga kan se nkan ewu ese ja ko gbe yan ya gbogbo ni mo n gbọ ko ti ba ti ti gbe tonu so ko ti awon kan kaari ni bi alaga ti ni lupa ko jaye ni ni ogba ile ọba wọle ni mo
0: mama e ma pe boya iri nkan abi n te ba fe ti won ti se ni ke so ki le fe me gangan lo ba wole lati odo alaga
1: mo ona
0: Mama, 0818159290. Hello.
2: Hello. I can't know.
0: Radio in your part was a multiple on bay, Latin, a quickly doing Madam Lam.
2: Multicurum
0: bay. Oh, call you, Joba, Billy, I'll be that. That's okay, let him pay.
2: Make a lot of loan pay.
0: Yes, sir.
2: Latin, Messiland, SIT. Under your boy, Paja, SCDA.
0: Change that one, like I
2: know. Ko si kankan to dan be but awa gan fun ara wa ti no ri chairman ta de be pe ko jo on bo te je je on e yo kan to wonu estate ni kan na le ba wa se kan ba wa se but up to today a ti ri nkankan and awon ni koko gbogbo awon to tin se chairman ni be yen ko si kankan to ran ti inu estate yen the only thing ti mo ran ti na se fun wa nbe yen ni ball gbogbo ni to de wa lodo wa lo ni ball patapata
0: ti ball to wa pada gbe mo wa wulo
2: igba ton na pe ball yen na wa awon yen kike kinse but se mo o sa gba ndola tulasi but pe kan te ba wa se ona wa o darara gbogbo na to wonu effect ni o darara se ba ti ya lati oluwa ga boso wonu atun de gbogbo effect to wa ni gbo aye kan ko si bi kankan to se toka si nbe
0: ayo boy paja abi awon no gbo e sa e ba roja e ku o sa kiesi ni se ri ko kini kon be to lo mo pe ni priority ohun te fe me yen lona e fe ball ball
2: ona la wa fe
0: ball o wulo fun
2: ona la fe
0: eh eh o da e si ball o de se gbe ku bayi abi won ti gbe abi a sa le ti ko di abi ton ba pump e ma di eh amo on ta so ni pe n ta wa du ba fe lo lo se du godo se o balagaja o hello
3: hello e ka ro o
0: momi wa e ti wa lo afefe oruko yin nbo le tin pe
3: oruko mi mo n pe latabe san oruko mi ni madam awogbade adebanke
0: abi ni oruko yin ko ni e orike da oruko yin gangan bi o bo lo so orike da oruko yin gangan
3: awogbade
0: awogbade awo eh e tu pe
3: awogbade adebanke
0: ah oda mo wa ijoba ibile wo abi idagbasoke o le tin pe ma
3: mo po po la
0: ke gbogbo ona ni won ti se e gbadun alaga yin ki loruko won
3: a n gbadun alaga wa adun ope yemi a n gbadun won
0: dada won ti raka go
3: won ti raka tori nkan ti baje ko to debe ni won ba ah won sise o obirin ni won o obirin
0: ta fe ma gbo ta fe ma gbo nu mama o le dai lorun pe laarin emi ate yin ato lohun n te so yi olohun je olohun le jeri si
3: be ni se ri emi o ki se olosedu o ni be ki da toro osedu olohun be ri
0: e se ma
3: se eyan ba se nkan ke eyan to
0: o fe niyan
3: o bi ni o ki joko ko ki joko l'office o ma n sise kiri ni
0: tan so kile poruko le nkan si
3: aduni aduni ni
0: eh moruko won tan be eh moruko won gan ni lekurere abi
3: ọpọ
0: yẹmi adun ijọba ibile wo le pe abi dadasoke wo le pe
3: mo so pọla
0: mo so pọla eni suru ma edu suru mo fe pa te fun won eh honorable aduni ọpọ yẹmi shama abi shafes mo so pọla ibi kibi te ba wa olorun ma ba mi tun lara o e wo awon ara ilu so re dada pa te fun yin o a pa te fun yin ku se o to le se eh esa wo iso lohun wo iso ara bi ina iso lohun n demi ko to ga ma ko da case owo ti won da ti poju ta teyin wa lo bo le je pe agbo ko won igba pe agbo be yin o mi o de be o amo ja ko sa se n ba se dada e se mo mi wa
3: won se dada
0: eh
3: so ye ato no ti
0: ami ami ami
3: awon mo wo ni do mo lo
0: ami ami ami
3: awon na de wa pelu won awon gbe fun won a gbe fun won
0: eh e se ma n ta be gbonu eh seri e ma si mi gbo awon alaga kaunsu yi won se olohun o won de le te wa lohun to o won ma tiraka ni e gba be won ma tiraka won ma se won to le se ni won e la wa fe kon sara si ke la won fe ko ku to
2: hello
0: Olu ko yin sa ijoba wo le ti ijoba ibile ogun abi dada soke wo le tin pe sa
2: latam koko
0: eh sori ade ko ni kansu ni abamu word ofin
2: ero iferudu under jiro mi iferudu
0: eh eh ki le poruko ti ile nkan si
2: segun lagoli
0: aloruko yin lagoli lo kan mi ati pe water
2: segun ti dani
0: eh eh
2: segun segun lo asegun
0: ala ba jogu dani o ya andenta
2: ẹwu ọkẹ wo tayo latori gọvnọ latori shamaluwa ajifa ti lori ọkẹ wo ọgbìyànjú kìkì
0: ẹgbàdùn wọn
2: ẹgbàdùn ọ̀nà lọ́dọ̀ wa wàláì
0: wọ́n ṣe ọ̀nà dáadáa lọ́dọ̀ yín àbí
2: àwọn ṣe ọ̀nà dáadáa ní àmúgbogbo
0: kí ló ń kọ ọlẹ́kùnrin rẹ ẹ̀rẹ̀ ó dáyé lórí pé ẹ máa parọ́ ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe olóṣèlú
2: wàláì mi ò parọ́
0: láàrin èmi àti yín àtọlọ́hun láàrin èmi àti yín àtọlọ́hun ẹ parọ́
2: ọlápáwọn kanari tó kàn ń kún ni
0: díẹ díẹ ni wọn ò lè ṣe ó gbẹ tọ lẹ́ǹkan àmọ alákùnrin kílẹ̀ pọ́nkọ ọ̀kẹ́ owó àbí
2: ọ̀kẹ́ owó ẹ
0: wọ́n ń gbìyànjú ẹ ń ríṣẹ́ wọn wọ́n ń lọ káàkiri wọ́n ń ṣe wọn ò bá tọ́ lè ṣe
2: wọ́n ń ṣọ̀nà dáadáa ẹ ní wọn bá tọ́ lè ṣe
0: ó dà
2: jẹba
0: ah finance of the violence alaja emo yo today la go ba le mi so amo yin lagoli tabi kile gboruko yin
2: segun lagoli
0: segun lago ori yo si me o ti mi bi le mo yin ah emo e gbo mi omo omo alaji babu ti domo ya mi
2: ah emo oga mi ti di go le dar ko ye ah
0: o da se mo china se mo china se mo china
2: ah gbogbo eko tera na ba si le dar ko ye
0: oda oda oda e ba ki aloma o je gbo e ba ki aloma na o ye ko diye yin e ba jo lo din e lo eyin ara ijoba ibile dagbasoke ijoba ibile ati ijoba dagbasoke to kute dake be ba dake tara yan ba yin dake o ohun la oyan pe o ati fi number sita o hello e ma ba mi gbo soke abi ki court e ke ti pada
2: mr
0: kile pe
2: Mr.
0: Dele Lati Otaro, Jorila Dele Gye FCD. Ala, ba Dele, Dele ti mo mo lo taro bi ye. De no, no, on ti mo lo si police station. Che yin ni?
2: Dele te ni ko.
0: Eh, eh, nta te no de, so Dele te nje. Dele po lo taro du.
2: Ok, Dele Olowe, Dele Olowe.
0: Dele Olowe Lati Otaro, Orile Agege local government. Eh, oruko alaga yin mi o mo dada, amo o da ipo ma npe ndodo, abi?
2: Samuel Akinola, something like that.
0: Or something like that. And go muruko alaga e de fe o sise. I go mo se ma wa.
2: Okay, Samuel Akinola.
0: Oya. E te siwaju sa.
2: Ise ti Joseph to se Johnson to se ni Jibu o wa nbe last past 1 year.
0: Hmm.
2: Wo wa to ona yen se o. Eh ma to de kuro nbe yen every time lo ma re kana koja kana e ti pa jensin. Emi o ti ri kan ti ma yen se o to bi sisi e. Bo se je ni yen.
0: Se ma gbo to lo sa.
2: Yes, sir.
0: Baba Tunde Johnson abi ki loruko arakunrin yen.
2: Be lo na ni.
0: Se ri ise ti ma yen se. Alaga to ba ma ba ise, a tiraka o. Baba Gide Baba Tunde Johnson, orile agege arakunrin to lo yen. Ah! Ah! Iru alaga yen o wopo won odu bi mewa lo ni Nigeria yi. Ma yen sai.
2: Ah, ti ri se le so re ba pe o.
0: E ja le ti. E wa ni ona kan wa ti won ti se tawon o se pari ko to lo abi ko dun mejo abi to ko to pe abi
2: jibo
0: jibo jibo yen wa sa
2: off tarot
0: o wa se lowo ipari e fe ki awon ba yin se ona egbo aton ladodo kan ba yin pari abi
2: kan pari e
0: kan pari e ma pe ri se ton se e pe kan ba yin pari e ni wa de wa pari e se gbo ko gbo sa oda oda oda oda hello eni suru sa o yes sir e je n gbe sita hello
2: hello e ka re ko eto
0: Ami. Comrade Obio Yenuga gbori e ari ma ko gbogbo mu si le gbo won yen e ri pe won pe akiesi ijoba ipinle eko si to e ko pe akiesi jo won di eru ijoba ipinle eko le ijoba ibile won e ti wa lo ya fe fe o
4: hello
0: hello era oruko yin sa o ijoba ibile abi ijoba idagba soke o le tin pe sa
4: oruko mi tin mo lauto
0: lati
4: mo pe lati ayobo
0: ayobo tun ni
4: lati under Ayobo Ipaja SCD.
0: Oh yeah, I'm going Baba.
4: Honorable Lukman Adage, Sunday Chairman Ayobo Ipaja.
0: Hmm.
4: What be your dad?
0: Yes, sir.
4: No, but what is she? I want to lose it.
0: That's why I don't see a dark. Oh, yeah, no, I want to see a dark cometa.
4: What's your Pugila?
0: Mm-hmm.
4: Pugila
0: Road.
4: What's your market road?
0: Mo market road wa me.
4: Mo market road ni Paja.
0: Eh eh, odeji.
4: Won de tun tun. Won tun se ona kan ni Fagbemi.
0: Eh, moruko yen.
4: Won ko pe o sele ni pe ona Ayobo Ipaja. Ona to baje nbe po.
0: Hmm.
4: Won se die nbe nigba ti won de be yi. Won di so ori, won di so ori siri si nkan. Nbe. So ibi ti baba so Olorun yen, ona to baje nbe po.
0: Hmm.

0: dá bolu ni ma ba dá gbogbo le to je bo ri tasi gba lowo wo e ma ni kititi wa si be lara nu gbo la o na le ti don jilo si ilu ye o lo dá gbo
1: ẹ ṣiṣẹ́ ẹlẹ́ni
2: baba wa appointment ẹ gbọ́ àwa ṣe é ṣe ilé iṣẹ́ 4.2.9 ẹ má gbà tí à ń sọ iná a báwọn alága ìjà olórí ló pọ̀ nù bàbá bọ́lú ẹ̀rọ sà ẹjọ́ àríwá fẹ́fẹ́ sà.
3: ẹjọ́ sà bí àsìkò ìdúpẹ́ chairman wa di olówó tíwòye lọ́rẹ́bù ṣe jákọ̀ǹdé ó ṣe gudugudu méje yàrá mẹ́fà chairman mushi náà ọlọ́rẹ́bù túbọ̀ sùn òun náà ṣe gudugudu méje yàrá mẹ́fà chairman ó di olówó tíwòye mọ́tò táwọn skul fi ń lọ sí skul lọ́fẹ̀ẹ́ ó gbé sílẹ̀ oúnjẹ ọ̀fẹ́ fún àwọn ọmọ skul tó bá dìgbà léyà gbogbo ẹran táwọn èèyàn èmi ò rírí kọ́ṣì máa rẹ́ran 80,000 naira 70,000 kí chairman lọ fowó ẹ̀ kó wá fáwọn èèyàn ọ̀nà tí chairman ó di olówó ṣèyí jákọ̀ǹdé tó ti ṣe lójú olówó 30.
2: láàrin ọdún kan yìí.
3: láàrin ọdún kan ni wá sóde olówó kẹwàá wò kẹwàá wò kò fìgbà kan jókòó rí ó máa wà dúpọ̀ káàkiri ni ó lè dín kan tó tún ṣe fáwọn arúgbó ṣe fáwọn àgbàlagbà ṣẹlí pé ṣèyí jákọ̀ǹdé ó jọ bàbá ẹ̀ jù.
2: gbogbo àwọn oúnjẹ arúgbó lóòrèkóòrè.
3: ó ní nǹkan tó ń fáwọn arúgbó.
2: ẹni sùn tẹ bá oúnjẹ arúgbó ẹ kí oúnjẹ ọ̀dọ̀ ọ̀jẹ́ ká wù ni.
3: ó ní nǹkan tó ń ṣe fáwọn ọ̀dọ́
2: gbogbo ni alága ìjọba ìbílẹ̀ àtijọba ìdàgbàsókè ẹ̀ ló sì a lè kí tó nígbà mi ẹ mọ ṣe táwọn aráàlú ò lè rí àmọ ẹ̀yin náà ẹ mọ dákẹ́ o kò sẹ́ni fẹ́ polongo ẹ̀túngo ara ẹ o tó o bá ń ṣapá àbí kan tí o ti dàpá àbí kan jẹ́ káwọn ará pa mọ̀ pé òun bọ̀ lọ́dọ̀ wọn ẹ dákun torí ọlọ́run ẹ má kunú àwọn èèyàn kéré pé ẹ má tàpàpọ̀ ẹ ẹ bá tẹ̀tọ́ sáwọn èèyàn tẹ kọyìn sí wọn tẹ ẹ ti fi hàn pé ìta ni wọn mú mi mo ti dé mo ti aṣọ ṣàlọwọ tẹ ẹ bá ṣiṣẹ ohun táwọn èèyàn máa sọ ní pé bóyá ẹ ṣiṣẹ bẹ ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí tá a bá ta máa ń tọ́ ní kó má bàa dẹ́ wọn níbi àbáyíjà akọ sára sí yẹn akí yẹn kú ṣe takuntakun ọdún kan ẹsìn ẹ ò báwọn yẹn ṣe ń kí yín ẹ dákun àfọlọ́run bá bẹ̀ yín ẹni wọn bá tó ọdún mẹ́ta tó túkù yìí náà kẹ́lì ẹ̀yin tẹ́ ẹ wá pò ẹlẹ́ ọdún kejì kó lè bá rọrùn fún yín kí gbogbo olùdárùkù tì yín ẹ tiraka àǹfààní. àwọn ṣẹ́ta bí ohun táwọn yóò wá fẹ́ ní kẹrẹ̀ ṣe ibi wá bá ti fẹ́ omi kẹ fún olómi ni wọ́n bá ti fẹ́ fún ọlọ́nà ní ọ̀nà ni wọ́n bá ti fẹ́ omi ọlọ́run àárọ̀ yìí lọ́wọ́ ẹ dákun torí ọlọ́run ẹjọ́ ẹ má gbàgbé àǹfààní ẹni tí alága council lẹ́nu orí ọ̀fẹ́ lórí gbà o àwọn tí wọ́n tọ́ sípò yẹn tó dẹ̀ lè ṣe dáadáa jù ẹ lọ́pọ̀ gan-an ta ló láwò tọ́ sí ọlọ́run àgbà yìí ta ló lò lè di council chairman ta ló lò lè di governor bí ọdún tí wọ́n lè di council chairman ni ó gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ lọ́ba yìí ta ló lọ́gbẹ́ mi ò lè di governor ta ló ní mi ìdàdà rẹ orí ọ̀fẹ́ láwò tó wà ń bẹ̀ àti kọ́ láti ọ̀nà kò sóhun tá tí ẹ̀ darí gbà bí kò ṣe láti ọ̀kọ́ pẹ̀lẹ́ máa bẹ́ẹ̀ ni ẹ ṣe dáadáa torí pé àríṣe laríkà o kíkà báyìí bàbá rẹ gun ẹ já máa lọ lórí ètò àmọ́ àní kò lórí ètò láì jẹ́ṣẹ́ bàbá his imperial majesty aláìlúwà ọba rinwan àrèmọṣọ ládé àti olóyè èkó ọba èkó olóyè èkó bàbá fúrat ọba of lagos kábíyèsí o àwọn lọ ní ká kí ọba yusuf àrèmọ akinlolu alọ kújẹ àmúwò festal town orí adé scd èkó oríire bí ìjọba ò ṣe gbé àṣẹ lé wọn lọ́wọ́ lónìí gẹ́gẹ́ ọba tuntun alámúwò of kújẹ àmúwò town orí adé scd ọba yusuf àrèmọ ọba kí ọba ńlá lórílẹ̀‐èdè nàìjíríà ló ní ká kí n pé bẹ́ẹ̀ ṣe wá ń gorí ìtẹ́ yìí ẹ pẹ̀lú mọ́ pẹ́ ṣe ń pẹ́ o wọ́n ní ṣe ọba yóò jẹ́ kó pẹ́ o kí ìrùkẹ̀rẹ̀ kó padà jájájá kó padà dé kẹ́ ẹ tó pàrọ̀ ẹ̀ lọ́wọ́ ọba yusuf àrèmọ akinlolu alámúwò ọ̀fẹ́ àmúwò festal town orí adé scd tuntun his imperial majesty aláìlúwà ọba rinwan àrèmọ ṣọlálẹ akinlolu ni wọ́n kí n pé ẹ kú oríire o àpàdé nífẹ̀ẹ́ lọ́la ọlọ́lúwà olóòtú ètò adé olúwa àrífọlá ní òkàn ilé ogun tèmi ó dàbọ̀ sáwọ́dàbọ̀

0: ẹ̀fun láwo irú obìnrin tó gbọ́mọ dání tó ń wò bíi kámẹ́rà mú tó yẹ pé kọ́lọ́n kó ṣàánú ẹ̀ ni wọ́n ní ilé ẹ̀kọ́ tó ti ń kọ́mọ pé ilé ẹ̀kọ́ tó yẹ pé aládàáni ni òun àti ọmọ ẹ̀ báyìí wọ́n wà lókan bọ́ ni kò ti jẹ́ kò ti mímu pé gbogbo owó àwọn báyìí ni àwọn papọ̀ o tí àwọn fi dá mílíọ̀nù mẹ́fà yìí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ gíwọ́ ilé ẹ̀kọ́ University of Ibadan ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Adébọ̀dé àti gíwọ́ Abowẹ́ University ọ̀jọ̀gbọ́n Jonathan Babalọlá tí àwọn ọ̀jọ̀gbọ́n jọ̀gbọ́n tí wọ́n ń pè ní kòfẹ́sọ̀ tí wọ́n ṣe dá owó jọ tí wọ́n fi àtìlẹyìn fún wọn gẹ́gẹ́ bí wọ́n ní ọ̀kan lára àwọn ẹni yìí tààrí owó pé mílíọ̀nù mẹ́fà yìí kí wọ́n tiẹ̀ kọ́kọ́ fi gbọ́ bùkátà ara wọn náà.
1: olúwe ìròyìn tẹ̀síwájú láti iléeṣẹ́ Bond FM 92.9 tó bá jẹ́ pé ìjọba ìbílẹ̀ oríire ló lọ jẹ́kẹ̀mí náà tẹ̀lé ẹ lọ ṣùgbọ́n yàtọ̀ ìjọba àpapọ̀ òun náà ni wọ́n sọ di mímọ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ pé wọ́n ti wọ́ àwọn èèyàn márùn-ún tuurutu eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe bẹ́ ìkan lára àwọn olùkọ́ lórí tó jí àwọn ọmọléèwé àti àwọn olùkọ́ ní orí ní ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ ọ̀yọ́ o wọ́n sọ di mímọ̀ pé àwọn èèyàn márùn-ún yìí òun náà ló jẹ́ pé wọ́n kò lọ síwájú adájọ́ o ní ilé ẹjọ́ gíga kan tí ó fi ti ìlú Abuja tí wọ́n sì ń sọ di mímọ̀ pé nínú àwọn márùn-ún yìí ìpè méjì nínú wọn ó jẹ́ àwọn adarí àjọ kan tí wọ́n ń pè ní ansar tó jẹ́ pé àwọn àjọ tó jẹ́ pé wọ́n ń ṣe sùmọ̀mí òun ni wọ́n sọ di mímọ̀ pé àwọn méjèèjì ni wọ́n fi orúkọ rẹ̀ léta ìyẹn abubakar baraha àti abubakar abbas ẹni tí gbogbo malam mahmuda al nigeria wọ́n sọ pé bí ó ti pé àwọn méjèèjì yìí tẹ́lẹ̀ rí òun náà ni àwọn dss ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú wọn ní ọdún 2025 nínú oṣù kan wọ́n sọ di mímọ̀ pé àwọn yìí wọ́n wà lára àwọn wọ́n tún ń gbé inú ọgbà ẹ̀wọ̀n wọ́n ń gbé pàṣẹ àwọn mẹ́ta míì tí wọ́n mú àwọn ni wọ́n pè ní gẹ́gẹ́ bí àwọn ṣẹ́wọ́ ẹ̀wẹ́ tẹ́pẹ́ àwọn náà lọ́wọ́ nínú bí wọ́n ṣe ṣe ìjínigbé ní ìjẹ́ òrèrè nígbàtí adájọ́ tó wà lórí ẹjọ́ náà yẹn justice salim tí ó sọ̀rọ̀ ó ní àti rí wọn àti wò wọ́n tó bá di ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án òun náà bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ wọn láti fi mọ ibi tí wọ́n ò máa lọ ṣùgbọ́n ní báyìí wọ́n ní kí wọ́n lọ tọ́jú wọn sínú àpótí àwọn àjọ dss bí ẹ̀ bá gbàgbé bá a bá sì gbàgbé tí a rọra wa létí wọ́n ní kò ṣe nǹkan o nínú oṣù tí a wà yìí ọjọ́ kẹtàlélógún òun náà ló yẹ ilé ẹjọ́ yìí gan ó ní kí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ìpè kí wọ́n máa lọ lo sáà lẹ́wọ̀n fún ìtókù nínú ìgbésí ayé wọn látàrí pé wọ́n lọ́wọ́ nínú ọ̀rọ̀ òrìrì yìí náà wọ́n sọ pé ìjọ yóò máa tẹ̀síwájú bí àwọn bá ṣe mú wọn òun náà làwọn máa ṣe ìdájọ́ wọn bí wọ́n ṣe filéde nínú ìwé ìròyìn vangard tó jáde lónìí.
0: nínú ìwé ìròyìn guardian tó jáde láàárọ̀ tòní wọ́n ní ẹ má torí pé fẹ́ pajá kẹ́ ẹ pè nídò ọ̀rọ̀ ẹ̀ màlẹ́ tó jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ìyá alàgbà Ọlámidé Ọládìjì tó máa sọdímọ̀ lánàá lórí wàhálà kan tó bẹ́ sílẹ̀ nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ondo wọ́n ní àwọn ọmọ lẹ́gbìmọ̀ aṣòfin tó lọ bí 24 tó náà fẹ́ yọ ọ̀nùbí ẹni yọ jìgá o wọ́n ní kí lọ pọ́n ìṣe kan tó kọ́ pọ́n nírí o wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn pé iléeṣẹ́ tẹ́ pé ó ń ṣàkóso agbègbè tí ń wa epo nípínlẹ̀ ti Ondo Ondo State Oil Producing Area Division wọ́n ní àwọn owó kan wà níbẹ̀ tó yẹ pé ẹni tó jẹ́ abẹ́rẹ́ wọn ó fi ṣararin dín wọ́n ní kì í tún wá ṣe ẹnìkan o wọ́n ní ó dìídì gbéwèé láìsọ ọmọ olúwọlé nípínlẹ̀ ti Èkó bí báyìí ó jókòó ó gbogbo àwọn ìbuwọ́lù àwọn signature ó sì fọ́ díẹ̀ pé ilé sọ̀rọ̀ báyìí pé àwọn owó báyìí ká gbé láti bí báyìí ká gbé lọ sínú àwọn àpò kówó sí báyìí wọ́n nídìí táwọn fẹ́ yọ nìyẹn o nígbàtí Ọlámidé Ọládìjì ń sọ ní irọ́ ni wọ́n ń pa ó ní pé a sí àtẹ̀tà báwo la sì ṣe máa bú ẹ̀tà pé alára rírùn ṣé bá a jọ wà ń bí bá a ṣe gbogbo nǹkan ẹni ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sẹ ọ̀rọ̀ ọdún mẹ́ta sẹ́yìn ni kí ló dé tó ọ̀rọ̀ ọdún mẹ́ta sẹ́yìn ó ní ohun tó ń dùn wọn gangan ni pé nígbà tí gbogbo wọn lọ ṣe ìfọ abẹ́lé ó ní wọ́n jàn án ìpè wọn rí i pé ó dàbí pé gómìnà ṣe ìfọ abẹnú gan o ìpè ẹ̀ẹ́dì òun fi bíi jẹ́ ọmọ ẹ̀ ìwà gba tíkẹ́ẹ̀tì ó ti da àwa tó kù àwa ní padà wà lọ́dún 20 pé àwa náà máa ṣe ìpè òfin kan wà pé tá a bá ti lè yọ bí abẹnú gan láti di ọdún 27 kò ní láǹfààní ẹni tí wọ́n ti rọ̀ nípò tán pè ní ìpì láti tún di abẹnú gan ó ní wọ́n fẹ́ ṣe pé bẹ́ẹ̀ni ẹ bá mi lóògùn nù màá fọ lẹ́yìn ó ní ìjà lára ni wọ́n gbóhùn ja o bí yóò wá dùn bẹ̀ ẹ má fi kanra mewe o ṣùgbọ́n lọ́gán lẹ́nìkan nínú àwọn tó yẹ pé wọ́n jọ pẹ̀tọ́ náà máa yọ ìyẹn Ọlátúnjì Fábì tó ń wá láti agbègbè Òdìgbò ti irọ́ pátápátá irọ́ ló ń pa má sọ yìí pé à ń la rẹ̀ kí là ń wà lára ẹ̀ lóòótọ́ àti lódodo láwa tíkẹ́ẹ̀tì ti bọ́ lọ́wọ́ wa ṣùgbọ́n ó kówó jẹ dandan ò gbọ́dọ̀ lọ ní ṣùgbọ́n ó ní àṣì àtẹ̀tà ni wa ẹ má bù mí pé mo rún ọrọ̀ ọdún mẹ́ta fẹ́ wá gbé jáde lásìkò tá a di tán pé ó lágbára nǹkan tẹ́ ṣe fẹ́ yọ̀ òun kò ju pé ẹ̀ fẹ́ kóhun di

0: iléeṣẹ́ bond 92.9 ọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù ọlọ́wọ́ ẹ̀mú tí yóò máa ṣojú ikọ̀ super eagles bí ìdíje bá wáyé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàrọ̀ ìràn ìlé lórí ni wọ́n sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí òkóyè ló tọ́ sí nítorí pé stanley wambali ó ṣẹ̀ darapọ̀ mọ́ ikọ̀ tó ti wà tẹ́lẹ̀ pé kò sí ìdí àgbàsókè kan dàbí alára fún stanley wambali màá kọ́ni lára stanley wambali ẹ̀gan lólẹ́tọ̀ láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọlọ́wọ́ mu ọwa àkọ́kọ́ ara nǹkan tẹ̀yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà máa dá sí láàárọ̀ lórí ètò wa ètò yín lórí pápá bond 92.9 ni ta ni ọlọ́wọ́ ẹ̀tọ́ àkọ́kọ́ tó tọ́ sí tí ẹni agbágbójú òkùnlé tí ò ní jẹni agbani o tí ó jẹni agbájáre nínú àwọn méjèèjì stanley wambali àbí òkóyè mú padà bò lórí ìyẹn àwọn agbábọ́ọ̀lù obìnrin wa tẹ́ ń gbọ́ azizat oshoala agbábọ́ọ̀lù ó ti pèrè kan láàárọ̀ yìí kí lẹ́mọ̀ tó sọ ó ní ìfìyàjẹni tí ikọ̀ super falcons ni wọ́n jẹ lọ́wọ́ àwọn sàwíńgà màláríyì pé kódà ìtanijí ńlá ni o ìtanijí ńlá ni ká pè é torí pé kí ni ẹ̀yin náà wò ó bí ìgbà tó pé ọta wa jí ni gbogbo eléyìí ó wà láwọn tá a máa gbé yẹ̀wò pẹ̀lú ìfẹsọ̀ọ̀sẹ̀ ọ tó ń bọ̀ lọ́nà gbogbo ẹ̀ la máa sọ fún yín pé àsìkò báyìí báyìí ló máa wáyé o ikọ̀ tá a kojú a gbọ́dọ̀ ṣe kí ni bá a ṣe gbọ́dọ̀ nà bóyá pọn dandan lórí pápá bond 92.9 jẹ́jẹ́ wọn pé ìyọrísípò fún àwọn tí ó máa ṣojú nínú ikọ̀ tó ṣàkóso bọ́ọ̀lù gbígbá lórí iléèdè nàìjíríà football federation ó máa wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án tó túmọ̀ sí pé láti ṣojú àwọn tí ó máa lẹ́nu lọ́rọ̀ nídìí bọ́ọ̀lù gbígbá ní orílẹ̀-èdè nàìjíríà àwọn tí ó jà lẹ́nu lọ́rọ̀ yẹn ọjọ́ tí wọ́n máa yàn wọ́n sípò nìyẹn lórí pápá bọ́ọ̀lù 92.9 nǹkan tó ṣe pàtàkì jùlọ tá a gbọ́dọ̀ gbé yẹ̀wò tẹ́yìn aráalé tún máa pè lé lórí lónìí òun ni ọ̀rọ̀ anthony joshua ìjàpọ̀ akátá tó wáyé lópin ọ̀sẹ̀ pẹ̀lú anthony joshua àtẹni tó bájà àwọn èèyàn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdẹ́kẹ̀rẹ́ àìdáṣọ lọ́rùn pàpà ó tó àpérò gbogbo awo ni o gbogbo ọmọ oríwo pátá a nílò láti ṣàpérò lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tẹ́nitẹ́ni o tẹ̀kísà báyìí tààtàn ẹlẹ́nu rúrù báyìí ẹ̀yin àgbálẹ́sìbọ̀ ẹni ọmọ ẹni ò ní ṣe kíníkan bẹ̀bẹ̀rẹ̀ ká fi èèyàn ilẹ̀kẹ̀ síta ọmọ ẹlòmíì àtẹnu tó ṣà tójú bá tì í ojú ti wa o ọlọ́run ò sì ní jẹ́ kójú ti gbogbo wa ojú tí ọ̀rẹ́ mi ojú ò tì mí kí ni wọ́n sọ onítọ̀hún ò ní tìjú ni ẹ má gbàgbé mi ò ní gbàgbé duplexes ọmọ orílẹ̀-èdè south africa ǹjẹ́ jẹ́ wọn pé ó lu isra ní sọ́yà ó tún láyà ó tún wà lu kamaru usman ọmọ orílẹ̀-èdè nàìjíríà làwọn méjèèjì tó lù yìí ní ìpele rẹ̀ ní ìdíje tá a mọ̀ sí ufc ẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà bóun la ṣe jẹ́ kí ọmọ orílẹ̀-èdè south africa pàápàá jùlọ pẹ̀lú nǹkan tó fojú arí lẹ́nu tọ́mẹ́ta yìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà méjì wọ́n rẹ̀ jẹ̀yà lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè south africa kan kí ló ní táwọn orílẹ̀-èdè nàìjíríà yóò ní kí ló ṣẹlẹ̀ láàrin kamaru usman pẹ̀lú duplexes àti israel adesanya ọmọ orílẹ̀-èdè south africa débi pé south africa wá kú àṣẹ ẹ̀yẹ wọ́n lọ gbé àga ọba wọ́n gbé ọmọ orílẹ̀-èdè south africa sórí ẹ̀ wọ́n wá mú kamaru usman sọwọ́ ọ̀tún tó jókòó bí ẹrú wọ́n mú kí láwọn kọ́lùkọ́ israel adesanya sọ wà láfíà ó jókòó bí ìwọ̀fà ó wá káwọlé wọn lórí pé mo ti lu wọ àrífíẹ́ lẹ́ẹ̀lọ́rẹ́ o south africa wá fi nàìjíríà ṣe ẹ̀yẹ a láti mójútó àwọn eléré ìdárayá lórílẹ̀-èdè nàìjíríà ń tọ́ bá fẹ́ kí lóun fún wọn mi ò ní gbàgbé ní ìgbáradì fún ìjà tó wáyé láàrin kamaru usman àti ọ̀gbẹ́ni ọmọ orílẹ̀-èdè south africa duplexes mo sọ yìí ǹjẹ́ ó jẹ́ wọn pé kamaru usman ó hùwà kan tó wú mi lórí ó dẹ̀ lọ mú ojú ẹ̀ ó lọ kùn ní ọ̀dà àmì ewébẹ̀ àti àmì funfun àti àmì ewébẹ̀ nàìjíríà flag tó túmọ̀ sí pé ní ọjọ́ yẹn ó gbé orúkọ orílẹ̀-èdè nàìjíríà ó gbé sórí àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ bí ò dúró láàrin yẹn ǹjẹ́ arẹ́rin láti orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí àwọn aláṣẹ tí wọ́n kọ lẹ́tà sáwọn tó ń ṣe ìṣàkóso pé nǹkan báyìí wà tó yẹ pé ń wá ṣẹlẹ̀ lórí ọ̀dàn lásìkò ìjà ó ní nǹkan tẹ́ ẹ máa ń yọ kúrò tá a mọ̀ sí point ǹjẹ́ wọ́n yọ kúrò nínú point ọmọ orílẹ̀-èdè south africa yẹn lórí pápá bond 92.9 ẹ dákun o ẹ̀yin òmu ẹ̀ tẹ́ ẹ mọ́ lẹ́nu pé èmi òmu ẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà a máa rí commonwealth game tó lọ́wọ́ ní scotland a rí yìí torí pé kíni àwọn tó wá ń gba àmì góòlù lórí òmu ẹ̀ àwọn ará australia south africa ní o ti ará àwọn tèmi àwọn tìlà jẹ
1: kọ́nà ibi kọ́nà ṣàánú wa ni lẹ́yìn abala
0: bẹ́ẹ̀
1: èmi ò mọ̀ wẹ́ o mi ilé mi ṣe jámi ilé ìwẹ̀ bí tí wọ́n mọ̀ lẹ́yìn ká wẹ̀ ká bomi sára inú olùbáríwẹ̀ nìkan ṣùgbọ́n ọrẹ kódà pé mo ṣe gbọ́ wẹ́dùwẹ́dù ni
0: bóyá
1: tó lè ṣàkóso àkátì bẹ̀rẹ̀ náà
0: olympic ọrẹ lu àwọn ẹ̀ tẹ́lẹ̀ olympic bo le je ma be je wo yin lo e je bo le ati yin le bi
1: ana wa tare deji o fe do mi ege o je ti da ana wa ba bi o ege sinu odo ah sa le o ra ti le ah ati le
2: e ba ya gele gele
1: ah iku ipo ah
0: ni ni o da bi ke pe kwale omegun lo we fun nigeria
1: ah o lo ja nu Eh, e ti gba bọọlu bi banu si mefa nsin be se e ti simi afi ki ajo yesc ku won se ofin toto lori ibi de tin gba rowo be se nnowo tu we tin lo ni melo ta ti gbe nkan la labele o da bayi o tori pe la na ode yi e ti mu dani webeki anderson na o ti da po mo yin ah ah e ti duro be la customer ti da po mo yin e tu mu ro gas na lo ti so gigere e wa ko awon agbalagba jo lẹ́yìn fún ti bú ìtàn tẹ́lẹ̀ pé ẹ ti ń ra àwọn ìwé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá ní pé ká lọ́kàn bọ̀ báwọn.
0: mo sọ fún brian láàrọ̀ lórí ètò yìí.
1: ó
0: ní ìrírí làwọn rà
1: lọ́wọ́ yìí.
0: torí ọ̀rọ̀ wọn kò yé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn agbá ikọ̀.
1: nígbà tí ìrírí bá ti wá ju ta kọ́ni mọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ ní dáadáa fún ẹ̀hún ẹ máa gbéṣẹ́ pẹ̀lú wáyà.
0: mo sọ fún ẹ torí mo sọ fún brian mo ní ṣé ẹ fún ní àbẹ́dì pẹ̀lú chelsea àwọn agbábọ́ọ̀lù tó ń lọ́jọ́ orí torí ọjọ́ orí ń bẹ lórí
1: wọn
0: ni wọ́n máa ń fẹ́ àbí àmọ́ ti chelsea wá jẹ́ àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé wọ́tátò àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé ọdún méjì ọdún mẹ́ta
1: ló ń bẹ̀rẹ̀ wáyé ọmọ fẹ́ yìí lè gé máa bà láàrin inú wọn níṣẹ́ ká ní gbàrẹ́ káàdì
0: rẹ̀ tó wáyé wọn
1: wọn lè sáré mọ́.
0: àmọ́ kí ni kan ni mo kàn jẹ́ ká sọ kankan legit akọ́nimọ̀gbà àwọn sáfì àlóṣù ó jẹ́ akọ́nimọ̀gbà tó mọṣẹ́ tó dẹ̀ mọ nǹkan tó fẹ́ torí náà ká má ti ìbẹnu àtẹ lù ú ó kàn jẹ́ pé àwa là ń wò ó bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ohun tó ń ṣe ó lè jẹ́ pé ohun tó ń ṣiṣẹ́ fún nígbà tó lọ sí bayern leverkusen náà nìyẹn bóyá ohun tó ṣiṣẹ́
1: fún mi. lóòótọ́ náà ló ń ṣiṣẹ́ fún nígbà tó lọ sí bayern leverkusen náà yan torí pé láàrin gbogbo ẹ̀ náà saka tó ti gbàwọ̀ ní
0: arsenal yìí ó nà jù àwọn àgbàlagbà bóyá ohun tó ń wá fẹ́ àwọn tó ti ní
1: inú dressing room nílẹ̀
0: bóyá tẹ pé àwọn tó mọ̀ lónìí ó lè jẹ pé nǹkan tó tẹ lọ́rùn yẹn.
1: àwọn ẹni káwọn ẹ dásìn náà wọn ti gbọ́ bọ̀lù yìí ní ìlú àwọn ọ̀pọ̀ dáadáa wọn sàn pé àgbàlagbà
0: yìí bẹ̀rù máa ká àwọn
1: tó fẹ́
0: tó sọ fi ṣe
1: captain direct but indirect captain nítorí pé ìbáwọn
0: tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó mọ tó fẹ́ torí náà ká má sí ìbẹ̀rù àtẹ́lù nǹkan tẹ̀mí kan fẹ́ béèrè lọ́wọ́ aishi solid àdàbálẹ̀ bí sáà tó kọjá ni wọ́n sì sọ
1: pé kò tó bá àwọn olówó àwọn
0: nǹkan kan kan
1: kọjá yìí náà
0: rẹ kó máa yẹ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àárín mako láti
1: bóyá
0: wọ́n yá wọn lówó ni àbí àbágbàbá wa
1: oṣù ìgbẹ́ ní gbogbo ṣé àwọn gbọ́ ọmọ mi tí mo tò àwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ ṣiṣẹ́ wọn àárín kan láti jọ yìí wọ́n ìtọ́ ẹ̀kọ́ làwọn báka náà ló ń pè wọn
0: àwọn òfè dárúkọ wọn
1: ni báka náà dàgbà ń pè wọn
0: òótọ́ láàrin ajínigbé
1: báka ni wọn àwọn barcelona àwọn mi tí mo tò àwọn àtúnjẹ lálẹ kan àtàwọn gbàdéga
0: báka là ń sọ
1: wọn náà mo
0: bí kọ́pọ̀ wọn ni
1: síbẹ̀síbẹ̀
0: kọ́pọ̀ wọn ni wọ́n sì rí àjọ ṣe ń dá
1: àmúlá
0: wọ́n jẹ gbèsè torí náà onígbèsè ni wọ́n wọn ò lówó tó máa fi ra nígbà yìí
1: ẹ̀yà kò bẹ̀ abala eré bọ́ọ̀lù tó wáyé pẹ̀lú chelsea àti alátakò wọn tí wọ́n fi jẹ́ wọ́n padà lù wọ́n ní 4-2 ìyẹn dúró bẹ́ẹ̀ tottenham náà gbá bọ́ọ̀lù pẹ̀lú sydney fc àwọn ọjà olùgbòrí ṣùgbọ́n tottenham máa padà ní ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú chelsea the blues ní ìtújẹ́ tí ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ta lè pè ní friendly tá a tún ní máa mọ̀ sí preseason náà yóò wáyé ní kòpẹ́kòpẹ́ yìí ìyẹn ò máa bọ́ sí on the 7th bákan náà lọ́jọ́ wednesday ìyẹn on the 7th yẹn on the 1st jáde ní saturday august 1 yóò wá bọ́ sí ọwọ́ alẹ́ láago mẹ́jọ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún ìkejì máa tẹ̀síwájú ní ọjọ́ wednesday august 12 láàrin chelsea náà ni àti league's all star women ìyẹn ṣe dúró labalábẹ́ nìyẹn láwọn obìnrin wọn tí wọ́n kojú alátakò wọn náà
0: sori tó bá rí ọmọ chelsea tó jẹ́ olólùfẹ́ chelsea ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ olólùfẹ́ chelsea kódà ẹ lè lo ìjọ́jú méjì mẹ́ta tó fi máa mọ̀ pé
1: olólùfẹ́
0: chelsea ibi tẹ́mi lọ́kọ́ nìyẹn sori tó bá tó wà lọ jẹ́ ọmọ olólùfẹ́ chelsea tó tó wà lọ jẹ́ ọmọ ọ̀bàdàn
1: ẹnu kọ́ ọmọ obìnrin
0: agency eh mi o daruko balaja ti mogun la gba mo so balaja ti mogun la kim daruko alaja ti mogun la ni mi o daruko oda ewe ni nsin awon chelsea ni ma gbo
1: e gbo won
3: hello mr pilots e ka ro ejo meta wo le nko o lo wo ni chelsea lati le gbo eyan mo na ise billionaire ise billionaire billionaire
1: won pa e kan
3: ja ni chelsea billionaire
1: e kon tan we ko lo
3: o ta ba de ma se baye eh ni mo pe yes agbo to fe yin rin agbara lo lo mu wa loro chelsea
0: e be gba premier league
3: o si problem o
0: chele gba legit laarin emi ati e Chelsea le gba premiership ni sa ta wa yin
1: won lanfani ati gba ni sa ye lati pe won ni ifeson se to po ti won le so fun fe doju ko won si wa ni
0: won ni ifeson se ko iye be so se ko na lo ma da o lo so pe ko ngare ti ja bi
1: premo e ti ko ko lori won na labara be ko si pe mi ni kini la oko nti mo pe ki akon mi ba leju ni pe top 4 ba se ni mashallah e ma lo ni sa to nbo
4: Alaafia wa se pataki o se koko to ba wa ri be ti eyin ti gbe nipa awon egbogi to njade lati ile ise ti Metayo Tribe Medical Nigeria Limited ti won se lona igbalode ti ajo Nadax si fowo si okan lara egbogi be ni DRC capsule ti o kikire nkan geye kari aye to n gbani lowo ara to n ta ni bi eni fi omi atapara nkan to rin tabi bi nje ka kiri ara pajapaja to ni lowo tabi lese bi ati eni ba di wahala DRC capsule na won da ifipa to ga pada tabi ka ya ma lu pepe ati airun nsun dede yo tun je ki oju mole kedere bi an si kafu ni egbogi to yan le lo ti o tun oyin efe lomi o wa ni awon pharmacy ati chemist ladugo yin
5: ore mi won le nkan ma le ka kiri ara e bi kokoro tabi bi aran ara tun ma yin o leyin we ege kan ara e ma nputa itayi ah ija fara le wo
6: ore mi baja baja nko isun ara fifa so o wa deze to nkuriri nkuta itayi
5: wo wo wo wo ogun te yan le lo ko royin efe lomi bi se dara to bi an si kafu yo mu okin de ba ara to ntani ara to yun ni isan ara to tere aji pepe arugo atakebe paja paja wa biga nkan to nkun ni je tabi ri ka kiri ara yo kora oju amole kedere wa orun fun ewe ati ibole wa ni won fi se bi afrika sudade ajo nabda si fowo si ti yin se ti metayo tribe medical nigeria limited lo se bi afrika sudade lati mo pharmacy to sumo yin e pe 081 033 69434 bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o
4: igbogi mi ni mo fifth capsule ti mo se mi se da mo se mo se bi egungun ba san ni tabi ro ni ibadi to nfa ni so ailerin daada tabi orikerike ara to nlo ni multiple capsule na o wa ni awon pharmacy ati chemist ladugo yin
6: abi o fun pa yajo are o lo abi lu ki ti eni gan eni wo wa ndi oro mi ori ara re ni mi mo
5: edon ni enikan o se yin are ara lo nba yin ja e so bo se nse yin ka gbo
6: igboro mo so mi isoro nfa mi so ori tere je ara du mi ibade to wi igbarugo je temi ilere opo na ke se keji ma
5: are ara ni ogun teyan le lo ko

láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ pé 081-033-69434. Ẹ̀yin olùgbọ́ mi, egbògi Beratrin Herbal Capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́kí pọ́kí dáadáa, tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára, kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn. Beratrin Herbal Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.

0: fun ọkùnrin nìkan ló wà fun bí àyípadà kò bá sí lẹyìn ọjọ méjì kàn sí dókítà rẹ o
1: egbògi bnc capsule tí mo sọ ṣáájú ó wà ní christian post pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bolúkẹ ó wà ní mycosin pharmacy sango thermox pharmacy atan tudex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout bnc capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọṣin ìkẹjà ojú ẹlẹgba ìkòròdú ọjọta kẹtù ìkọtún ẹpẹ gbàgà ìpájà ayọbọ bnc capsule wà ní command ìṣẹrí àpápá fagba ìjúrò ìṣàgá festac agbójú lẹkí ajá ọjọ ìyànàbà abúlé ẹgbà àgbàdo ìgàdò gbàrígà bnc capsule wà ní ifọ ìjoko atan owó dẹ̀dẹ̀ ìrókò àgbára ìjẹ̀bú òde ìjẹ̀bú igbó abẹ́òkúta ìlàró ṣàgámù ìbàfò bnc capsule wà ní ìpòkíá sùúrùlérè èjìgbò maryland àmúwò ọ̀dọ̀fin mọ́fòlúkù maitu olúilé iṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road chufunde bus stop opposite union bank agege nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08103369434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibikíni tẹ́ bá ti rí bnc capsule rà ẹ lè rí mustive capsule àti gbératún herbal capsule rà ńbẹ́ iléeṣẹ́ tèmítayọ tàdé medical nigeria limited ló ń ṣe bnc capsule mustive capsule àti egbògi gbératún herbal capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín àjíǹde ara yóò máa jẹ́ òru.

0: malaria show. No time to talk. I'm a 10th of Jen at Odogwu. Only the best.
1: Nípa àwọn èèyàn kí mọ bíbí tí àwọn ṣe máa tètè dé tán èmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ kí bí ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sìn mi ò rántí máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oyún bá ti bọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ ti jẹ́ three gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni wọ́n máa refresh ní tèmi o tó fi bí àwọn apps tí ò lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yé mo gbé o
3: dẹ́ta tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa fi tọ̀
1: ṣé ni ò sọ fún ẹ
3: dára ẹ
4: má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́ta rẹ ṣe ogún ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o kòkòrò tí ń jẹ dẹ́ta ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́ta rẹ
4: jẹ ìgbádùn dẹ́ta rẹ nínú ẹlẹ́mu limit 100 MTN.
5: Àmọ̀pẹ́ kí ló fẹ́ ra yẹn?
6: Olówó ìṣègùn ni fẹ́ràn jù lọ.
5: Òun yóò bú tí olówó kọkẹ́.
6: Owó rẹ̀ kò wọ́n rárá.
5: Ó sì máa ń gbádùn rẹ̀.
6: Àmọ̀pẹ́.
5: Wọ́n ti pé ìfàmà fanilápẹ̀yà o.
6: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
5: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìṣègùn tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
6: Òróró ìjọun tí mo lè yàn láàyè fún èmi àti ìdílé mi.
5: Bẹ́ẹ̀ ni o parọ́.
6: Ó lè rẹ ìbọn bá ti owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
5: Òótọ́ ló sọ. Ó ṣe ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣègùn Devon Kings ni òróró ìṣègùn tó dára.
6: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
7: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
8: Kùsì ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n bí àbí tuntun.
9: Wàá mi.
8: Ṣùgbọ́n dúró náà. O ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
9: yìí. Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
11: Hypo.
12: 150 million naira in grand prizes. 10 peach centers across Nigeria. 7 verticals. 3 competition tracks. 1 platform powering Africa's next generation of innovators. This is Hackaholics 7.0. The 7th edition of Hackaholics, Winnerbank's innovation platform, where bold, tech-driven ideas become real solutions. Calling all young innovators, startups, and creative thinkers, come pitch your innovative solutions at Hackaholics 7.0 and compete for the 150 million naira prize pool. Visit hackaholics.winnerbank.com to submit your entries. Applications and participation are free and open to all young Nigerians and startups across Nigeria, whether you code or not. Hackaholics 7.0, powering possibilities.

0: àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn olówó tí obìnrin ni fẹ́ràn jùlọ owó àbúrò tí olówó kọkẹ owó rẹ kò rárá ó sì máa ń gbádùn rẹ àmọ̀ pé wọ́n ti pé ìfàmà fanilákòyà o ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí owóró divon kings ló yẹ kó ra ó jẹ́ òróró ìsebẹ̀ tó kójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin a òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi bẹ́ẹ̀ ni ò parọ́ ó nira ìwọ̀nba tí owó rẹ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sí
1: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ divon kings ni òróró ìsebẹ̀ tó dára
0: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
1: Divon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Lórí pápá bọ́ 92.9, aṣèwábí àti ìlò aṣìláwọ̀n òròyìn mélòó kan tá a fẹ́ fún yín.
3: Bẹ́ẹ̀ ni láwọn kan sáyé mú ẹsẹ̀ kùkú ìní pàápàá 12 Adamasunlé football competition ó sì ń tẹ̀ síwájú o. Bákan sọ wípé Saturday August 1 náà ni ìpele quarter final fún àwọn under 17 Arewa Warriors pẹ̀lú Femaco FA Football Academy máa wáyé láago mẹ́wàá àbọ̀ láàárọ̀ bákan náà Adwakasi àti B United máa wáyé láago méjìlá lọ́jọ́ Saturday August 1 Sunday August 2 ni Ultimate Football Academy máa kojú ADSFC láago mọ́kànlá àbọ̀ láàárọ̀ Puma FA àti Niger Watt aago kan lọ́sàn-án máa wáyé ní òjò Sunday August 2 bí ẹ ṣe lọ nìyẹn labalábẹ iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ́ràn láwà. 92.9 jẹ́ n tún mú eléyìí náà ní pápápá bó ṣe ń wọlé ní yàjú àjò kásáré kò tó pé àgbọ̀dọ̀ pẹ́ lórí ẹ̀ sọ wípé o bámòfin ládìpọ̀ competition ní ti under 16 àwọn obìnrin wọn àtọkùnrin yìí náà ṣì ń tẹ̀síwájú wọn ìjọba láǹfààní láti lọ síbẹ̀ ẹ lọ wo wellington náà ló tari eléyìí sí mi mr wellington ló tari eléyìí sí mi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gangan èyí ló máa wáyé ní ìtọ́ pé ẹlẹ́ẹ̀kẹsàn-án rú ẹ̀ náà ni o senator anthony adéfúye náà náà ṣe àgbékalẹ̀ eléyìí fún ìdàgbàsókè ọ̀rẹ́rẹ́ bọ́ọ̀lù ní ti agbègbè wa káàkiri pàápàá jùlọ ní bariga ní ti sports center wọn ní ìtò wáyé ń bẹ̀ náà ti máa gbá ìfẹsọ̀sẹ̀ náà èyí náà ṣìde láago mẹ́wàá òwúrọ̀ fún ìpele tàwọn ọkùnrin spring soccer united àti melody fc ló kọ́ ṣìde gbà tó pé àwọn obìnrin wọn yóò queen stars ladies àti united cross angels náà ni wọ́n ṣìde láago méjìlá léni gangan yòókù yóò máa tẹ̀síwájú ẹ̀sìn láǹfààní láti máa gbọ́ bá ṣe ń lọ lọ́kọ̀ọ̀kan ìjèjì.
2: Lórí pápá bọ́ 92.9 tún jí ipá kórèdí ọlálékan lólóòtú ètò lórí pápá bọ́ 92.9 ó sì ẹkún náà dára lóhùn pé nínú Maduka Okoye tó ń deré lọ́wọ́lọ́wọ́ tó sì ṣe dáadáa fún ikọ̀ super eagles gẹ́gẹ́ bí ọlọ́wọ́ ẹ̀mú go kípa wa àti Stanley Wabali tó fẹ́ gbórí wọlé padà gẹ́gẹ́ bí ọlọ́wọ́ ẹ̀mú àkọ́kọ́ túnjọ lálékan olóòtú ta ni kí ẹni tó jẹ́ akọ́nuwọ́jú àwa Erickson Kumu. Lórí pápá bọ́ 92.9 má gbàgbé àwọn obìnrin wa Super Falcons wọn á kojú Zambia ní ọjọ́ Sátidé Àbámẹ́ta láago mẹ́sàn-án alẹ́ ẹ máa gbọ́ òkúrẹ́ rẹ̀ lọ́la ládàrọ̀ ọlọ́run. Iléeṣẹ́ bọ́ 92.9 lórí pápá bọ́ 92.9 bó ṣe ń kásẹ̀ lẹ̀ gbogbo mọ̀lẹ́bí Akinolu pátápátá àti gbogbo mọ̀lẹ́bí Akinolu wọ́n fi àsìkò yìí kí ọ̀kan nínú wọn tí yóò gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba ọba Yusuf Ọlátúnjí Àrẹ̀mú Akinolu alámúwo of Kújé Àmúwo Festal Town orí adé SDA tí wọ́n gba ọ̀pá àṣẹ lónìí gbogbo mọ̀lẹ́bí Akinolu àti gbogbo mọ̀lẹ́bí Akinolu ní ìlú Èkó wọ́n kí ń o káàdíèsí ọba Yusuf Ọlátúnjí Àrẹ̀mú alámúwo of Kújé Àmúwo Festal Town orí adé pé lágbára ọlọ́run àlàáfíà ara ebùkún ọlọ́run ìdàgbàsókè lẹ́ẹ̀fi ṣe ipò ọba tí ẹ̀gùn lé báyìí wọ́n ní kẹ́ ẹ márùn-ún rú wọ́n ní ẹ márùn-ún rú wọ́n ní kẹ́ ẹ dá gbogbo àwọn tó fà yín lẹ́sẹ̀ pé kẹ́ ẹ ṣubú nígbà tí ẹ fẹ́ dé ipò àwọn baba ńlá yìí pé bí ìlú ó ṣe tùbà tí ìlú ó tù ṣẹ ní kẹ́ ẹ sáré o yóò sì tùbà yóò tù ṣẹ ekulé a máa kébi ekulé ẹyẹlé a máa kébi ẹyẹlé àwọn aláboyún wọn a máa tọwọ́ bọ ike báyìí oṣù wọn a fi para lábẹ́ ìlọrun. Ẹjẹ́ ajẹ́ iṣẹ́ ilé happy 50th birthday ẹ kú oríire ọjọ́ ìbíyìn o àádọ́ta ọdún àwàsákọ́ o abilékọ olúwatóyìn ọmọ àgùrò aya dada tí wọ́n jẹ́ admin and HR officer mùsùn local government ni mùsùn lẹ́kọ̀ọ́ bí lágbẹ́ ọlọ́run gbogbo ọjọ́ ayé yín adùn ni ó máa jẹ́ o may God continue to keep you and your entire family kí ẹ sì jèrè ọmọ lágbẹ́ ìlẹ́dùnmáre o tọ́pẹ́ àgùrò àgùrò ló ń kí àgùrò pé nǹkan kí n pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o bákan náà ni tèmi tọ́pẹ́ àgùrò ìyálọ́jà wa nílé iṣẹ́ rédíò nàìjíríà ní káàkiri mrs abibọlá adégúnlẹ̀ jìnnádù tí wọ́n jẹ́ ìyálọ́jà ọdún adé market pé ìyálọ́jà o e se opopolopo nlu laye gba odun odun kan ni fun yin
3: ami aseri mari Lagos State Street Soccer Star Oshodi na ni o nte swaju ni ipele elekeji iru e o se pe ko yo pe opopolopo iko na ni okoko abi 32 teams pelu opopolopo agbabo yi na egbe mu ko wa nle o yo be ni August 2 ni your Sunday ni to amatamu yan gan ni August 2 ago merin role ni o si bere pelu ago mefa pe kan se meji o ton ma waye ni bonus yi waye o Oloye de Street Oshodi Lagos State na ni we nta wa Oshodi pata ẹ̀dá kan tí ó yá kẹwàá wo fẹsẹ̀ náà ẹ kọ́ rẹ̀ máa gbọ́ nínú ọ̀lẹ́tì láṣẹ náà mi náà mọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín nurudin sọlọ́ọ̀dín lẹ́jíìtì ní gẹ́gẹ́ bí àṣàmì ọlọ́gbọ́ tì nìmi tèmi tọ́pẹ́ àgbègbè àti anígboyà wà ní agbára.
4: Band FM

0: ya eléctrico.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dẹ́tà àwọn ṣe máa ń tètè jó tán. Ẹni gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bí ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sìn, mi ò rántí máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún ẹ tí oyún bá ti bọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ ti jà 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ò lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o dẹ́tà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
1: ṣé mi ò sọ fún ẹ
2: jára ẹ má jẹ́ kí fún yẹn máa fi dẹ́tà rẹ ṣe ogún ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ dẹ́tà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́tà rẹ
2: jẹ ìgbádùn dẹ́tà rẹ ní wẹ̀lẹ̀mù limit 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi star tá a ṣe látara ọ̀wà sóyà, àlùbọ́sà àbò chili àti kòmọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi star yóò

0: John Vans 3-in-1 Chocolate. Enjoy in experience.
1: Mami, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́ lójú lóòótọ́.
3: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
4: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.

0: bẹ́ẹ̀ni o bàbá wa dúpẹ́ o ọpẹ́ wa pọ̀ o torí pàní ya aláìmoore fún orí rẹ nínú ayé wa àdúpẹ́ àdúpẹ́ fọlọ́run tí a bá wo oṣù yìí a rí pé òní gangan ni ọgbọ́njọ́ oṣù keje ọdún 2026 àdúpẹ́ ọba tó mú wa bẹ̀rẹ̀ tí ó sì mú wa parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà ń wòye ọ̀la báyìí láti máa sọ pé àti wà ní 31st àdúpẹ́ fọlọ́run ẹ̀mí tó bẹ̀rẹ̀ a parí ẹ̀ gbogbo oṣù tó kù náà ọlọ́run àbá wa làájá láṣẹ elédùmarè ọba ká wá máa fẹlé ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń tẹ́tí sí wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ níléeṣẹ́ wa bond fm 92.9 ta kalẹ̀ sí nọ́mbà 1a àdẹkùnlé ní gra ló ní gbogbo ń bí akínyín pé ẹ̀sùn bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa aago mẹ́sàn-án àbọ̀ ó ti lù ní ọmọ ní gẹ́rẹ́gẹ́ báyìí jẹ́ ká máa lọ sórí ètò yín ètò wa ètò àlàyé bàbá ọ̀rọ̀ pẹ̀lú Tunjí Ọlálékan adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àwa kéde ètò lónìí tọ́pẹ́ àbúrò ọwàǹbí princess ọláyínká ní ìgbàlórúkọ tèmi.
1: ẹ káàárọ̀ ilé òṣèré lálẹ́ wa o àjíá wa o.
0: àmì o agbára ọlọ́run àjíá wa fún gbogbo wa lónìí àwọn ọ̀yá wa náà wà ń kalẹ̀ o alájà ọ̀rẹ́ olúwa ọ̀gbọ́n náà kì dr tunjí fúnra rẹ̀ gan òun àǹbí ganiyat òun náà wà ń bí báyìí ẹ máa bá wa bọ̀.

0: rọba ọrọ̀ tẹ̀síwájú Bọ́ndẹ́ FM láwà 92.9. Gbogbo ẹyin tí ẹ ń pè mí tẹ fẹ́ gba ẹ̀yìn kò lé wọlé kọjọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń lò láàrin ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti orí tábìlì ohun ti ṣe 081-323-77749. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń lò láàrin ni kò sí ààyè ní ẹ̀yìn kò lé bíi ti wù ọmọ. Ìbéèrè tí a lò lé ní ìbéèrè èwo ni dáhùn náà ni ìbéèrè èwo ni dáhùn náà látún lò lé ní ẹ má mi kọ ẹ̀kọ́ bọ́sì parí oṣù báyìí ẹ kú ojúmọ́ o orúkọ yẹn tẹ̀sí ń pè wá. Peter Raymond Latagege ìbéèrè kí ló ń kí n fún yín. Ìkejìlá ení o èjì o. Ẹta o ẹrin o àrùn o ẹ̀fà o mbọ́ o ẹ̀fà o èje ẹjọ ẹ̀sán ẹ̀wá ìkọkànlá ìkejìlá. Tí a bá ro àpò iyọ̀ àpò pẹ̀lú iyọ̀ tá a rò ó pọ̀ yóò fún wa ní àpò iyọ̀. Irú àrànmọ́ wo ló fún wa ní àpò iyọ̀ yìí? A àràn mẹ́yìn B àrànmọ́ wájú D àrànmọ́ àfòró A àrànmọ́ aláìfòró. Àrùnmọ́ wájú ẹ ti gbà o káàdì pé ti balẹ̀ fún ìgùdẹ̀ lọ́dọ̀ bílọ̀d. Àrùnmọ́ wájú ló wáyé nígbàtí àpò àti iyọ̀ tó wáyé a mú i tó wà níwájú iyọ̀ ayọ̀ kúrò a wá fi ó tọ́ kẹ́yìn àpò a fi dípò i ìyẹn túmọ̀ sí pé ọta fáun ọta síwájú ọ̀ràn mọ́ wájú ló ṣe jẹ́ àrùnmọ́ wájú àpò iyọ̀ bí àpò iyọ̀ bó ṣe di àpò iyọ̀ nìyẹn. Ẹ kú ojúmọ́ o orúkọ yẹn tẹ́tí ń pè wá. Ìyá ò ní gbà bó ló ṣe mọ́ ìyá ò ní gbà látàjá àbí ìbéèrè kèló ìkeje ìkeje ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà èje. Mo ń jẹun lọ́wọ́ nígbà tí olúdé wọ́n ní kẹ́ tọ́ka sí ibá ìṣẹ̀lẹ̀ nínú gbólóhùn yìí. Mo ń jẹun lọ́wọ́ nígbà tí olúdé a jẹun b n d t a d.
1: Jẹun
0: kò rí bẹ́ẹ̀ mà tó bá dé ọjọ́ mi ọjọ́ rí n tó wà ní abẹ́ bí ni mò ń n yẹn gan n ní ibá ìṣẹ̀lẹ̀ pé kíní òun ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ẹ ti gbọ́. Ṣódiye ima ọ̀dà tabasọ nípa ibá ìṣẹ̀lẹ̀ òun máa ń tọ́ka sí àwọn àkókò tí nǹkan ṣẹlẹ̀ bóyá a ti ṣe tán ni bóyá a ń ṣe lọ ni àbí a ṣẹ̀fẹ́ ṣe òun ni ibá ìṣẹ̀lẹ̀ ẹ̀yin onígẹ̀ẹ́sì ẹ̀mọ̀bẹ̀ ṣe máa ń pè present tense past tense àti bá ń bá ń lọ. 081-323-77749 àlàyé bàbá ọ̀rọ̀ Bọ́ndẹ́ FM 92.9 rédíò fẹ́ sọ wá pọ̀ tó kárí ayé. Ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ o ẹ̀lú ẹ ti wà lórí atẹ́gùn ó ń kà lọ o ó máa kó yóò máa jẹ owó tán fún wa ọ̀dà. 081-323-77749 bóyá ká sọ pé ó tutù mú ojú òpó ni. Ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ òun yóò jáde rárá o kọjáde sà ó sá lọ lọ́run lọ́ọ̀ ni bóyá kíní yẹn bóyá atẹ́gùn ni bóyá kẹsùn pé padà bí kẹ yípo níbi tẹ wà yẹn. 081-323-77749 ẹ̀jẹ̀ máa fi àsìkò yìí kí gbogbo mọ̀lẹ́bí akẹ́jà oníyàn royal family of aworiland pẹ̀lú gbogbo olùgbé ìlú ojokoro àti èèyàn ojokoro ní ìjọba àbílẹ̀ ìfàkọjà yìí pátápátá pé ẹ kú oríire ti ìmúrasílẹ̀ ìgbàdé bàbá wa kábíyèsí ọba ilúwánú olúwa là ń bẹ̀ taiwo jp akanbi ogun one ọba òfo ojokoro land èyí tó yẹ pé yọ wáyé ní ọjọ́ àkọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú alárágbó festival ìyẹn ni ọdún alárágbó ní ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún tá a wà yìí ìyẹn ní ọjọ́ mẹ́jọ ìní tó bá di ọjọ́ ẹtì friday tí ṣe ọjọ́ mẹ́sàn-án ìní tó jẹ́ ọjọ́ kejì àjọ̀dún yìí wọ́n ó ṣe ọdún ajé festival tó bá di ọjọ́ kẹta rẹ̀ tí ṣe ọjọ́ àbámẹ́ta tá a di ọjọ́ kẹjọ ní oṣù kẹjọ ọdún tá a wà yìí òun náà ni àṣekágbá níbi tí gbogbo lọ́ba lóye lóye àwọn gómìnà àwọn ààrẹ kálukú ti wà lọ bá ọba wa Obaliwan Oluwa la nbe Taiwo JP se ajodun odun 23 igbade won 23rd coronation anniversary ele ti won o se ni 102 Bola Ahmed Tinubu Road Oba Lambe Bus Stop former Agbado Station Road Ijai Ojoko Lagos aki gbogbo eni to nbo patawata pe e kuura sile o lagbara Olorun ba ani se le se asemo e ku ojumo 08132377749 ero po leyin le gale e ku ojumo o e karo ore n pe nkan se phone yin ni o emi loju o ti gbo ohun yin nkan se phone yin ni o baya ka lo phone mi ashiri ni gari ati lashiri ni o ashiri lo nsele si phone yin e ku ojumo o oruko e tin pe wa honorable sam honorable eh so oda ibere kilo ibere akoko number 1 mo mu iya bo lati bimo iba isele wo ni ti ninu gbolohun yi a aterere b aisetan d aisetan e ojo waju iya bo lati bimo iba isele wo ni ti ninu gbolohun iya bo lati bimo a aterere b aisetan d aisetan e ojo waju di niye aseton abi abi aiseton iwo mejeji
1: eh
0: aseton aseton e ti gba honorable kile po koyin lati
1: honorable sam
0: kini honorable sam ti jesu se on to wa nu card idanimo yin niye
1: eh
0: to ra bere card idanimo yin ka to fun yin lebu
1: eh
0: samson Eh, ibere ke lo ki fun yin
1: ibere
0: ikeji nko mu otiri nko mu otiri won ni gbolohun yi je a alaye bi gbolohun ati di ijo yen e iyi sodi a alaye ko ri besa to ba di ojo mi ojo re iyi sodi ni seri nko to wa nbe o ti yi sodi mu otiri o alaye dun to ye pe ke mo otiri sugbon gba to le din wo nko o ti yi sodi nko mu otiri 08132377749 alaye baba oro le gba nbo de fm lawa 92.9 radio fe so wa po ti o neye gbo lori ategun

ìbúni lótọ́ ṣe ń nábí owó ohun ló àbílò nínú rẹ̀ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ìfàdàmú ìgbọ́ràn ń dáàbò bo ni ẹ̀ẹ̀mejì ni ó gbàbùsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ẹ pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sílera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye

ṣeye bí ni wọ́n tọ́ ṣe lábí owó ọmọ ilé àbínú nínú rẹ̀ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdàmú ìgbọ́ràn ń dáàbò bò ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ìpariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà gbẹ́sáyé aláyọ̀ tí ìṣẹ̀dá dá mọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera.

0: bẹ́ẹ̀ni bó ṣe máa jẹ́ gangan nìyẹn ètò yẹn ti dọ̀bẹ̀ ó ta sánsán àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba sọ gbogbo ẹyin lólùfẹ́ wa ẹ wá kọ fìdílé kẹjẹ ká tún lọ sórí ètò yẹn ètò wa ètò ó dọ̀bẹ̀ ó ta sánsán fún ti ọ̀sẹ̀ yìí fẹ́mi ambassador fẹ́mi abánimulẹ̀ ibi tó kiri lọ ti kiri dé o ó kiri wá lélé òní ó kiri wá bàbá náà bàbá fọ̀rọ̀ làgbà àwọn náà wà bí bàbá ọ̀rọ̀ àgbà àwọn náà wà
1: lọ́wọ́ ọlọ́run ló tárí gbèrà sùn lánàá
0: èwo ń tiẹ̀
1: àǹtí ẹ ni o àǹtí ẹ ni o
2: ojú anibu yagoregé lónìí
1: kò sígbà tó gbé
2: ògbé gbé kẹ kábíyèsí lánàá
1: princess
2: mo ti àníwòsùn mo rí pé àsálàmù ńlá
0: àlá
2: ṣeéṣe ń jẹ ògúnfe ní ìjẹran àgbò
1: àgbò
2: kó pọn mọ ní ọkọ
1: àlá ń
2: bọ kábíyèsí jẹ ọmọ ìrùkẹrẹ wọn wá ń wúre fún
1: mi wúre fún
2: mi ó lọ ní ọkọ ni
0: ọkọ rẹ ọmọ nígbà ó fẹ́ yẹ tún mi gbé ẹwọn kan fìdí ẹjẹ ká gbádùn ètò ìdọ̀bì ìta sọsọ fẹmi báwo ni.
1: dada o amáyọ mi.
0: wà lọ sọ fáwọn ará ilé yóò wá lọ sí gọgùn ni lọ gbé rẹ sí.
1: anigboya amáyọ mi
0: èmi náà rí
1: i wọ́n fẹ́mi fẹ́mi báwo ni.
0: ok báwo ni kí n ṣe sọ kí n sọ pé
1: ọkùnrin fẹ́ mi ambassador
0: ẹ káàbọ̀ mi ò mọ̀ bóyá wọ́n fi ẹ́ jẹ́ ambassador.
3: owó gidi
1: owó gidi
0: ọmọdé tó bá fẹ́ kágbàlagbà bọ̀wọ̀ fóun òun ká bọ̀wọ̀ fágbàlagbà ṣe èdè mi ló sọ pé ṣé òun ń ṣẹgbẹ́ mi ambassador yẹn o máa fowó gbà padà lọ́wọ́ mi kí n tó fún ẹ ni o máa dẹ̀ dọ̀bálẹ̀.
1: kárìkì ìjẹ́ pé ó jẹ́ sísítà mi kọ́ńdúrọ̀ tó wọ̀ọ́yọ̀ láìmọ̀ á bọ́ láàárọ̀ ọ̀nà ìfàì ọ̀nà ìfàì anígbà máa ń wọṣọ tó fàì.
2: òun náà lẹ́wà ọmọ òṣogbo ni.
1: ọmọ òṣogbo nàìjíríà ni.
2: republic of the
1: nigeria. ẹ yára ṣètò láàárọ̀ yìí.

Not for persons under the age of 18. Play responsibly.

0: Sci-Fi moment. It's Kibo Kuma.
1: Ẹyin tèmi, òun rere ti sẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹ̀ mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Labode Health Center tó ti jẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tó ẹgbẹ̀rún mẹ́ta àti ìdọ́gbọ́n márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Labode mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Labode tó tó ẹgbẹ̀rún 82,000 wọ́n ti gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ìtura tó péye fún òwò àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́ láwọn ilé ìwòsàn Labode Health Center ti ń bẹ lágbègbè rẹ. Ètò ìwòsàn ń bẹ fún àwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára ìfètò sọmọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé ìwòsàn Labode Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé ìwòsàn náà dájú fọ́ọ̀kù tí wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mú àwọn ilé ìwòsàn Labode dájú fọ́ọ̀kù tí wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń sọ̀rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Health Care Development Agency.
2: Life, the key to having a great

Bond FM 92.9 lórí ètò bó ṣe ń lọ látún ti kẹ̀tẹ̀ ń fẹ́ sí tá a kalẹ̀ sí ilékún dọ́pẹ́ àgbòrò àfa wà ń bí a nígboyà náà gbogbo wa ẹ wo kó lè dà náà ni ẹ wo ẹ jẹ́ kí n sáré já yín sí kó máa yọ́jò lónìí màá wá padà fẹ́ lójú màá gbé intro àbáyé nígbà tí n bá bọ́ sí agbami ètò ibi tá a ti ń yaṣẹ́ lọ́wọ́ lóko eré ibẹ̀ ni ọkọ mi ti wá bá mi òṣèrébìnrin kan ló tẹnu bọ̀rọ̀ bí òun àti ọkọ ẹ̀ báwọn ṣe pàdé lọ́jọ́ àkọ́kọ́ gbajúgbajà olórin takasúfe ni ó mà ti fajúro síbí ọ̀gá onímọ́tò kan bó ṣe fún tani lésì látàrí ọ̀rọ̀ tó gbàgbóró kan tó tún ní orin nínú ikọ́ lára àwọn gbajúgbajà onífuji náà ó ti sọ̀rọ̀ ó ní ṣe ni wọ́n ń tò láti gba kíni màá jẹ́ kẹ́ ẹ gbọ́ ìdí tí mo fi yan ṣíṣe eré orí ìtàgé lọ́dọ̀ àwọn eléde yorùbá rèé tí mo fi darapọ̀ mọ́ wọn òṣèrébìnrin kan tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ ìgbò òun mà ló tẹnu bọ̀rọ̀ yìí bond fm 92.9 láwọn ìròyìn bó ṣe lọ lágbo òṣèré wọn ni mo fi kí n káàbọ̀ sórí àkọ́tún ètò lónìí 30 oṣù keje ọdún 2026 ọpẹ́ ẹ̀tìn lóye olóòrùn fún àánú rẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ ààbò rẹ̀ lórí wa nígbà gbogbo àti lọ́jọ́ gbogbo bàbá wa gbọ́pẹ́ wa èdùmàrè wa gbáyin wà torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú mélòó la fẹ́ kà mélòó la fẹ́ ròyìn mélòó la fẹ́ sọ nínú àwọn ẹni tá a mọ̀ àtàwọn tá a mọ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti lọ àwa ń bẹ láyà ń bẹ láàyè ẹ jẹ́ ká máa dúpẹ́ oore ní gbogbo ìgbà bó ṣe ń lọ lẹ̀tọ̀ bàbá túnde ọmọ gisanrin lèmi ń jẹ́ lẹ́lẹ́yìn ọ̀bùn ni mí akọ ẹkùn ọmọ màámu màá fi mí ọmọ akẹ́nigbó kẹrù bàrà ọ̀nà ọmọ akẹsàn bàálẹ̀ ọjà nípẹ̀rù rẹ mọ̀ ijó ọpẹ́ wùn mí ijó tèmi tọ́pẹ́ àgbòrò mo fẹ́ jíjó ọpẹ́ torí pé oṣù ti ń parí lọ ojú mi ó ti ń rí ìparí oṣù

pẹpẹ mi mi kò ní bá lọ ẹmi gbogbo wa tá a jọ wà ń bí kò ní bá lọ lágbára bá mi o àfa o ṣa ni tèmi dọpẹ ń ṣàmì sínú mò ń rí bó ṣe mò ń gbọ bó ṣe ń ṣe tí ẹ wo ẹ jẹ kí n fẹsẹ̀ rájú ọpẹ náà ijó ń bọ̀ mí mò ń bọ̀.

Ejimari a jẹ́ ká sọ púpọ̀ ń bẹ̀. Bó ṣe ń lọ lẹ̀tọ̀ láì nífà àkókò ṣòfò ẹ jẹ́ kí n gbé yínsọ àbàyè kí n wọnú kùnkùnkùn ètò lọ. Ibi tá a ti ń yaṣẹ́ lọ́wọ́ lóko eré. Ibẹ̀ ni ọkọ mi ti wá bá mi òṣèrébìnrin Bọ́sẹ̀ Àrẹgbẹ́sọlá ló tẹnu bọ̀rọ̀ tó ní oko eré lòún wà nílùú Abẹ́òkúta lọ́dọ̀ ọ̀gá òun ẹ̀bùn olóyè dé igù èlò ń jẹ bẹ́ẹ̀. Ó ní ọ̀gá òun ló sọ fún òun wípé ọmọkùnrin kan ti rí òun lọ́jọ́ kan ẹ tí mo rọ àwọn ohun yẹn kó ti ẹ̀ ní pípa ẹ ń wá ẹ káàkiri ó lóun ò tiẹ̀ ká kú. Ó ní ni ọmọkùnrin náà bá dé tí ọ̀gá òun sọ pé Bọ́sẹ̀ wọ́n ń bèrè ẹ o. Ó ní àfi bí ẹni pé Ọlọ́run ló ràn ọ wá. Ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Tí kòkòrò ìfẹ́ tó fi bú òun jẹ́ táwọn sì ń bá eré ìfẹ́ náà lọ títí táwọn jọ fi ṣègbéyàwó tí Ọlọ́run ọba tó fi jogún ọmọ fáwọn. Òṣèrébìnrin Bọ́sẹ̀ Àrẹgbẹ́sọlá òun ló tẹnu bọ̀rọ̀ bó ṣe pàdé ọkọ ẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ tọ́lọ́run ọba tó sì fàṣẹ sí i. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wá ọkọ náà Ọlọ́run ọba ẹ pàdé ọkọ yín lágbára lọ́hùn tí kò ní gbà yín láàmú tí kò ní bí eyín lẹ̀ lógúná. Gbajúgbajà olórin sàkátúfẹ́ni David Adeleke Ohunmà ló ti fájúrò síbí ọ̀gá àwọn onímọ́tò Alhaji Musiru Akinsanya tí gbogbo ènìyàn mọ̀ sí olúwọ́mọ ṣe fún àbúrò bàbá rẹ̀ tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Ademola Jackson Adeleke tí ẹ sì mọ̀ wípé gómìnà tó sọ wípé tí olúwọ́mọ sọ pé gómìnà kò ní agbára láti sọ pé ẹgbẹ́ àwọn awakọ̀ ọlọ́kọ̀ ò ní ṣiṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun wípé ìjọba àpapọ̀ ló fi òfin gbé àwọn kalẹ̀. Ọ̀rọ̀ yìí ni Dèbídò fajúro sí wípé ṣé olúọmọ ń ṣeré ni ó ní ìdílé fìlẹ̀ ó ní gómìnà sọ̀rọ̀ ó ní kò rí bẹ́ẹ̀ ó ní ṣé olúọmọ tí kò lè dásọ kùdúùsì ló ṣáà gbìyànjú àti sọ ó rí bá àti kùdúùsì ìgbà yẹn ẹgbẹ́ ọmọ ṣe ṣe kùdúùsì àtọ́jú kùdúùsì èmi kan ti fẹ́ mo ti fẹ́ máa pe kùdúùsì lọ. Ó ní kí ni olúọmọ ó ní kí olúọmọ má dàjẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun o pàápàá jùlọ lásìkò tí ètò ìdìbò ìyẹn ìyọnisípò gómìnà tó ń bọ̀ lọ́nà. Ọ̀rọ̀ yìí ló gba orí ẹ̀rọ ayélujára kò torí ń ṣe ni gómìnà wọ́n fi òfin dè wípé ọmọ ẹgbẹ́ ọlọ́kọ̀ kọ́kọ́ kò gbọ́dọ̀ gba owó awa lọ́wọ́ awakọ̀ kọ̀ọ̀kan awakọ̀ èrò kọ̀ọ̀kan lójú òpópónà nípínlẹ̀ Ọ̀ṣun wípé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹgbẹ́ awakọ̀. Ẹ wo bó ṣe ń lọ lẹ̀tọ̀ 92.9 la wà fún fara.

ṣe lọ ní 400 FM 2.9 lawa. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Fún gbogbo ẹ̀yin onílé iṣẹ́ tí ẹ fẹ́ fi orúkọ ilé iṣẹ́ yín sílẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ ní Corporate Affairs Commission CAC Limited Enterprise Ventures lè fẹ́ ṣe ni. Tàbí ẹ fẹ́ gba CAC Annual Return, ẹ fẹ́ gba Status Report Update tó jẹ́ inactive kó padà sí active. Tàbí ẹ fẹ́ gba TIN number fún ilé iṣẹ́ yín láti jẹ àwọn àǹfààní tó wà lábẹ́ ìforúkọsílẹ̀ yìí bí gbígba iṣẹ́ ńlá jáde látọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ ńláńlá lórílẹ̀-èdè yìí àti lókè òkun. Jíjẹ àǹfààní àti bá ilé ìfowópamọ́ dòwòpọ̀ láì ṣe ìméjì pẹ̀lú orúkọ ilé iṣẹ́ yín. Ẹ̀yin ilé ìjọsìn, mọ́ṣáláṣí àti church, ìjọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ associations àti ẹ̀yin oní POS business náà ẹ wá fi orúkọ ilé iṣẹ́ yín sílẹ̀ gẹ́gẹ́ bí òfin tí ìjọba gbé kalẹ̀ àti ààbò tó péye lórí oko òwò yín náà láti fi orúkọ ilé iṣẹ́ yín sílẹ̀ níbi tó máa jẹ́ ojúlówó tó sì máa fi yín lọ́kàn balẹ̀ tí kìí ṣe gbàrà ògùdù tó máa jáde pẹ̀lú TIN number yẹn ni pé gbogbo CAC tí wọ́n bá ṣe fún yín níbẹ̀ ó máa jáde pẹ̀lú TIN number ni tí ẹ sì máa rí ìgbà láàrin ọ̀sẹ̀ méjì. Ẹ fi voice note ránṣẹ́ sórí WhatsApp number wọn. Yìí ìyẹn 08053869885 lẹ́ẹ̀kan sí 08053869885 number 123 ilé-ìpa Alhaji bus stop ẹgbẹ́dá ìdímọ̀rọ̀ ẹgbẹ́dá nílùú Èkó ni wọ́n wà. Fi orúkọ ilé-iṣẹ́ rẹ sílẹ̀ lónìí kí ilé-iṣẹ́ rẹ kò lè bá ẹgbẹ́ pé. Fún ẹ̀yin bàbá màmá onílé tí ò lè ilé yín tó ń jò wọ́n ní kẹ́ ẹ má jẹ́ kó ba igi ilé. POP àti ceiling ilé yín jẹ́ original waterproof polymer rubber ti wà nílẹ̀ tẹ́ ẹ máa fi ilẹ̀ tí kò ní jò mọ́. Aluminium ni ẹ fi kan lé yín. Stone coated roofing sheet ni ẹ̀yìn lò. Gerard aluzin tàbí galvanized sheet èyí tó wù kó jẹ́ tí ẹ ti náwó náwó àmọ́ tó sì ń jò wọ́n ní kẹ́ ẹ má mi kan o. Original waterproof polymer rubber ti wà nílẹ̀ tẹ́ ẹ máa fi lẹ gbogbo ibi tó ń jò pátápátá tí kò sì ní jò mọ́ tó máa dáwọ́ dúró. Ẹ ò nílò àti pààrọ̀ òrùlé yín. Original waterproof polymer rubber yìí ni kẹ́ ẹ lò láti rí àwòrán àti fídíò bí wọ́n ṣe ń lo original waterproof polymer rubber yìí. Ẹ fi voice note sórí WhatsApp number yẹ fi ránṣẹ́ síbẹ̀ yẹn 08090954555 lẹ́ẹ̀kan sí 08090954555. Ẹ má jẹ́ kó ba òrùlé ilé yín jẹ́ kó má ba ẹwà inú ilé yín jẹ́ lẹ́ẹ̀kan sí 08090954555. Bákan náà ká máa sọ fún ìwọ tí o ní abandoned vehicle ìyẹn mọ́tò tẹ́ ẹ ti lò pati tó ti gorí odó bóyá nínú ọgbà yín ni tàbí nílé mechanic kẹ́ ẹ má jẹ́ kó dilẹ̀ síbẹ̀ mọ́tò tó sì ń ṣiṣẹ́ tàbí èyí tí kò ṣiṣẹ́ mọ́ ni wọ́n ní kẹ́ ẹ má jẹ́ kó di waste property kó má bàjẹ́ sílé mechanic mọ́tò tó ń ṣiṣẹ́ tàbí èyí tí kò ní ṣiṣẹ́ mọ́. Wọ́n ní kẹ́ ẹ ya àwòrán irúfẹ́ mọ́tò bẹ́ẹ̀ kẹ́ ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp ti máa pè yí kí mọ́tò náà kó má dilé ilẹ̀ sílé mechanic kẹ́ ẹ lọ tó ẹ̀ kúrò ń bẹ́ẹ̀. Wọ́n ní kẹ́ ẹ tà kẹ́ ẹ gbowó ẹ̀ sápò kẹ́ ẹ fowó ẹ̀ ṣe nǹkan gidi pẹ̀lú iléeṣẹ́ Ola Dixon. Wọ́n á rà á lówó tó jọjú lójú ẹsẹ̀ ni wọ́n sì máa rà á pẹ̀lú. Ẹ fi fọ́tò mọ́tò náà ẹ fi ránṣẹ́ sórí WhatsApp number yìí 070 58 88 82 50 lẹ́ẹ̀kan sí 070 58 88 82 50 tàbí kẹ́ ẹ pé nọ́mbà àwọn kejì yẹn 070 89 87 72 50 a ó máa retí yín o à ń tẹ̀ ẹ́ síwájú
lori eto bo se lo pe da awon iroyin osere to wa ni waju mi latari oro to gbagboro kan to tun ni orin oni orin ninu orin wi pe to ba loyun ko e je korin yen to ba loyun koyun to ba loyun koyun to ba loyun koyun sara ni e ti mo rin yen e so pe agboro ti mo rin ti mo so yen orin ti gbadugbaja olorin fuji ni alaji wasiu ayinde omo gbola omo jusa gbola olori omo ba kile ijebu kemon the ultimate oloye fuji to korin yi ni awon eyan ti gba bi eni gbagba oti ti won si nso wi pe ah ah omo obirin kan to loyun fun to won ati omo re ti won jo bo sori ero ayelujara alaji wasiu ayinde fun lesi wi pe ko ye ko ri oni ka lu ku bere si ni sori sirisi oni oyun omo na to ti arabin na so pe o fun ni oyun omo na wi pe ki ohun ko lo se oyun nigba to ohun so fun pe ohun ti loyun wi pe ohun ko ohun o yo oyun na to si bi omo na to ni lati igba na ti o ti bi omo na ni alaji wasiu ayinde ko ti ba ohun dasi bukata omo na oni ko dasi bukata kokon lori omo na ti omo debirin na to si fi daga omobirin na joko segbe iya re oni alaji wasiu ayinde to pe ni baba re wi pe ko gba ohun pe ko jo pe baba ohun lowo oni millionaire ni oni koda bi o ba se billionaire papa oni ko jo koda ohun po momo to oro yi lo di isu atayan oyan to ni kaluku si bere si ni sori sirisi oro oro yi na lo mu ikan lara awon omo se alaji wasiu ayinde iyen omo se wasiu ayinde tele tele ayo shonaya to bi soro sita bi pe nse ni awon obirin to lodo alaji wasiu ayinde lati je o fun awon loyun o oro yi ja mi laya o se mi ni kayefi oni orisirisi obirin no wa oni bi kan se njade ni mi nde ti won bara won be lati fe ki alaji wasiu ayinde ko fun awon loyun oni eyin ta yin soro oni e mo nton lo labe oni boni kaluku se wa ngba niyan ewo emi o fe pe lori oro olorun o jare bo se lo leto bond fm 92.9 lawa e je ki ma fun yin number alaji alago ni idimu bus stop te ba fe ra kajo gidi akajo to je ojulowo fun yin te fe ra ago ojulowo kajo gidi to je gold tabi silver tabi eyin fe ra ago ara ogiri nla tabi kekere fun ile ijosin ile itura ile ise ile ounje igbalode eyi to ni alarm tabi eyi ti ko ni tabi eyin fe ra ago lati fi se ebun fun ololufe yin lokunrin tabi lobinrin e fe ra ago fun mommy tabi daddy e fe se igbeyawo e fe sojo obi ni odo alaji alago ni idimu bus stop ni ke e ma bo bakan naa won tun ta ago tabi e fe change housing ago battery ago e fe paro àwọn nǹkan tó bàjẹ́ nínú ago yín ọ̀dọ̀ alájà aláago ní ìdímù bus stop ní kẹ́ ẹ máa lọ́wọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé wọ́n ti kó ago débì ìbà lóríṣiríṣi lónìí ọ̀ràn ẹ pè sórí 091-65-22-68-98 alaji alaago fúnra ẹ ló máa gbé ọgá sùn lọwọ sí ń bẹ 091-65-22-68-98 agutẹ bára lọdọ wọn ojúlówó ni ẹgbà bẹẹ mo ń bọ.

bó ṣe ń lọ ní Bond FM 92.9 láwa a ti wà ní abala iṣẹ́ níṣẹ́ ń jẹ́ níbi tá a ti máa ń kéde vacancy ìyẹn ibi tí wọ́n ti fẹ́ gba òṣìṣẹ́ tá a máa ń kéde fún àwọn tí wọ́n fẹ́ gba iṣẹ́ mo ní vacancy kan nílẹ̀ fún ẹ̀yin tí ẹ bá ń wá iṣẹ́ ìyẹn iṣẹ́ driver ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ driver tẹ́ ẹ mọ gbogbo ọ̀nà ìlú Èkó yìí dáadáa tẹ́ ẹ lè wá truck àwọn bíi lorry kì í ṣe ìtògùn rẹpẹtẹ o àwọn bíi lorry bíi truck kì í ṣe car lẹ fẹ́ wà o tẹ́ ẹ ń gbé ní agbègbè ẹgbẹ́dá ìkọdọ̀ ìkọ̀tún Gowon Estate Ṣàṣà Road nọ́mbà yìí lẹ máa fi CV yín ránṣẹ́ sí ẹ fi CV yín ẹ fi ránṣẹ́ sórí nọ́mbà yìí ìyẹn 08033339005 lẹ́ẹ̀kan sí CV yín ní kẹ́ ẹ fi ránṣẹ́ sórí nọ́mbà tí máa pè yí o ìyẹn 08033339005 ìwọ tó lè ṣiṣẹ́ driver tó jẹ́ pé ó mọ ọ̀nà ìlú Èkó àti gbogbo ibi àgbègbè Èkó yìí dáadáa tó ní valid driver's license ni o ìyẹn ni pé o gbọ́dọ̀ ní ìwé ìwakọ̀ tó jẹ́ ojúlówó lọ́wọ́ tó jẹ́ valid one tàbí kò pè sórí nọ́mbà kejì o lè pè sórí nọ́mbà yìí láti gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bóyá o fẹ́ bèrè àdírẹ́sì wọn o pè sórí 090-34-91-5012 090-34-91-50-12 nọ́mbà tẹ́ ẹ máa pè sí nìyẹn bákan náà látún rọ gbogbo ẹ̀yin onílé iṣẹ́ lóríṣiríṣi tẹ́ ẹ fẹ́ gba òṣìṣẹ́ ẹ má dáwádá ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ń wá iṣẹ́ tí wọ́n ń pè mí ọmọ bí sanrí fún wa ń vacancy mọ́ nínì ọ̀dọ́ mi dẹ̀rẹ́ èrò ti pọ̀ jù lọ́dọ̀ lìgálì mi ọlọ́run bá ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà yìí fẹ̀yìn tí ẹ bá fẹ́ gba òṣìṣẹ́ lọ́dọ̀ yín lọ́hùn-ún òṣìṣẹ́ tí ò ń ṣe pé ẹ fẹ́ fi máa ṣiṣẹ́ kíṣẹ́ ni o torí mi máa ṣèwádìí kí n tó bá yín kéde kó ṣiṣẹ́ tó wá sọ́dọ̀ yín ẹ fi irú òṣìṣẹ́ message sms ẹ fi ránṣẹ́ sórí 08074410622 ẹ̀yin tí ẹ fẹ́ gba òṣìṣẹ́ ni o kì í ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá iṣẹ́ o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba òṣìṣẹ́ ẹ fi irú òṣìṣẹ́ tẹ́ ẹ fẹ́ gbà ẹ fi ránṣẹ́ sórí 08074410622 tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bíi láwọn adúgbò fi àdàgbà ìtọ̀rọ̀ sí fún tọ̀sí ní ó ṣe ọlọ́bẹ ṣe ẹ̀yin wáá fẹ́ pè mí fún ìpolówó ọjà tàbí ìkéde káàkiri wa gbé sí lárugẹ ẹ fẹ́ polówó ọjà yín kọjá ní ó tà bí àwọn tí wọ́n ń polówó bọ́jà àtàwọn náà ṣe ń tà ṣé ẹ mọ̀ pé téèyàn bá ń ṣe nǹkankan tó bá ń rèrè ìgbé a máa tẹ̀síwájú ni àwọn tó ń polówó wọn ò gbọ̀ torí pé wọ́n ń rí èrè jẹ nínú ìpolówó ni ọjà wọn sì ń tà dáadáa ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wọn kọjá tèmi náà kó lè máa tà ẹ pè mí fún ìpolówó ọjà tàbí ìkéde ẹ fi ẹ pè mí sórí 08023856846 08023856846 ẹ má fi àkán nọmbà yín ránṣẹ́ sórí nọmbà yẹn o bẹ́ẹ̀ bá fà kán nọmbà yín ránṣẹ́ sílẹ̀ èmi náà sẹ́ẹ̀dì tọ̀dọ̀ mi padà sí yín 50-50 ní àjọba balance equation yẹn nọmbà yẹn lẹ́ẹ̀kan sí 08023856846 tí yẹn bá wá ṣẹnu gangan ẹ pé nọmbà kejì ìyẹn 08023856846 08034008655 ìwọ tó o bá dé olórin náà o lè wá tí ọlọ́run fún ẹ ní ẹ̀bùn tó o fẹ́ wá kọrin káwọn èèyàn mọ̀ pé o ní ẹ̀bùn orin yìí ó ṣeé ṣe kó o pàdé aláàánú tó máa gbé e lárugẹ pẹ̀lú ìgbàgbọ́ la fi sọ bó sì ṣe máa rí nìyẹn nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08034008655 a lè bára sọ lórí ẹ̀rọ whatsapp yẹn nọ́mbà méjèèjì tí mo pè yẹn tó o wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo dúpẹ́ o tèmi tọ́pẹ́ àgòrò mo dúpẹ́ gidigidi lọ́wọ́ rẹ ọláyinka nígboyà o ṣe mo dúpẹ́ àwọn ọmọ it náà wà bí lágbára ọlọ́run ọba ìdùmàrè ajẹ́kórí yín ó kànkè tó má máa dàsíkò tí ẹ ò ní ṣe sọ ẹ̀ ní ṣìwí lágbára ọba mi òkè babatunde ọmọ gisan nílé mi ń jẹ́ o á tún jọ pàdé pẹ̀lú àkọ́tún ètò lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.

0: Ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó rere, ilé-iṣẹ́ làbátà ló rọ́mi sí ní o. Ó lè ṣe sanwó ọkọ̀ tí wà lábẹ́ ilé-iṣẹ́ làbátà tàbí ọkọ̀ ojú irin pẹ̀lú ọwọ́ ọmọ káàdì pélébé káríkàdì kí ẹ kówó sí. Kẹ̀tẹ̀ bá ojú ọ̀pọ̀ tí a bá ti wọ èyíkéyìí nínú àwọn ọkọ̀ tó gba káríkàdì yìí. Ẹ ran ìlú lọ́wọ́ láti túbọ̀ jẹ àǹfààní àwọn ọkọ̀ wọ̀nyí o. Bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹjọ. Ẹnikẹ́ni tó bá kẹ́fín tó sanwó tàbí gbawó máa gba ìjìyà tó tọ́ lábẹ́ òfin. Ìwà yìí ṣàkóbá fún ètò ìgbòkègbodò ọkọ̀. Owó ò ní wọlé sí àpò ìkówó sí àwọn tó ń ṣokòwò wọ̀nyí. Bẹ́ẹ̀ ni ọkọ̀ ní pọ̀ nílẹ̀ fáwọn ọgọ̀rọ̀ èrò tó nílò wọn. Bẹ́ẹ̀ ètò ìgbòkègbodò ọkọ̀ kò ní múnádóko tó nípínlẹ̀ Èkó. Ẹ má jẹ́ ká ja ìlú lólè. Ẹ dáàbò bo ètò ìgbòkègbodò ọkọ̀. Bí ẹ bá ń lo káríkàdì yín, tẹ̀ ń tẹ̀ wọlé, tẹ̀ sì ń tẹ̀ jáde. Ẹ lè rí káríkàdì rà ní gbogbo ibùdókọ̀ bọ́ọ̀sì làmátà àti ibùdókọ̀ ọkọ̀ ojú irin. Ẹ lè pe nọ́mbà yìí tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí 0909-952-6282 tàbí 0911-552-6282. Bí ẹnikẹ́ni bá bèrè owó lọ́wọ́ yín, ẹ fi ọjọ́ wọn sùn. Ẹ sì tún lè email info@lamata-ng.com. Ẹ jẹ́ ká gbárùkù ti ìjọba ìpínlẹ̀ Èkó ká ràn wọ́n lọ́wọ́. Ẹ má fọwọ́ sanwó mọ́ o. Làmátà, keeping Lagos moving.
1: Band FM.

ọ̀rọ̀ mi sẹ́ ọwọ́ ọlọ́run ọba lówà torí pé àti lówó lọ́wọ́ mi ọwọ́ ọlọ́run ọba lówà àti ralẹ̀ àti kọ́lémọ́lé mi ọwọ́ ọlọ́run ọba lówà àti rakọ mi àti jẹ́yàn ọwọ́ ọlọ́run ọba lówà àmọ́ ẹ má gbàgbé pé ọmọ tó bá ṣíwọ́ òun nìyẹ́ ń gbé o ẹ bá fẹ́ gbóhun béèyàn bá kẹra ẹ̀ mọ́lẹ̀ tí ò jẹ́wọ́ lóhùn fà ó yẹ kó ti yé yín ló túmọ̀ sí wípé ẹ dákun torí ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi lónìí mo fẹ́ kẹ́ ẹ pèrò sínú ọkọ̀ yìí torí pé kíni ọkọ̀ ìgbàlà tí ìjọba ìpínlẹ̀ èkó gbé kalẹ̀ fún àṣeyọrí ni lagos state employment trust fund wọ́n ti wà pẹ̀lú mi nílé agbára ètò tẹ́ ń gbọ́ ni ètò èkó onígbọ̀wọ́ mi ìjọba ìpínlẹ̀ èkó ọlọ́lá jùlọ gómìnà babájídé olúṣọlá sanwóolu àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí ẹ dẹ̀ túmọ̀ sí pé ohun tí gómìnà bá ti ọwọ́ bọ̀ tó bá ti lè bu wọ́ọ̀lù tí wọ́n tọwọ́ bọ̀ àṣeyọrí ló dé wọn tí n bá sọ fún pé lagos state employment trust fund èmi ò mọ bí wọn ṣe ń ṣe torí mo ṣàkíyèsí pé wọn ò ń sùn gbogbo ẹ ni wọn máa ń fẹ ṣe kò síbi tí wọn yìí sí àjọṣepọ̀ wọn pẹ̀lú àwọn ìjọba ìbílẹ̀ àtijọba ìdàgbàsókè láfẹsọ ni àbí èyí tí wọn ṣe pẹ̀lú àwọn ìyá lọ́jà babaláje àbí tí wọn ṣe pẹ̀lú gbogbo àwọn ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ pátá ẹgbẹ́ oníṣòwò pátá pàápàá jùlọ ìfẹ́ tí lagos

92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.9 92.

0: pọdọdọ káwọn ọmọ orílẹ̀-èdè yìí ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀kọ́ nípa ìjẹ́ olórí nítorí ẹ̀kọ́ báyìí yóò jẹ́ kí àwọn tí wọ́n ṣe ọjọ́ olórí wọ́n ṣe àwárí wọn àwọn tó yẹ kó jẹ́ olórí dáadáa wọ́n á rí wọn mú wọ́n sì lè lò wọ́n ní gbogbo ẹ̀ka tí wọ́n ti nílò wọn ọ̀jọ̀gbọ́n Ayọ̀dèjì Àbárì tí wọ́n jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ ìga ifásitì lásù níbi tí wọ́n ti ń ṣe ìtàkóso ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí ọ̀jọ̀gbọ́n Àbárì ní kò dáa tó kí àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa ètò òṣèlú tàbí ìlà ìdarí kí wọ́n máa gbọ́ sí ní epo wọ́n nítorí irú nǹkan báyìí náà ló ń fà á tí nǹkan kò ṣe ń lọ bó ti yẹ kí ó lọ àwọn ló ti ṣe pàtàkì kí wọ́n mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ní àwọn ilé ẹ̀kọ́ káàkiri pé ètò ìdarí ó gbọ́dọ̀ jẹ́ ohun tó jẹ́ ẹ̀kọ́ tí àwọn èèyàn yóò máa ṣe eléyìí yóò fún wọn láǹfààní àwọn tó jẹ́ pé wọ́n dáńtọ́ wọ́n wúlò láti lè wà níbi ètò ìdarí kí ìpele tó da tó lè bàbá orílẹ̀-èdè yìí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti ní ìṣàkóso ìjọba òun kò ní tẹ̀tì láti rí i dájú pé ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìpínlẹ̀ náà kò dohun àfìsẹ́yìn wọ́n ní àwọn á gbìyànjú àwọn sì rí i dájú pé gbogbo ohun tó yẹ káwọn ṣe làwọn máa ṣe láti rí i pé atakẹ́kọ̀ọ́ àti olùkọ́ àti gbogbo àwọn tó rọ̀ kàn ní ìpínlẹ̀ náà nípa ti ọ̀rọ̀ ẹ̀kọ́ ni wọ́n máa ní ààbò ẹni tó jẹ́ alákòóso fún àjọ Ọ̀yọ́ State Security Trust Fund Akin Oyedele ló sọ̀rọ̀ yìí níbi tó ti ń ṣojú gómìnà tó sì fi ń filọ́lẹ̀ wípé gómìnà ò ní dúró lórí bí wọ́n ṣe máa ṣe gbogbo ìṣàkóso ìjọba náà láti rí dájú pé ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún kò dohun tí ó lọlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ti fọwọ́ ṣìkún mú akọ̀wé àgbà ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Teslim Ìgbàláyè pẹ̀lú àwọn afurasí márùn kan látàrí wípé wọ́n ní wọ́n bu iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ pé àwọn afurasí kan tọ́jọ́ bíi ọ̀daràn táwọn ti ń wá tipẹ́tipẹ́ wọ́n ní wọ́n fara ká sínú ilé ọ̀hún nílùú òṣogbo alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Abiodun Ọ̀jẹ́làbí ṣàlàyé síwájú sí pé ọ̀kan lára àwọn tí wọ́n fọwọ́ ṣìkún mọ́ náà ni Ọládélé Abiodun tí wọ́n sì ti ń wá tipẹ́tipẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí aṣípa wọ́n ló ti wa ọ̀daràn kan rí tí àwọn ilé ọlọ́pàá sì ti ń wa wọ́n ní èyí ló gbé àwọn lọ sí ilé ọ̀hún táwọn sì lọ ní ìbámu pẹ̀lú àlàálẹ̀ eléyìí tí wọ́n fi lọ́ mú àwọn èèyàn wọ́n ní lára àwọn nǹkan tí àwọn rí bẹ̀ òun ni owó tó tó mílíọ̀nù mẹ́rin lé náírà àwọn máṣíìnì eléyìí tí wọ́n fi ń ṣe ìwé àti láptọ̀pù orí tó fi kan káàdì ìdìbò ni àwọn bá pàdé ní ibẹ̀ wọ́n ní báyìí ìwádìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ẹni yìí torí pé wọ́n wò wípé iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀ kò dáa tó alága àjọ inec ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ti fi dá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun lójú wípé ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà yìí lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún yìí yóò lọ ní rọwọ́rọsẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún àwọn àrọ̀ gbogbo àwọn tọ́rọ̀ kàn kọ́ má gbàgbé ìwé táwọn ti jọ kọ táwọn ti buwọ́lù pé kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú àwọn olóṣèlú bákan náà lọ́rọ̀ gbogbo àwọn olùgbé láti túyáyá túyọ̀yà jáde wá dìbò lọ́jọ́ náà torí pé ojúṣe wọn ni gẹ́gẹ́ bí ìjọba ṣe là á kalẹ̀ ìròyìn ilẹ̀ òkèèrè èèyàn mẹ́jọ tó fi kan ọmọdékùnrin méjì àti ọmọbìnrin kan ni wọ́n ní wọ́n ti pàdánù ẹ̀mí wọn láti bí orílẹ̀-èdè russia àti ukraine ti ṣe tún dènà gbéná jura wọn lórí ọ̀rọ̀ ìjà ààrẹ orílẹ̀-èdè ukraine volodin zelensky ní orílẹ̀-èdè russia ni ó ti kọ́kọ́ taari ohun ìjà olóró sórílẹ̀-èdè ọ̀hún eléyìí tó dẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ọjà ohun ìjà olóró òun ni wọ́n taari sí orílẹ̀-èdè ọ̀hún ní òun mọ́júmọ́ kí ilẹ̀ tó mọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ni wọ́n ti fi ara kááṣá ìṣẹ̀lẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì wà níbi tí wọ́n ti ń gba ìwòsàn wọ́n ní tàbá gbàgbé ìkọlù náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè ukraine lọ ṣe ìpàdé kan pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà tó ti lọ bèrè fún ìrànlọ́wọ́ láti lè kojú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìròyìn àpapọ̀ ọ̀sán yìí kò ní jù bẹ́ẹ̀ lọ nílé iṣẹ́ bond fm 92.9 àmọ́ kí a tó máa lọ àwọn kókó tó jáde nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i àmọ́ a ṣe tí ìgbọ̀nyìn pé ìjọba ìpínlẹ̀ èkó ti ṣàgbékalẹ̀ ètò ìkọ́ni níṣẹ́ bákan náà ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti tẹnpẹlẹ mọ́ akitiyan rẹ̀ láti mójútó ètò ààbò láwọn ilé ẹ̀kọ́ àjọ inec fi dá àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun lójú wípé ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà yóò lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ àwọn mẹ́jọ kú lórílẹ̀-èdè russia bí wọ́n ṣe kọlu orílẹ̀-èdè ukraine ọpọlọwọ olóòtú ìròyìn yìí wáídà fagbọ́ pẹ̀lú àtìlẹyìn taiwo sadiq fauzia salakosan lórúkọ tèmi tí mò ń kí wa pé àkùṣẹ́ o
1: ìdìmọ̀rẹ́ ló di rí ẹwà fàkùkọ
2: ìdìmọ̀rẹ́ ló di rí ẹwà fàkùkọ
1: ọba òkè bakuko ejumare lo di ri ewa bakuko nibi ka pede ati polowo o se royin.

one.

download the new Bobon FM 92.9 Akanchawa.

Hello.

Allah amma har yau idan ne zama da ke

akan wani karewa zo kafin akwai kalabba da mu da larabawa su

wanda ya

Tsohon jakadan Najeriya a Kano, Alhaji Abubakar

Gracias.

0: kíkíni ó ní ọ̀bọ̀dọ̀ pé ó lè ń tó súnmọ́ nǹkan ti pẹ́ tí lè sùn lé
1: lóòrò
0: ohun tó súnmọ́ ti dáadáa orin ìṣẹ̀lẹ̀ ìjọba ẹ̀sìn ó ní ọgbẹ́ kan ló ṣàfihàn wọ́n ti lé ọkọ̀ sí ẹ̀ ní ọmọ ṣàfihàn wọ́n ti lé ọkọ̀ sí ẹ̀ ọkọ̀ wọn lè jáde
1: ilé
0: lọ́wọ́ ṣe máa ṣe tó ṣe ilé tí ọkọ̀ lè jáde wọ́n lọ bá ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ tẹ̀lé ilé ọkọ̀ yẹn wà pé ìṣòro òun wà ní ìṣòro ojú ọlọ́dọ̀ bẹ́ẹ̀ sùn gbá omi kódà máa bọ̀ pé ojú ojú sàánú ojú ọba ní pàrọ̀dà ṣe ìrànlọ́wọ́

Thank you.

Ayẹyẹ ìrántí ìfẹ́ náà lọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé lágbolé Afrobeat New African Shrine ìkẹjà ìpínlẹ̀ Èkó ní July 31st, August 1st àti August 2nd. Kọrin jàǹkẹ̀jàǹkẹ̀ ló ń bọ̀ ńbẹ̀. Ọmọ bàbá fúnra ẹ̀ ṣeun kúti, ìràwọ̀ kọrin fúti, Aládì sí àlàó máa láyọ̀ fún Jimọ́ ní ibà. Kẹ̀rí àtàlà, Bẹ́tírì kì í dájà, ìràwọ̀ tó ṣáná, Bọ́tẹ́rù, Ògbó Ìbàdàn, Aládì kì í lẹ́dà, Adibit àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. July 31st, ọ̀fẹ́ ni wọlé, August 1st, ọ̀fẹ́ ni, August 2nd, ọjọ́ àṣekágbá, ₦5,000 Àwọn tó ṣagbá pẹ̀lú ẹ̀ ope pẹ̀lú àtìlẹyìn first exposure ọmọ tó mọ kọ́ media concept Egypt 80 band City Boy Clothing brand Calakuta Museum Big Bank New African Shrine Roman Nalejo Street Media ló ṣo nígbà wẹ́ẹ̀.

0: tọrọ tó ń lè tò ètò ní tọrọ tó ń lórí ìkànnì bond fm 92.9 gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa tẹ́tí lọ jókòó síbi rédíò ojú òkú ní tìyí ẹ̀yìn náà ní dáṣayé yín ọmọ yín náà rèé ọ̀rẹ́ yín rèé prince olùgbèǹga àdùgbé ẹ̀ǹtí gbogbo èèyàn mọ̀ sí mc ìtànṣán èmi lọ́mọ ọ̀gẹ̀ àdùgbé afẹ́yẹ rokun anumọ bíi ẹyẹ mánùmí mánùmí ọwọ́ mi tẹnu mi ẹyẹ ńlá tínú ọmọ rẹ̀ nú àrà ìran bàbá àtiwà ní ránṣẹ mọdì gbàgbọn lọwọ ọmọ ojo kẹgbà bẹẹ èmi nìkan kọ mú wà lórí ètò ìlọjọ tìní àjàdí jálẹkẹ náà wà ní ní jálẹkẹ tó ń jálẹkẹ lọ aṣa mi
1: kóra lónìí. ọlọ́run abúlé àná ayé mi lórí ọ̀rọ̀ ẹ̀lẹ́kẹ̀ bí jásùgbọ́n bá ti ṣe ibùdó ti gbé kíké wọ̀n iṣẹ́ tẹ̀lé ìran bàbá àtiwà ọ̀rọ̀ ni wọ́n ń sọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ti ṣọ́ wa lọ lọ́sẹ̀ tó kọjá ó ṣe wa padà lọ́sẹ̀ yìí àrùn alápá àrùn wàhálà àrùn ìdààmú ọ̀pẹ nìkan ọ̀làwọ̀ àbí àbọ̀mọ ṣàlàyé tó lè ní jẹ́ tí gbogbo ayé mọ̀ sí mc àjàdí jálẹ̀kẹ̀ tọrọ tó ní lórí ètò.
0: ètò mi tọrọ tó rí o ẹyin tí wá gbogbo ẹyin tí sọmọlú bàrígà làdáta lagos island ẹyin kòkòrò ọgá àwọn tẹ̀fẹ́ náà tún kò wọlé ńlá tùkẹ́ àgbádùn nílẹ̀ pẹ́
1: o ṣe máa jẹ́
0: ọgbẹ́ ẹ̀yìn ti àná pàjá náà àkóyan yín kéré o ẹ̀yìn ti maryland akí ẹ̀yìn náà o ẹ̀ṣà lọ sí kìnnìkan ẹ̀lọ́wọ́ àkàn fìdílé
1: ẹ̀fìdílé
0: nǹkan kájọ jẹ gbádùn
1: ilé
0: ìṣòro tó ní lọ́jọ́ tèmi gbogbo àwọn abala tá a máa mú pátápátá la máa mú ní ọjọ́ tèmi ẹnà pé lọ́sẹ̀ tó kọjá bàbá àdúrà wà iṣẹ́ olúwa ó gbé wọn jáde
1: mọ́
0: lọ́sẹ̀ yìí bàbá ti wà ní agbèdo pẹ̀lú wa tó bá tásìkò àwọn àgbé bàbá wọlé ṣùgbọ́n ẹsẹ̀ jẹ́ fi ń dé yàrá gbára lókè lọ́nà

0: tọ̀rọ̀ tó rí nìtò ètò ní tọ̀rọ̀ tó rí ẹjẹ́ kí n sáré jẹ́ iṣẹ́ ilé yìí ìjọ celestial church of christ arárọ̀mí ìfàkọ̀ 1 cathedral tí wọ́n wà ní nọmba 5-7 kọ́láwọlé òkè close ìfàkọ̀ gbàgádà nílùú èkó wọ́n ní ká báwọn pé gbogbo ènìyàn tó nígbàgbọ́ nínú àdúrà sí prophet and prophetess week tó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ friday ọ̀la yìí ló máa bẹ̀rẹ̀ nínú ìjọ wọn tó wà ní nọmba 5-7 kọ́láwọlé òkè close bẹ́ẹ̀ gbogbo ènìyàn ní jésù ń pè ó agogo mẹ́wàá àṣálẹ́ ohun ìṣòro máa bẹ̀rẹ̀ níbi tá a ti máa gbàlejò àwọn ìránṣẹ́ ọlọ́run jankan-jankan àwọn bíi bàbá wa àti sáàmù super evangelist g.o.jerry regional head bàbá wa venerable super evangelist michael awolusi area evangelist bàbá wa olùgbàlejò ọjọ́ náà ni venerable super evangelist joseph oye àwọn bàbá wa tó máa tún wà ń bẹ̀ prophet sunday owó ní pẹ̀lú àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi prophet in charge prophet michael alao àwọn náà ni wọ́n ní pé káfíà báwọn ṣe kíni lábáwọn sọ fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí kí wọ́n darapọ̀ kájọ gbàdúrà papọ̀ àwọn gẹ́stà ti sọjọ́ náà evangelist bọ́lájí moses prophet olábọ̀dé johnson prophet michael alao evangelist dominion àti bẹ́ẹ̀ coordinator tọ́mọ àti kíni tọ́mọ amọ̀dúrètì lọ́jọ́ yẹn evangelist emmanuel osikola aka ogo sẹlẹ gbogbo ènìyàn ní jésù ń pé o àkórí tọdún ni wọn pè ní keep me closer oh lord so kẹni tó gbọ́ kó ṣe kí ni kò sọ fún ẹni tí o gbọ́ tọ̀rọ̀ tó rí lètò ètò ní tọ̀rọ̀ tó rí bóyá yìí máa gbà wálé ní ẹnìkan wá bá mi olóhun nílò advice láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé fún advice òun nígbà tó sọ̀rọ̀ ilẹ̀ fún o kí ló ṣẹlẹ̀ mo ti ń wọnú abala ọ̀rọ̀ àgbàlọ́ lọ́jọ́ ti nínú ìyẹn ọ̀bọ̀ bí mo ṣe ń wo àtẹ̀jíṣẹ́ la máa fẹ́ ṣiṣẹ́ lé lórí lé ní ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹnìkan tó súnmọ́ òun nǹkan náà ṣẹlẹ̀ sí ó dẹ̀wà bóun fámọ̀ òun ṣẹ̀wà mọ irú àmọ̀ràn tí òun fẹ́ fún òun wọ́n sọ pé òkè òun pè mí ní kí ló ṣẹlẹ̀ ó ní ìyàwó kan lọ́jọ́ wedding ló gbáya ọkọ ẹ̀ létí mo lọ́rọ̀ ti sọra ó nínú kò rí bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ni pé ìyá ọkọ ló kọ́kọ́ gbá ìyàwó létí lórí ọ̀rọ̀ oúnjẹ pé ẹjẹ́ ń bó ń jẹ díẹ̀ lọ́jọ́ ẹ fáwọn àlejò ìyẹn nínú àwọn kílọ̀bù òun ló lóúnjẹ o ìgbà ẹ má bù ú ẹ lọ sọ́dọ̀ ẹni bá ẹ lọ gbóúnjẹ ẹ lọ sọ́dọ̀ ẹni bá oúnjẹ wà ń bẹ ẹ lọ sọ́dọ̀ ẹni bá oúnjẹ wà ń bẹ ó ṣe jẹ́ kó oúnjẹ tòun ni ẹ má fọ kó oúnjẹ tòun ni abáṣe pé kí ló ń ṣe ẹ òun bá ẹ sọ̀rọ̀ lọ́jọ́ ṣe tí àmọ́ àwọn ọmọ àti ìyá yìí ń fọ tí wáyé òun gbọ́n òbe ìgbẹ̀gbà ló bá yíya ọkọ̀ ẹ̀ fọ́ sí
1: fún ọ̀rẹ́ òṣùn ni
0: ọlọ́run tẹ̀ rẹ̀ kìtìkìtì ìjọba láyé láwọn abọ́jú ayọ̀ ìjẹ́ abọ́jú ayọ̀ ìjẹ́
1: ẹ̀jẹ̀ tọ́lọ́run
0: tí wọ́n tètè jẹ́ kọ́kọ́ mọ̀ nígbà tó ń parí wedding tó dọjọ́ kejì tọ́kọ́ pé àwọn ẹbí tó ń dúpẹ́ lọ́wọ́ ajé orí tó ṣẹlẹ̀ lánàá ni ìyàwó ẹgbẹ́ irọ́ o ti bọ́ sọ pé wọ́n kàn ní misunderstanding nígbà jẹ́ àsẹ́ndì fídíò sí ẹ o jẹ́ àsẹ́ndì fídíò bí tí ìyàwó ti yíya ọkọ̀ ẹ̀ ní ìfọ̀ sí ọkọ̀ wa ń bínú pé àwọn ò lè kọ́ntínú pẹ̀lú irú ìgbéyàwó bẹ́ẹ̀ pé ẹ tó bọ́ ya òun létí lọ́jọ́ wedding kí ni ò bá ṣẹlẹ̀ abẹ́lú ìyá o pa o tó ń ba tó ń bá sí ìyá tó ń fi àwọn àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ tó kó ronú gbogbo aláàtọ̀ tí ń ṣe kó má dojú tọmọbìnrin ọlọmọbìnrin yẹn náà ń bẹ̀ pé iṣẹ́ ìṣúná láti mọ́ mi lè kọ́kọ́ bá òun létí ẹ ká bá níta ṣe tọ́nà kí ni wọ́n mi náà gba ìyàwó létí
1: lọ́jọ́ ayé ṣòwò ní fi jẹ jésù
0: ẹ̀tọ́ ni tọ́ máa gbá rẹ̀ ẹ̀ bóyá kò ń
1: jẹ́
0: ọlọ́pẹ́ mọ advice wọn kò ṣe kó n continue pẹ̀lú gbéyàwó yẹn àti kó n ṣe kí n kó n jáwé kan sọ́wọ́ ó dẹ̀ wá burú gan nígbà tá a tún lọ wo constitution gan kéèyàn tó lè kọ ìyàwó lẹ̀ lẹ́yìn gbéyàwó lẹ́yìn ìgbà tán ti ṣe wedding kan 2 years ọdún méjì
1: wọ́n
0: àjọ fi lè
1: wọ́n máa ṣe orí àwọn kọ̀wé lẹ̀ àwọn ètò wọn kọ́ máa manage ara wọn fún 2 years
0: yẹn tó bá dẹ̀ manage 2 years yẹn náà lọ tó bá dá padà

0: ẹgbẹ́ so gbogbo nǹkan tí ènìyàn bá ṣe fún ẹ ẹgbẹ́ fi àdúrà olúwa tí a má ń kà oníbàbá dáríji wá bí a ṣe ń dáríji àwọn tó ṣẹ̀ wá ẹ má fi ẹnu lásẹ̀ sáwo ọwọ́ ẹ̀ sáwo àwọn nǹkan tó wọn bàbá ńlá wa ti ṣe tí ẹ̀sán wá ń rú fún àwa tá ń gbàdúrà nìsín oníṣùgbọ́n ẹni tó bá mọ̀ mí òun yóò rí ẹ̀sán yẹn kúrò lórí ẹ̀ ẹ mọ̀ pé nǹkan tí ẹ̀sìkáyà pariwo lé lórí nìyẹn ẹ̀sán fún jà lórí ẹ̀ bàbá jésù rẹ̀ àjàrà
1: èyí kan wọn
0: orí kí bàbá kó ru àṣejéjé tiẹ̀ ẹ jẹ́ kí mi fèsì ẹ̀
1: dáadáa
0: ẹ jẹ́ ọ̀nà ọ̀nà ogun yẹn pọ̀ ẹ̀sán ló ń jà ẹ̀sán ológun tó ń jà wà láhùn pé ẹ wà èmi kọ́ mo ṣẹ̀ náà
1: wọ́n pọ̀nà ọlọ́mọ tí ò dúpẹ́ ọkù
0: èmi kọ́ mo ṣẹ̀ dá ẹ jẹ́ kí bàbá kó lọ bá ní kòtò mi tó wà ẹ jẹ́ kí èmi náà torí ẹ ohun tí àwọn bàbá ńlá rẹ ti ṣe tí ó ń jìyà sí ṣé ó tún fẹ́ dá ẹ̀sán lẹ̀ fún àwọn
1: ọmọ ọlọ́mọ
0: ó tún fẹ́ dá ẹ̀sán lẹ̀ fún ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn náà kọ́ ṣayé ṣé o fẹ́ jẹ́ kọ́ débì kan kọ́ béèrè lọ́wọ́ pé ọmọ ta ni ẹ ọmọ lágbọ́jà á kò dẹ̀ mí dáa fún bàbá ẹ
1: kò ní dáa fún lọ́nà ọ̀run
0: kọ́ dẹ̀ sọ pé ọmọ ta ni ọmọ lágbọ́jà á
1: má bọ̀
0: ọmọ dáadáa ẹni ọ̀rọ̀ ẹ̀dáni bàbá ẹ wùwà dáadáa kò gbẹ̀sán kò ṣe gbá bàbá ẹ jẹ́ olóòótọ́ so tí ó bá ti jẹ́ ẹni tó ń gbẹ̀sán tó ń ṣe kà ṣí wọ́n ń bẹ̀ lónìí orí ọ̀fẹ́ ṣì wà olúwa kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ kò ṣe àánú sì wà lọ́dọ̀ ẹ̀ tó lè fi gbà ẹ̀ orin ìjọ mímọ kan ó ní mo sì tún dúró inú àánú mi mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ́ ó sì ń pè wá orí ọ̀fẹ́ sì wà fún wa má gbẹ̀sán gbọ́dọ̀ gbọ́ ohun tá a máa ń sọ bàbá dáríji wá bí a ṣe ń dáríji àwọn tó ṣẹ̀ wá ṣé wọ́n dáríji àwọn tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mélòó ló mọ̀ kó ń ṣẹ̀ lójúmọ́
1: láti ṣe ẹmọ bitáyò ti bà mí ẹni pé ẹni tó bá ń lé ń pé òun máa gbẹ̀sán tó ń bá ní owó tán irú
0: wọn
1: tó
0: ń kó lé ní.
1: a ní ọmọ mi àmọ́ alẹ́ rí pé àtìlẹ́yìn ni dábì mi ṣe bá ẹ̀ fún wọn máa wò ní kọ́jọ́ kọ́wọ́ òun tó kù dà ní tó wàá kojú wọn rí.
0: bàbá òun rí kò sí nǹkan tó bí mo ti máa sọ̀rọ̀ olórí òbí kò sí nǹkan tó bí lè ṣe fún ẹ bó ti lè wù kó ṣe kà fún ẹ tó o ní orí ọ̀fẹ́ àti gbẹ̀sán
1: lára àjọ bàbá àtìyá òun lọ́wọ́ ọmọ
0: àbí bàbá òótọ́ ẹ wá lówó wá ní ẹ̀yà àbí yẹ òótọ́ ẹ pé olówó ò ní fọ́dún ẹ kí wọ́n ní ṣe ìṣẹ́ ọlọ́run kò ti ṣẹ̀sìn
1: rẹ lọ́run òfẹ́ gba wọn lé ẹ lọ́wọ́
0: kò sí lọ́wọ́ bí àwa ṣe jẹ́ olùṣàgùtọ̀ yìí bàbá tó bí mi láti bàtí mo ti dolùṣàgùtọ̀ kò lówó fún mi mi ò jẹ́jẹ́ kó wà lórí kò sí bọ́mọ ṣe lè ga tó kò lè ga ju àwọn tó bẹ́ẹ̀ ni nínú owó lè ga ju wọn lọ nínú ọlọ́ lè gba ju wọn ọmọdé òde bọ́mọdé bá náṣọ bí àgbà
1: ìwò láti sábì àgbà
0: bẹ́ẹ̀ kó náti sábì àgbà
1: àwọn ohun ti dẹ̀ máa ń sọ pé àwa lọ wọlé òun mọ́ ẹ̀rọ tó ń ti làfíìsà jọgbọ̀n pé òwe ni
0: experience is the best teacher o lè náti sábì àgbà so ọlọ́run ogbó tí ọmọ yẹn dẹ̀ ń lò ogo bàbá ni o ogo bàbá ẹ ló ń lò wọn ọmọdé arógo lò wọn ti sọ bẹẹ bàbá ẹ ló ń lò ìgbàsẹ bàbá ni ogo ọmọ wà ìgbàsẹ bàbá ìyá jacobu ó ṣe wá sọ fún jacobu pé wá húsà ti lọ sí oko ó ti lọ pa ẹran ẹ jẹ́ ká dọ́gbọ́n sí
1: i ó
0: ṣe wá
1: yẹ́ ká ọmọ ọmọ
0: ẹran tí ó ti kọ́ ẹ kó lọ gba àṣẹ lẹ́nu bàbá ẹ.
1: wọ́n tiẹ̀ máa ń sọ wípé ìyá ló làdúà bàbá ló ní ìrè ṣé lóòótọ́ ni dájú
0: bẹ́ẹ̀ ni
1: tí bàbá ló ní ìrè lẹ́nu
0: ló ní àṣẹ lẹ́nu
1: bàbá ló ní àṣẹ lẹ́nu.
0: bàbá ìsọ̀ ti lọ sóko
1: ó ti dààmú lọ́wọ́ ọmọ ìyá dààmú
0: lórúkọ jésù amárí ànúgbà
1: mi jésù
0: amárí ànúgbà
1: mi jésù
0: lórúkọ jésù ogo ayẹ máa rí lò
1: àmì jésù
0: àánú ọlọ́run máa fọ
1: àmì jésù
0: má gbẹ̀sán o kò lè rí ànúgbà ẹni tó bá gbẹ̀sán àánú owó oúnjẹ ló máa rí.
1: tọ́dí báwo ni palẹ̀ mọ́ òkèrè kó tó di pé à ń lọlé.
0: ìkórè ọdún yìí máa ní ìkórè ọdún yìí máa ní agbára gan ọdún kẹta rèé.
1: three years.
0: àdúpẹ́ lọ́dọ̀ lọ
1: tó
0: fún wa ní oyè
1: ọ̀pẹ́ sẹ́mu sunday bẹ́ẹ̀ sì ń lọ
0: lọ́wọ́ báyìí ó ṣe ń lọ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní sunday tó kọjá mi so ó ṣe ń lọ

tọrọtọrin leto eto ni tọrọtọrin ejẹsari jẹ iṣẹ ile yii ijọ evangelical apostolic church international mercy hall lọdọ baba wa baba Cote d'Ivoire awọn ọlọrun mi si gbogbo awọn to nigbagbọ naa lura o wọn ni pe iṣẹ iyanu ti n ṣẹlẹ sibẹ jesu ti wa sibẹ adura ṣe n gba wọn ni ko si gba tẹ wa tawọn ogbadura fun yin gbogbo awọn to n wa sibẹ gbogbo wọn naa give testimony lọdọ baba wa pastor Okeyode Samuel Olayinka baba Cote d'Ivoire gbogbo ẹni tí a bá fẹ́ lọ síbẹ̀ wọ́n lè gbàdúrà fún yín bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ inú àdúrà ni ó ẹ máa lọ síbẹ̀ ìjọ evangelical apostolic church international wọ́n wà ní nọmba 9 ọláolúwa Okeyode street muritala bus stop bariga tàbí kẹ pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08130649027 lẹ́ẹ̀kan sí 08130649027 àdúrà gbogbo wa lágbà àní ṣàṣetì ilé ayé ta wáyé àní wá lásán lágbára ọlọ́run tọrọ tó rí lètò ètò ní tọrọ tó rí wọn ló wu ni ká jẹun pẹlẹnu ṣùgbọn òǹkọ ọ̀nà ọ̀fún ó sàn ṣe mú wá mo fẹ́ lálejò kan lórí ètò ìdúró torí ẹ̀ láyé ṣe rẹ̀ pàápàá tẹ́lẹ̀ ṣùgbọn ọlọ́ọ̀bọ́lọ̀ ṣe ló máa rí lónìí ló ti rí hun láka tún máa wò bóyá wọn á meet up lọjọ mẹjọ tìmí òṣà tìmí jẹ ń bọ lórí ètò lọjọ mẹjọ ẹjẹ máa dágbé ayọ láti pàdé lẹni àtún fi ayọ pàdé lọjọ mẹjọ tó ń bọ o ẹnìkankan ò ní yọ sọnù inú wa o kí ẹjẹ máa fi eléyìí kí àwọn olùyà àjọ wa ccc ẹ máa kókó àti wà lọ́sẹ̀ kórè a máa fàjá lọ́la a ti ń fàjá látọjọ sátọdẹ tó kọjá ní ọ̀lànà concert àwọn mc fashionable ló máa tukọ̀ ètò ní ìjọ olùyà àjọ wa makoko national headquarter bẹ́ẹ̀ ni makoko ó gbé ènìyàn pàtàkì láàpẹ́ àwọn àlejò pàtàkì náà la máa jọ wà mbẹ́ ó dàbọ̀ a mọ̀ fayọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ olùgbẹ̀ngà àdùbí ló kọ́ ti ní mc fashion jalẹ̀kẹ̀ tẹ bá fẹ́ pè wá lẹ́yìn ètò 00351718876 lẹ́ẹ̀kan sí 08035 17 8876 a tún fayọ̀ pàdé.

Thank you.

Botella, Bahia, Botella, Bahia, vai Botella, Bahia, Botella.

0: 92.9 Bevel Sound Effect were in live and direct Trini Thursday to Ben Yoshu KJ Ọdún 2020 Dàlàsíà náà mo bá yín Yìí ṣe gò àwọn ìròyìn tí máa mú wọlé lákọ̀ọ́kọ́ yìí náà ni pé Ìfẹ́ sọ́sọ̀ dá nípa oṣù ká fún ìpolongo fún yín láti bí ìjọ mẹ́ta náà ni o Èmi gangan ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì rí eléyìí náà ni ó jẹ́ ìṣíde jẹ́ pé ìfẹ́ sọ́sọ̀ yẹn òkun jàǹtà lérò àwọn tí wọ́n tọ́ ṣíde fún ìfẹ́ sọ́sọ̀ náà ibẹ̀ lè máa gbọ́ lágbàdárẹ̀ ìyẹn ti Senator Anthony Adéfúye football competition ní tó bẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kẹsàn-án rú ẹ̀ ní ti ẹsẹ̀ kò sá mọ̀ sí grassroots football championship 2026 ó láti lákàtúrà nígbà tí ìfẹsẹ̀sẹ̀ náà bẹ̀rẹ̀ ní abẹ́ṣe kíkọ̀ láti bẹ̀rẹ̀ wọlé wọn gbogbo nga abdullahi náà ni wọ́n wọlé wọ́n sì taari bọ́ọ̀lù náà tó yá ẹ máa bẹ̀rẹ̀ àníyàn lọ live and direct inú àmọ́ dùn bẹ́ẹ̀ láriwo lè sọ pé bẹ́ẹ̀ àsìkò tó báyìí káwọn náà fi talent àwọn hàn nílùú mọ̀ ká wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ kéèkì ń bẹ̀ ní inú ìfẹ́ sọ̀rọ̀ yìí kí wọ́n á sọ pé bó ṣe lọ láàárọ̀ yìí ìfẹsàn láàárọ̀ kọjọ́ kọ́ṣíde táàmù sí ti boys category náà lélẹ́yìí ó lọ jẹ́ pé àwọn àwọn táàmù sí prince soda united academy wọ́n fi ọwọ́ méjì ìgbàlú méjì ọ̀tọ̀ náà ló fi gbà márùn lọ́wọ́ melody fc ìyẹn lù wọ́n bí egbò àjẹ 5-2 ló yọrí sí wọ́n ti gbà ìfẹ̀sẹ̀ náà ni barriga sports center náà ló ti wáyé bákan náà nípele káwọn obìnrin oh my god ìgbájú olóyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni united square angels ti lu queen star ladies ó wá yọrí sí 4-1 mẹ́rin sẹ́yọ kan ló yọrí sí labalábẹ̀ ẹ̀ náà fẹ́ẹ́ sọ́sọ́ yẹn ó dùn ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ló wáyé ń bẹ̀ wọ́n ti wá sùn lẹ́nu ti wá sí ọ̀sùn wá pọ̀ wọ́n ti wá ṣe gbogbo ìyẹn lé ọkọ̀ dùn omi ní jù lọ lábala bẹ̀rẹ̀ ló ṣe bọ́ọ̀lù fẹ́ẹ́ lọ́wọ́ àìkú náà gbọ́ bọ́ọ̀lù sáwọn ètò ìjọyìn láìpẹ́ náà lẹ́nìí ẹni náà ni thursday pẹ̀lú ìrànlọ́wọ́ láti èmi náà lọmọ yín ọ̀rọ̀ yẹn lólùfẹ́ yín nùrùdín sọmọ́ọ́dín lẹ́jí ti ní ẹ̀ẹ́gẹ́ bí àṣà ẹ wò ó padà bọ̀ láyé kó bẹ̀ ọ́ bọ́n ẹ̀fẹ́ àti náà.
1: Hold up! Don't miss out! Amazing rewards are up for grabs! Sand Exchange is here with the scratch and win bonanza! Attacking blenders, sandwich makers, water dispensers, inverter ACs with charge cards, and a whopping 500,000 naira cash prize for several winners. Buy any Centex paint product at authorized Centex stores nationwide and be a winner. Simply scan the QR code, enter your details, scratch, and win. Not only no, better prizes await you. Promo runs from June 1st to July 31st, 2026. While you still the wait, your next buy, it's changed everything. Centex Paints, the smart choice.
2: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ràn yín? Ẹgbẹ́ òṣèlú ni mo fẹ́ràn yín. Owó àwọn ọmọ tí òun kọ̀kẹ́. Owó rẹ̀ kò rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀
2: wọ́n ti pẹ́ ìta máa pani lákòóyá o. Nǹkan ará òun ló wá fẹ́ kí n rà báyìí. Mọ owó ló dín bọ́ńkì ló yẹ kó ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìsìlẹ̀ tó kojú owó. Ó sì kó fún èròjà aṣaralóore vitamin A. Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o. Pààrọ̀ ó lè gbà tí owó rẹ̀ bá ká tó ń mọ̀ pé wà gbádùn. Ó ń ṣe aládùn tó bá fi owó náà sí.
3: Ó tọ́ ló sọ.
2: Ó ṣe ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsìlẹ̀ tí ó gbé ṣe ìdí ìsìlẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
2: Òun aládùn àti ìtúkọ́ ẹbí àti ará mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

National Theatre, 1960.

0: ti le gbọ́nà kí ni gbogbo àti gbogbo agbára tó máa jẹ́ ti ọlọ́run ọba tí ó fún wa láǹfààní láti wà lẹ́yìn tuntun ní ọkára mú mọ́ kí ìrọ̀lẹ́ mọ́ kí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n gbọ́ mi mọ́ kí ìjòyè mọ́ kí òní ọlọ́run mú mọ́ kí ẹ̀mí ìyá àti bàbá tẹ́ ò ti sọ̀rọ̀ mọ́ tẹ́ ò ti fi òǹtì tí ì jẹ́ ìran wọn oúnjẹ ọmọ mi kò rè máa lọ́lọ́run àjẹkẹ́ lágbára ọlọ́run fún wa tó jẹ́ wípé à ń sọ̀rọ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ á kó ọ̀rọ̀ mi pé iṣu máa dì máa jẹ fún wa àní ṣèrántó lágbára ọba òkè ọba tó jẹ́ wípé àjẹmáde ṣẹ̀sí wá àárúláyọ̀ àásàláyọ̀ àgbóhùnyá àgbóhùnọmọ lágbára ọlọ́run àwa tí àwọn ojúlé wa fún ẹ̀bùn ọmọ náà àgbàdá nípa ọgọ́kì tó ṣíjú àánú yo hannah tó ṣíjú àánú yo sarah tó ṣíjú àánú yo elizabeth agbójú olè àrántí àwa náà àwa náà àfimúṣomú àfẹ́yìn gbọ́mọpọ̀ àfi ọwọ́ wa gbọ́mọjó àgbọ̀nmọ̀pọ̀ lágbára ọlọ́run àti iṣẹ́ látàárọ̀ àkóbí yóò ti dá sáàni gbìyànjú ọdún òkè abẹ́ gbogbo ìgbìyànjú wa àti ìdáwọ́lé wa wọn dì ní adé àṣeyọrí akọ̀rọ̀ mi ẹ káàbọ̀ sí sórí ìtọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí i èmi ọmọ orí ọ̀rẹ́ mi àbúrò mi mo dúpẹ́ olúwa bíbélì ìmọ̀ kì í káàbọ̀ sórí ìtọ̀rọ̀ mi.
1: Mo ti bẹ̀rẹ̀ fún ọ̀nà iṣẹ́ aláìmọ́pànilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ní àmì ìdánimọ̀ mi ti ṣe Madi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Madi Star Gas alátara ọ̀rọ̀ àṣúyà, àlùbọ́sà àbẹ̀ chili àti kòlófù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́, tàbí kí ẹ má wà rárá.

0: tu kọjá aṣọ fún mi yí pé lákòókò ọlọ́dún gbọgbẹ́rẹ́ ní tí àwọn ọmọ wa wá àwọn akẹ́kọ̀ọ́ wa a ní pé ẹjẹ́ kí wọ́n lò fún nǹkan àmì ìtúwàtọ̀ sí ẹ̀kọ́ kíkà tàbí ẹ̀kọ́ kíkọ wípé ọ̀pọ̀lọ́ nílò ìsinmi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọ́ dẹ̀ nílò láti ṣe àwọn nǹkan oríṣiríṣi èyí tí ó máa mú jáfáfá ọ̀pọ̀lọ́ nílò wípé ká fi láyè láti wá láti mọ̀ láti explore yes nígbà tí ọpọlọ bá ń ṣe nǹkan oríṣiríṣi á máa jẹ́ kó jáfáfá ẹ jẹ́ kí wọ́n fi àyè lẹ̀ ní àkókò ọlọ́dún gbọgbọrọ yìí fún àwọn ọmọ wọ̀nyí kí wọ́n ṣe nǹkan tó yàtọ̀ sí kákọ̀wé kákàwé bí àwọn iṣẹ́ kíkọ́ kákọ́ iṣẹ́ ìtúmọ̀sí wípé bóyá èyí kíkà kò pé wa mú lára lágbára náà gbogbo àwọn ọmọ tó wọn fi fún wa máa ṣàṣeyọrí gbogbo wa pátápátá ni wọn máa fi ṣiṣẹ ayọ àmísanwó ní àwọn òbí àmísanwó nínú ṣùgbọ́n nígbà tí a bá ní kí àwọn ọmọkọ ìṣẹ ọwọ ó lè wúlò fún wọn ní ọjọ iwájú bóyá láti lò fún plan b plan c tàbí plan d tàbí láti rí pé kó lè fúnra wọn fúnra wọn ipá pẹ̀rẹ̀ ẹni tó bá kọ́ṣẹ́ ọwọ́ láti máa dín ó lè lò fúnra ẹ nígbà tí ò bá ráyè bóyá wípé kí àwọn ọmọ lọ sí ọdún onídìrí wọ́n yá ọ lè bá wọn jù ú àbí tàbí kí wọ́n bá wípé ìṣe náà ní nígbà tí wọ́n bá ti lọ sọ́fíìsì tí wọ́n bá dé kọ sí nǹkan tó burú jù wípé kí wọ́n ṣe ní ṣọ́ọ̀bù kí wọ́n bá wọn síbẹ̀ tí wọ́n bá ti dé láti ọ́fíìsì káwọn náà bọ́ sí ṣọ́ọ̀bù iṣẹ́ owó ọwọ́ ni àgbẹ̀sọ́ pé àtẹlẹ ọwọ́ ni kì í tún jẹ tàbí kí wọ́n ti tún ríṣẹ́ ọ́fíìsì wọ́n máa rí iṣẹ́ ṣe iṣẹ́ owó rẹ̀ máa fi rí tọ́ kọ́bọ̀ iṣẹ́ owó kọ́kọ́ṣẹ́ owó ìtúmọ̀sí wípé bóyá ìrìnàlọ́ṣẹ́ gidi ṣe mú àfihàn tún fi kún ìmọ̀ mi àfihàn ìmọ̀ kún ìmọ̀ mi àti wípé nígbà tí àwọn ọmọ bá wà nínú ibi gbogbo wọn yàtọ̀ sí wípé wọ́n lọ fún extra courses tí wọ́n bá dé wọ́n á rí nǹkan ṣe ẹ̀rọ pé ọwọ́ tó bá di rẹ̀ ọlọ́run ló kí èsì kó bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ bọ́
1: láti bẹ̀rẹ̀ kí àwọn ọmọ ọmọ kan lẹ́yìn lákòókò àkójọpọ̀ ìtakò ìsorí ìlànà lẹ́bí ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ní àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice àti tọ́lọ̀ kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: maggi star ta àtàlátàrà ẹ̀wà sóyà àlùbọ́sà abẹ kílì àti kòlẹ́tì.
1: oúnjẹ alẹ́ ti délẹ̀ ó máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: maggi star yóò ṣe gbogbo oúnjẹ tá a ṣe fún wa ọ̀tọ̀ yóò sì fi sọ àkókò náà dà púpọ̀ ní ìyàgbé.
0: iṣẹ́ wọ́dà wọ́n lè jẹun wọ́n lè kọ́ bá ti ń jẹun wọ́n lè kọ́ bí wọ́n ti ń ṣe ọ̀sẹ̀ lóríṣiríṣi bí wọ́n ti kọ́ wọn ní sọ̀rọ̀ àwọn ìyàwó láti kọ́ fún ara wọn nígbà kọ̀ọ̀kọ́ ìgbé wọn jẹ́ pé wọ́n kọ́ bí wọ́n ti ń ṣe ọ̀sẹ̀ bí wọ́n ti ń ṣe àwọn ohun èlò tí a fi ń pa wọn tá a fi ń pa àwọn kòkòrò tàbí ọ̀fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n kọ́ bí wọ́n ti ń aṣọ kí wọ́n kọ́ bí wọ́n ti ń aṣọ kí wọ́n kọ́ bí wọ́n ti ń ṣe àgbélọ àti bẹ́ẹ̀ lọ ọdọ kò wá ran gbogbo wa lọ́wọ́ nínú àkókò ìdè ẹ jẹ́ kí àwa òbí fi àyè sílẹ̀ láti pààyàn náà kọ àwọn ọmọ fún class tí wọ́n máa wọ̀ nígbà jùlọ àwọn ọmọdé wa tó jẹ́ bí àwọn ọmọ ọdún mẹ́wàá mọ́kànlá tó jẹ́ pé wọ́n máa fi ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ sílẹ̀ wọ́n tó wọ ilé ìwé girama ó jẹ́ pápá àdúgbò tó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn wípé ẹ̀rí ìbálòpọ̀ ni wọ́n fẹ́ lọ bá wọn ṣé mo pé nínú ìwé àkọ́bẹ̀rẹ̀ tí wọ́n ti kúrò wọ́n rí ara wọn bí àgbàlagbà níbẹ̀ ṣùgbọ́n ilé ìwé girama tí wọ́n lò nínú abáwọn tí wọ́n jẹ́
3: Thank you.

결정을 했기 때문에 이후 앞으로 일단 이태풍 고창을 지원한 특기지는 음료와 병이 또는 리팡트와 머리 지구성에 월지

ṣiṣẹ́ adúpẹ́lẹ́wọ̀ gbogbo ẹni olùgbọ́ wa àti ìbára mẹ́jẹ́ adúpẹ́lẹ́wọ̀ àwọn tí ọmọ ìlú láti mú kí ètò tún ẹ̀ṣẹ̀ṣẹ̀ títí dìgbà táwọn àpàdé ìlú ní tòótọ́ ni wọ́n dúpẹ́.

òtítọ́ ìfiránṣẹ́ gbámì láti ọwọ́ abdulshay lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di agogo mẹ́ta ìrọ̀lẹ́.

Ну, это,

Yeah.

Thank you.

0: 08 59 08 06 8 21 6 8 59.
1: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbẹ̀ aromọlẹ́gun mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé ẹlòmíì ò máa tó máa ń fà á bó ṣe ń rìn táti rìn dogun òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ni tó ti níjàmbá mọ́tò rí abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fà pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn mo níwọ̀n tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń romí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa já ni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìtàí ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti láwọn nǹkan báyìí.
0: A wà ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road Ìkọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ìkọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abaranjẹ Road. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaranjẹ Road ní kẹ́bẹ̀rẹ̀. Ẹ̀bọ́lẹ̀ ní Délé ara bus stop apá ọ̀tún yẹn lẹ́yà sí. Number 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road nílùú Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́.
2: Bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gílógún ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà. Kẹ́ ẹ gbéra fàáyò báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gílógún ní number 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ fi pè mí.
0: 08 06 8 21 6 8 59
1: ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ò tàfojúgbà àwọn mí ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ǹjẹ́ ọtọ́jú ẹ̀ tẹ bá wá dé mà ní nàlàyé má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ lójó bá ti dé n ta kọ máa fún ẹ tọ bá ti lónú àgọ ara mo lóògùn kò sí tí ò sí bẹ ìwọ náà dánwò kọ máa bọ.
0: A wà ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 06 8 21 6 8 59 08 06 8 21 6 8 59.
1: Ìjọba ti rìn dogun fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ̀kùnúbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀kú àbẹ́gbẹ́ karaku tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
0: Ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road Ìkọ̀tún.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ̀kùnúbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà ẹlòmíì máa ń bọ̀ náà kọ́ra bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
0: A wà ní nọmba 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road Ìkọ̀tún.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 06 8 21 6 8 59 08 06 8 21 6 8 59. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lòmíì tí bá bọ́lọ̀ ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pábẹ́lẹ́ mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀lòmíì ò lè náwó ságọ̀ọ́ rẹ̀ àfi oríṣi kò sí ìtàn ní kó rà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ọ̀nà ṣe máa ti kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ pé bóyá òun ní bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romí ẹgbẹ́ kara romí àti gbéra gan bábá ní patíyà ìwé ò lè lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ni ṣùgbónìtọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ka tó rìn ọlọ́run lè jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ìwọ́tọ̀ ojú ọlọ́wọ́tọ̀ ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ọ́ rẹ tó ń fura sí tètè máa bọ̀ sí.
0: Number 20 Amoka Street. Délé ara bus stop off Abaranjẹ Road Ìkọ̀tún.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 06 8 21 6 8 59 08 06 8 21 6 8 59.
1: Ẹ tètè kọ́ lẹ̀ te ba gbo lale e jide be ndaji te ba gbo losan e ma ti je pari ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tebo ti o mu kara yin se kebe kebe sagbade wo marugo takebe lodo baba agba teni be gileju ilu maka oni segun ibile ton ze le ati bo so maraye lori elomi mi mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bi ta ba lo ta ba service e mo ko le taku soju ona odun wo ni won ti wa laye to ti nje to ti mu to n gbadu to ijo toju ara eri ton mo wa soro pe bye bye le ra wa o ti wa jido iro na ma pa ma ba so be o baba agba teni be le gbogbo bi ti mo n de pata adua na ma se se mi mo ya gbogbo ara lo n teni ara yin e ni owo kan mi ni egbe kan ara mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
0: ni number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abara Jerol Ikotun
3: ero ibanisoro wa 08068216859 08068216859 baba agba teni be gi loju opo lo ti nawo nawo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu ikotun to lomi ma so pe ikotun jina o
2: baba agba teni be gi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e kokko toju irewesi okan yin na ke gbera fayo bayi pe ikotun ya lodo baba agba teni be gi loju
1: ki lo ndo laamu kini won ti nawo nawo nawo lere aisa agba ni lowo olorun ma jaari ogo wahala ya n lu pipipi ayin to ejo beyin lete gbo gbogbo ti mo so pata awon ni abi wo so gbo obirin ni gbogbo to kun to beyin lo ni ta so yo sugba won to ba wa wo ju olon to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba teni be gloju ona abaye olon lo se to ba ti de lori gbogbo kan ko la le ma fe mu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa sa tarun to ba ti bimo ma bo si
0: number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abara Jerol Ikotun
1: tete ma bo ko ma bo mo se soro yi lokun olobirin lomode lagba olorun bo ni so wa den to ma tiro a to se afi won se yeye sugba nkan kan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana ri lori sirisi ti na ti gbogbo ara o ma fa ki sara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fati ewo tete ma bo sagbade we marugo ta kebe lodo baba agba te be lo to ba ti de be won na ah baba won ni itowo la ma do be ah ki ngo kere ma du do be te yan ba je obe labekuta loni to ba nbe lu eko abi badan njo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyan ba ti fo ro iye ko ko loju eyin gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngo mi ba yen dide fia e ma bo pe ah o be je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Soro baba agba te nbe gbo
0: ni number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abara Jerol Ikotun
1: e wa ke wa janfa ni iwe ati gbo gani rafiji eyin na didi ke ma bo kilo o se o kilo yo elenu wa lati da mo oluwa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kan ara ku tai tai je je ni bi ni e le wo si bi ni olorun bo ni je ka wa rogo ofa ofa buruku ni ba wa fefe buruku ni fe lu wa ori si si ona lo gba wa elomi a fefe ni ti e elomi ofa lo fa elomi ko tin ba ti e chairman to ba ti de eyin na o mo lori ba se bi ati ayewo ati to ba e ka si pe kilo fa ti le soju orun lo ti sele ni abi ngba te lo ni kankan ba e pi te mo boya boya awon le te mi mo to wa ti dagu ara to wa nbara je awon arun kan wa to de pe ma nbara je were were were ti o mo ba mi ara ni oje ni egungun olorun je kari sugbon de ba ti wa ri e je ka tete gbe nse ka mo pe odo baba agba se be gloju
0: ni number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abara Jerol Ikotun.
2: Me ma ba gba te ni be bi loju wa.
3: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
1: E ma le ti na wa be ti de bi kan yen mu gbagbo n dani. E won ni bi na o ba tan la so eje ti tan le kan na. E gba pe be ba ti ri mi lele te ba ti di bayi. Ogun ati wahala ataisan to na lam o ti se. Lori awon kan ta n pariwo na ni ati so boya awon ti sise giri ojabo loke boya awon ko pe ri ojabo elomi wa last day fun moto bi odun merin ma ko ni mo boya on fori abi nfin kankan gbadi kan a ma wa fa wa lati da mo nu agbo ara ngba to ba dojo waju bi e to reyan bo se ma ri ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu ara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de to se to ba nu to le je pe ofa o le je talabefe afefe buku ni feluwa
0: a wa ni number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abara Jerol Ikotun.
3: Gbogbo bi te ba tin bo te ba ti de Ikotun roundabout. Ewo Marwa to lo se Abara Jerol.
0: tabi te ba npo ko bo abara jero ni ke bere e bo le ni dele ara bust of apart from ele yasi number 20 amoka street dele ara bust of off abara jero ni lekoto leko nbu
1: ibe baba agba wa ero bani so hotel fi pe mi
0: 08068216859 08068216859
2: ele wa so pe ko to ni nkan to ni na awon do wa wa laja awon do wa ka ki do wa nde bu re tan gbe ran yo ju ju iko to ibi na la fi so fun pe e mo gbe ka fi akoko yi na la e dide nle bayi e ma bo ni lu ko to mi ju aba gba te do sin we number 20 amoka street bile ara bus stop off abara jero ni lu ko to iko to jina o
4: Ha, ragenro wa wa ra ni e.
5: Am ebo na profession.
4: O da, se won lo ri bo se rin ni. O ri ton te koloba. O tun ri won ku won ku.
5: Ijo ni ma da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
1: Ma je ki ofo jo pipe tabi awon isan. To le fa ki ati gba pa gbe se odi ni rada owo le. Ori keri ki ara ro ni. Abo nwu ara tita, ara nja ni je. Ko ri o ma gba ye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe ka ara re n kuta ita ida toke dele. Ke yo ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese lomi, ko ni mo. Elomi a ma rin, a ma ta gege bi keke Mario. A lo da isan. Ti gbọn ni lowo tin dani wole ti finish esin baba gba te ni beg loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 amoka street deli ara bus stop off abarojeru ikotun lagos state ero ba ni soro baba gba 08068216859 08068216859 waka da foju ni wo ka se fiti ta wo
6: baba gba te ni beg loju se o mo le gbogi baba gba du amiba
7: Mount FM 92.9
8: Mount FM

bẹ́ẹ̀ ni rí ayọ̀ òun náà ló ń pè yín ló ń pè gbogbo wa ó pé ká máa bọ̀ ó pò ń wà fún wa àti fún ẹ̀yin iléeṣẹ́ bond fm 92.9 a kí yín ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pé ẹ ṣe gan-an ni ó ẹ kó àdúró tì wá ẹ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa ẹ ṣe tẹ̀ fi wá sílẹ̀ nígbà kankan lágbára lọ́wọ́ ọlọ́run ire ayọ̀ ìdùnnú àtàánú ọlọ́run kò ní fi yín sílẹ̀ lágbára ọlọ́run a wò pé ká fi àsìkò péréte yìí tá ṣe bá ṣe rí pé àsìkò tá wà yìí àsìkò òjò ni kí ló wá ń ṣẹlẹ̀ bí mo ṣe ń bọ̀ lọ́sàn ẹnìkan sọ kinní kan ó ní pé ládùúgbò àwọn ibi táwọn máa ń dalẹ̀ sí pé níṣe ni wọ́n ti ta ilẹ̀ ẹbẹ̀ ó níbi tán ń dalẹ̀ sí mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ bóyá àwọn tó nílẹ̀ ni wọ́n wò pé ó yẹ káwọn kọ́lé sórí ilẹ̀ àwọn kò wá síbi tán máa dalẹ̀ sí ọkàn jùlẹ̀ sí ibikíbi tó wù wọ́n àwọn kan dálẹ̀ jọ sí ẹnu ọ̀nà àdúgbò ọ̀hún àwọn kan dálẹ̀ jọ sáàrin títì ẹ mọ àárín méjì títì yẹn tí ọkọ̀ àlọ àtàbọ̀ àárín méjì yẹn àwọn kan kólẹ̀ jọ síbẹ̀ gbogbo àdúgbò yẹn wá rí bákan nígbà tó rí ọmọkùnrin yìí máa sọ ó nígbà tó jẹ́ pé ibi táwọn ń dalẹ̀ sí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń kọ́lé síbẹ̀ ṣé kò yẹ kó nílé kọ́lé sórí ilẹ̀ ni ẹ̀yẹ kọ̀ọ̀kan àwa ló wá yẹ pé nígbà tí òjò ṣe ń rọ̀ yìí àwa mọ̀ bá ṣe máa dalẹ̀ wa nù oníkálukú kọ̀ wá ń julẹ̀ káàkiri tójò bá dé sí àwa wọlé yẹn wùrù á kàn wọ lọ sí inú àgbàrá àgbàrá yẹn náà ló wà lójú ọ̀nà ibẹ̀ náà tí kò jẹ́ káwa kọjá torí gbogbo gọ́tà ti di àgbàrá wa kún títì kò jẹ́ ká ríbi kọjá ó wá dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ lóní rẹpẹtẹ nítorí dé yìí gọ́tà kò fẹ́ sọ ní pé ẹ jẹ́ kí a máa wo gbogbo ẹ̀ àti gbogbo ẹ̀ ká máa sanwó onílẹ̀ lásìkò kó nílẹ̀ lè máa wá kólẹ̀ àìsanwó fá onílẹ̀ kó nílẹ̀ lè wá kólẹ̀ òun ló mú kún wọn tí wọn fi ní ibi tí wọn máa dalẹ̀ sí tó jẹ́ porí ilẹ̀ onílẹ̀ ni wọn lọ ń dalẹ̀ sí kó nílẹ̀ tó wá lajú pé ọlọ́run ti ṣe ìyanjẹ́ wa kọ ṣùgbọ́n nǹkan tí a wá fẹ́ tí a ṣe fẹ́ ṣí ojú òpó lẹ̀ a máa ṣojú òpó lẹ̀ ta bá ṣí ojú òpó lẹ̀ a fẹ́ kẹ́ pè wá ṣé ládùúgbò yín ṣé a ti filẹ̀ dí gọ́tà ni ṣó mi ò lọ ni ṣé mo mú pure water tán mo jù sí gọ́tà àbí ṣe la gbélẹ̀ nínú yàrá ta wá dà sí títì kí ló wá ń fà sí títì yín oúnjẹ títì ni àbí ó ń fa kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kó máa wà nígbà gbogbo ẹ máa pè wá ẹ máa sọ bí tẹ ti ń pè wá ẹ máa jẹ́ ká mọ bẹ ṣe ń gbádùn wá sí ẹ wá sọ nǹkan tí àdúgbò yín tí ó ń fèsì yẹn wọ́n máa ní pé ojúkọ èyí tí àdúgbò yín tí wọ́n ń tó jẹ́ bí ìṣòro tí àdúgbò yẹn tí ó ń dojúkọ nígbà òjò yìí 07063161916 ṣé mo ti pè é mo sáré jù 07063161916 07063161916 ẹ ní àǹfààní láti pè kẹjẹ kí a gbọ bí àdúgbò yìí ṣe rí nígbà òjò yìí ṣé nǹkan tó yẹ ká lè faramọ ni àbí nǹkan tó yẹ ká pèjọba pé kí wọn bá wa rán àwọn mọtò akólẹkùndọtì kí wọn wá kó ṣó ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ ni àbí ó ń ba títì jẹ ẹ lè jẹ kí a lè sọ jáde ní wákàtí yìí kí gbogbo ẹ ẹ dẹ tún lè pè wá náà nǹkan méjì ni o ẹ tún lè pè wá àdúgbò bí tẹ ń gbà lọlé bóyá ojú títì òṣòdì báyìí ṣé a rí hold up tó kú títì àbí bíi ti báwo ibo la lè gbà tá bá ń lọlé ẹ pè síléeṣẹ bond fm 92.9.

Ayẹyẹ ìrántí ìfẹ́lẹ́ ọlọ́jọ́ mẹ́ta gbáko máa wáyé lágbolé Afrobeat New African Shrine Ìkẹjà ìpínlẹ̀ Èkó ní July 31st, August 1st àti August 2nd. Arararara òróróróró. Àwọn òkọrin jàǹkàn-jàǹkàn ló ń bọ̀ ńbẹ̀. Ọba bàbá fúnra ẹ̀ Ṣeun Kuti, ìràwọ̀ kọrin Fuji, Alhaji Sule Alawo Malaika Fuji Mandiba, Kẹ́rí Àpàlà, Destiny King Jaga, ìràwọ̀ tó ń ṣáná, Portable, Ògo Ìbàdàn, Alhaji Tiri Lada, Candy Mix àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. July 31st, ọ̀fẹ́ ni wọlé, August 1st, ọ̀fẹ́ ni, August 2nd, ọjọ́ àṣekágbá, 5,000 naira péré lẹ́bàá fi wọlé o. Pẹ̀lú ẹ̀bùn ọ̀fẹ́ tó bá wa, máa bọ̀ kájọ mọ rírì. Ọjọ́ ọ̀la akọni tó ṣọ̀wọ́n ní ilẹ̀ adúláwọ̀ darapọ̀ mọ́ wà ní New African Shrine Ìkẹjà láti wá ṣèrántí ìfẹ́ lá. Àwọn tó ṣagbátẹrù ẹ̀ Action Beater, Chelsea London Dry Gin, Bullet, Opay, pẹ̀lú àtìlẹyìn First Exposure, ọmọ tó mọ Color Media Concept, Egypt 80 Band, City Boy Clothing Brand, Calakuta Museum, Big Bank, New African Shrine ló máa gbà lẹ́jọ́. Street Media ló ṣe onígbọ̀wọ́ ẹ̀.

0: on the 92.9.
1: Mount FM, 92.9. Mount FM, 92.9. Mount FM, 92.9.

0: أبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة.
1: Welcome to Ahmadina International College, Nigeria, where education or moral and physical development of your children now, KG, nursery, primary and secondary classes, are given special attention. A faith-based college in Arabic and Islamic readings, skillful recitation and memorization of the Holy Quran with the birth of FB. Ahmadina International College, Nigeria is funded by Dr. Fawadin Abdullahuddin Al-Imam. Our subsidiary of Center for Ahlus Sunnah Wal Jama'ah, our primary school section is situated at White Mosque in Lido area of Oshubu, while our secondary school section also in Oshubu is situated behind the One Day Middle School in Lido community, Tesengar area, Oshubu. Our Iwosori Center is located at Al-Madina area, Old Oshubu Express Road, Testing Ground, Iwo. Contact or info at almadinainternationalcollege.com or www.almadinainternationalcollege.com 0814-133-3731 or 0806-289-6625. Al-Madina International College, Nigeria. Bridging the gap between knowledge and faith.
2: Alhamdulillah, Zil Jalali wal Ikram. والصلاة والسلام على رسول الأنام وعلى آله وصحبه على الدوام وتمام. أما بعد, اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم. السلام عليكم ورحمة الله وبركاته.
3: وعليكم السلام ورحمة الله وبركاته. باب من الإيمان بالله الصبر على أقدار الله.
2: قل هو من علاكم لي eyina ni kókó ọ̀rọ̀ ìtawà nílẹ̀ láti bí àwọn ìjókò kan mélòó kan sẹ́yìn fún gbogbo ẹni tó bá ń fi ọkàn àti ara ti fi ń bá wa lọ. Ìwé máa mọ̀ yí pé ibi tí a wà náà nù ni, ibi tí a ti ń mu omi ọgbọ́n lọ́wọ́ nínú ayé Al-Qur'an, ibi tí a ti ń mu omi òye lọ́wọ́ nínú ọ̀rọ̀ Annabi wa Muhammad
3: sallallahu alayhi wa
2: sallam. Kí ni mu ọgbọ́n àti omi òye tá a mu náà tí wọ́n ń lọ fún wa, tá a mu láti inú Al-Qur'an, tá a dẹ̀ mu láti inú ọ̀rọ̀ tí òjì sẹ́ńlá ayé ṣọláàtú wa sàlám tí wọ́n gbé kalẹ̀. Òun náà ni omi iman. Omi iman ni ọ wá fẹ́ máa bí ọmọ sí wa lára, ọ dẹ̀ sí ń bi náà ọlọ́njẹ́ kó tún bí fún wa sí. Ọmọ tí ó bí fún wa títí iman tẹ̀kọ́ tèmi tí ó máa bí fún wa, òun náà ni omi ọmọ sùúrù. Wọ́n sọ pé mímọ̀ iman ni bìlá.
3: Àwọn
2: nínú àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ pé èèyàn jẹ́ mọ́mìnì, àbọ̀jẹ́ mọ́mìnà, ó ń jẹ́ aláàjì, àbọ̀jẹ́ aláàjà, àgẹ́bẹ̀ sí pera yín, aláàjì aláàjà. Béèyàn bá ń jẹ́ alhaji àbí alhaja, táà fi máa mọ̀ kókó ni alhaji ló ń jẹ́ kìí sálájí, alhaja ló ń jẹ́ kìí sálájá. Òun náà ni pé kí sùúrù kọ́ wà lára rẹ̀. Tí sùúrù bá ti wà lára rẹ̀ lórí àwọn àmì ìwú ọlọ́run ọba wa subhanahu wa ta'ala. Ìwọ ni bẹ́ẹ̀ láti máa mọ̀ pé òótọ́ ni orúkọ tó ń jẹ́ náà ló ń jẹ́, orúkọ islam tó ń jẹ́ náà ló ń jẹ́, orúkọ ẹ̀sìn tó ń jẹ́ náà ni
3: ọ̀sọ̀
2: fún wa aláìmọye ìgbà nínú ìjókòó toríkọjá àti àwọn toríkọjá ṣáájú ẹ̀ àti tẹnumọ́ fún wa wípé ìgbésí ayé tá a wà nínú ẹ̀ yìí rí pé kókó ọ̀rọ̀ tá a wà nínú ẹ̀ ni pé ká ṣe sùúrù nígbà tí àmì ìwọ ọlọ́run ọba bá dé, ká fi sùúrù pàdé ká dàrá tó kúrò, ká fi àtẹ̀mọ́ra àti ká ṣe jẹ́jẹ́, ká fi yímọ́ọ̀nì, ká fi pàdé àmì ìwọ ọlọ́run ọba ṣùgbọ́n wa tààrà. Ayé wa sọ fún wa láìmọye ìgbà nínú àwọn ìjókòó toríkọjá torí pé lómi náà gbàgbọ́ bíi ìtumọ̀ ayé yìí rárá. Ẹnikẹ́ni tí ọba lè ti ka Al-Qur'an tàbí kọ̀ gbọ́ tàbí kọ̀ gbọ́ àwọn tí ń kà, tí ọ̀ka sunna nabi tàbí kọ̀ gbọ́ àwọn tí ń sọ sọ́lọ́lọ́ àwọn àyè wọ̀ sẹ́nà tàbí kọ̀ gbọ́ olùgbàgbọ́ yé ayé. Ẹni tí ọba lè gbàgbọ́ yé ayé kò gbàgbọ́ yé ara rẹ̀ gan nìyẹn. Torí wọ́n gan fún ara rẹ̀ kí ló kọ́ rẹ̀ ayé ni ayé gan ni wọ́n náà. Ẹni tí ọba ti gbàgbọ́ yé ayé kò gbàgbọ́ yé ara rẹ̀ gan kò understand ara rẹ̀ gan gan nìyẹn. Ẹni bá máa Al-Qur'an tàbí ń gbọ́ Al-Qur'an tàbí ọmọ sunna tàbí ń gbọ́ sunna yóò understand ilé ayé, yóò sì mọ bí ó ti ṣe nílé ayé. A sọ fún wa pé ilé ayé tá a wà nínú ẹ̀ yìí, life tá a wà nínú ẹ̀ yìí, àfi tí bàbá sínú life yìí tá a sọ ìlú ká pé life àwọn míì lọ́wọ́ àti kìí sí èèyàn. Báyìí pé life ọmọ èèyàn tá a wà nínú ẹ̀ yìí ni ẹ lọ mọ̀ wí pé kò sẹ́nì kankan tó lè mọ̀ wí bọ́ kúrò níbi àmì ò, kò sẹ́nì kankan tó lè mọ̀ wí bọ́ kúrò níbi mùsùlùmá, kò sẹ́nì kankan tó lè mọ̀ wí bọ́ kúrò níbi kádàrà tó kúrò. Ẹlòmíì kì í fẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ ni nígbà tí wọ́n sọ fún wa pé kọ̀sẹ́ńtì bí omi pa kọ̀sẹ́ńtì yìí jẹun bí wọ́n bá lọ́wọ́ jẹun ò kì í sèèyàn mọ́ nìyẹn, kọ̀sẹ́ńtì kì í mú tí wọ́n bá lọ́wọ́ ni mo kò ní sèèyàn mọ́ nìyẹn. Sórí ìdí eléyìí ìgbésí ayé tá a wà nínú ẹ̀ yìí ò lè rí.

0: sáyé kò tí àwọn èèyàn bá tún mọ̀ pé nǹkan kan wà tí èèyàn lè máa jẹ àtọ̀só oúnjẹ tí ó sáré máa dípò oúnjẹ àwọn èèyàn jẹ tẹ̀lékọ́ ni tí ò rọ̀ǹjẹ táà ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lánàá lọ tí ò rí jẹ mọ́nà pọ̀ fínísìn so àmì owó gbogbo ẹ̀ so bí ìbá wa wà ní owó àmì òwúbá ni tí wọ́n bá wá fi oúnjẹ bọ́ọ̀lù ẹ̀ sọ́wọ́ àlọ́ ọgbà tí wọ́n bá fi oúnjẹ kó pé nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run tí wọ́n bá ti lọ pé tọ́ba ti wá tọba ti pè wá lórí wa a fún ọ lóúnjẹ àárọ a fún ọ lóúnjẹ ọsán a fún ọ lóúnjẹ àárọ ṣé n kọ gbá ni a ní kàn fún àwọn gbogbo ẹni ni àmì owó jẹnẹra nbẹ àlẹ bọ nbẹ bẹẹ náà ni àmì owó ẹyọ kọọkan tí ọmọ bàkàlù kú bá a ti ń sọrọ lọwọ ẹlòmíì ń pariwo lọwọlọwọ ẹgbẹ tòun ti bàjẹ ẹ bá a ti ń sọrọ lọwọlọwọ ẹlòmíì gbẹmí mi mọ àwọn ẹtẹ lòmíì fẹràn tí ó máa kú fún tí ó sì máa bá nídé lórí ẹ bá a ti ń sọrọ lọwọlọwọ rẹ wọn jí nǹkan ẹlòmíì lọwọlọwọ ẹlòmíì ń sẹ mọ ìgbé àṣà kan bẹ lára àwọn ọwọ́ ìṣẹ̀dá result ti test tó ṣe ni gbogbo àwọn nǹkan yìí ẹyìn òde mórí bọ́m̀bẹ̀ bọ́ọ̀n ti sáyé nìyẹn ayé ọmọ lọ a máa rí nǹkan dára níbẹ̀ a sì máa rí tí kò dára ṣùgbọ́n ta lè lórí èdè ènìyàn ta yẹn tó sórí rẹ pẹ̀lú gbogbo àmì owó ní ayé ìgbà sọ fún wa pé ìyẹn lè bọ́m̀bẹ̀ ìwọ náà lè bọ́m̀bẹ̀ ta ló lè bọ́m̀bẹ̀ kan náà wọ̀ọ́kẹ́ sọ́wọ́n ni òsì tọ́ bá náwó yókè gbogbo ayé ọ̀sẹ̀ họ́ bí rẹ gbé orí ọ̀ pé ibi tọ́ wa gan tọ́ wa tó ti náwó sókè gan àdéhùn bẹ̀rẹ̀ rà torí di eléyìí tọ́wọ́ arébà ni ta wá lọ lórí eré ẹ̀dẹ́ ènìyàn lórí eré ẹ̀dẹ́ ènìyàn náà ní tọ́mọ ní tí ó fi pàdé àmì òwò àní ọ̀ àmì tí ó fi pàdé àmì òwò mùsùlùmí
1: ni
0: lórí jẹ́ sí pé kò sí nǹkan tá a lè fi pàdé àmì òwò lórílẹ̀ ayé tọkọjá kí ni sùúrù sùúrù wà pé méjì ó mọ̀sibọ́ sùúrù sẹ̀ríà mọ̀sibọ́ tá a bá ní sùúrù sẹ̀ríà kí la mí
1: sùúrù
0: sẹríà kí la mí nípa rẹ. Sùúrù sẹríà sọ́bùrù sẹ́ra sùúrù sẹríà ó ní àní sùúrù tí yóò sì tí ó gbẹ̀sán tí ó gbà ládàá lórí ẹ̀. ìtàtúbọ̀tà àdánwò yóò tún wá rọrùn fún ẹjù bẹ́ẹ̀ lọ sùúrù sẹríà nù ni àmọ́ sùúrù yorùbá.
1: sùúrù yorùbá.
0: àbí sùúrù eléyìnbó.
1: sùúrù
0: eléyìnbó. àwọn akẹ́kọ̀ọ́ àpẹṣẹ́ ti kẹ́ni kan ti kẹ́ni kan yorùbá sùúrù yorùbá sùúrù àwọn èèyàn mìíràn tí kìí ṣe tí sùúrù ti ṣẹríà irú àwọn sùúrù bá ní nkọlà nsọ. torí pé kíkẹ́ kí n wọ́ bí sùúrù yorùbá ni pé àwọn yorùbá náà máa sọ pé fi sùúrù pàdé ẹ̀ àbí oní sùúrù ní fún ara kẹ̀ẹ̀nì owó yorùbá ni nínú àṣà yorùbá àwọn náà máa ń sọ ọyọ àwọn náà sọ sùúrù lóòótọ́ ṣùgbọ́n ṣé ti sùúrù ni àwọn ń sọ fún anú ṣẹríà náà àti sùúrù tẹ́yìn yorùbá dé establish màá tó bá pé yàtọ̀ igun jìnà sí ẹni ó jìnà púpọ̀ kò súnmọ́ra wọn ìyàtọ̀ sí mẹ́ta ni wọ́n ti pọ̀ jù nínú ẹ̀ ni pé sùúrù tọ́ bá yẹ sí pé sùúrù yorùbá ni kò sí bá àgbàládá mbẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ọkàn sọ̀rọ̀ ẹ̀ ń dàgbà sáà pé kò sí ní tá a ṣe sí mọ́ kò sí ní tá a fẹ́ ṣe sí mọ́ ní àní sùúrù yorùbá ṣùgbọ́n sùúrù sẹ̀ríà ì ọwọ́ máa lánìyàn pé mo ṣe sùúrù yìí mo ṣe ń gba
1: ládàá
0: ń bọ̀ wá sára yìí ọlá tí ń bẹ fún oníṣòro náà ṣẹríà ẹlẹ́ẹ̀kejì ó yẹ kí sùúrù yorùbá kọ̀ jáde látara inú ẹ̀ nínáà ó jáde látara àṣà ni àṣà ló bí wọ́n á máa fọ oṣù yorùbá fún wa pé ó dé bára wájú lánàá ó ṣe sùúrù ó tún dé bára àjẹta ní ìjẹta náà ó ṣe sùúrù ọba òkè ó ṣe sùúrù ọba àṣà ìwọ náà ṣe sùúrù wọn ò ní sọ fún ọ wípé ìṣòro tó ń ṣe yí ọlọ́run pa wá ní àṣẹ rẹ ìyàtọ̀ ní ìjọ sí pé ẹlòmíì ti bá ń gbọ́ ọ́n pé àwọn ṣe sùúrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe sùúrù sùúrù tó ń ṣe sùúrù ló kọ́ ọ rẹ̀ ọmọ ẹgbẹ́ sùúrù mọ́ ní àwọn ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó lè wúwo náà ni pé tá a bá wí ẹ̀wọ̀ sùúrù yorùbá àdìrún kan yorùbá lọ́pọ̀lọpọ̀ ìgbà tádàwọ̀ bá bá wọn ń ìpọ́lọ̀ ló mu wa ẹyin náà mẹjọ máa bú wa ẹyin sọ ma yorùbá ń tiẹ ọmọ yorùbá èèyàn yìí ayílè o nígbà tí bá ń da fún èèyàn lẹ yorùbá wọn nípa ayé ilé fún wọn bí ayé ti ayé ń ṣe o sáyé ayé ti ń ṣe èèyàn bí aburú èsì tí a máa ṣe èèyàn bí dáadáa náà àbíkò ló ṣe jẹ́ láyé ti ń ṣe ó gangan tí aláyé ń ṣe ayé sì ló ń gbà ẹni àti ẹ̀mọ́ pa nígbà kan ìyá tí wọ́n ń pè lájẹ tí gbogbo àwọn èèyàn rẹwọn pé àjẹnu yóò tún wá lọ máa sọ pé ẹdá kan lọdọ àwọn aláwo pé ẹbá ń wá ẹbẹ àwọn àgbà máa wò pé kí ni ń ṣẹlẹ yìí ẹyin yẹn rí yóò pé tí ìròyìn yá kan fún wa ń gbà kàtà àwọn kékèké pé òun lórí gbogbo àwọn àjẹ gbogbo àdúgbò bíi ti àwọn àgbà wọn lè gí láàmú ẹtì máa ṣe mítí gbogbo yẹn sì gbàgbọ́ bẹ́ẹ̀ pé tó bá ti jáde báyìí wọn sáà gbé àwọn àti títí lọ sídìí ọlọ́lá àfáà pé ohun tó ń gba hàn tù ohun gba ọsẹ bí olóṣù jẹ ọsẹ kí ni ọlọ́sẹ àwọn àgbà ebi wọn náà ní wọn kú wọlé lórí àwọn àgbà lánàá bí olóṣù jẹ nílẹ̀ yorùbá I don't buy

0: lọpọlọpọ gbà ní ìsàpì ti sọdọ náà ìwọ náà tó ń gbọ́ mi ní ìṣẹ́bí sọ̀rọ̀ ẹlọ́wà tó ti gbọ́ mi tàbọ̀ ti ṣẹ̀dí láti sọ̀pù ni ọ̀rọ̀ àtà láti bí ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ pàrọ̀ ń kọ́bọ̀ kí ló ń ro ebi níbọ̀ rẹ lòrò bọ̀ fi ìpàlẹ̀ sọ̀pù níjẹ́ tó wá ń tà fún dídí oṣù kan tó sá ń pawó tó sá ń pawó iṣẹ́ tí òrò sí níbọ̀ rẹ pé ọ̀sàdọ̀ àfọ̀ bọ́lọ̀ ń jẹ́ kí aládùúgbò ń lọ́tà ẹwà dánwò tó bá ọmọ yorùbá ọlọ́pàá sanu wọn nítorí di eléyìí sùúrù tí yorùbá ń ṣe tí wọn kì í fún ọpẹ ṣíṣúrú wọn náà ṣíṣúrú tá náwó bábá wọn kò jáde wá látara rí pé wọn gbà pé ẹni tó mú àdánwò tí wọn ṣe sùúrù lórí ẹwà pọlọ ni ṣùgbọn sùúrù tí ṣe rí à ń sọrọ fún wa yìí wọn sọ fún wa pé ọwọ gbà pé iná lílá. àwọn abẹ́rẹ́ tí mo sọ fún wa yìí díẹ̀ nínú tí ó fi ọmọ mọ̀ pé wọ́n ṣe sùúrù tí yorùbá o àwọ ọdẹ sọ ọrọ sùúrù yorùbá níbi tá a wà yìí ọrọ sùúrù kò sùúrù tí àwọn nábì sálẹ̀ yìí fún wa wa mú sùúrù àwọn ahlul iman wa ju sùúrù àwọn ahlul kufran kò jù ní tiẹ̀ nítorí ìdí lẹ́yìn bá a bá ti wá wulẹ̀ ká wá máa sọ yàtọ̀ ní mẹ́ta ní sùúrù yorùbá àti sùúrù sẹ́ríà àlẹ́ sọ́tún torí pé ẹ̀sán ńláńlá ń bọ̀ ọ̀nbẹ fún gbẹ̀ǹ tó bá ń ṣe sùúrù sẹ́ríà ìtọ́jú sí pé tá a bá débẹ̀ àwọn kì í fún wa padà olùbọ̀ mi alákùnrin a nílò ká máa bẹ lọ́hùn wípé kó fún wa ní sùúrù sẹ́ríà yìí kó fún wa ṣe àníbò ká máa bẹ lọ́hùn torí pé àlẹ́ mọ́lẹ́bọ́ kò ní kíni àdánwò ta ló ń tàn tí ó mú ìbọn kò níbi àdánwò kọ̀ wá sí kankan tá a lè fi pàdé àmì wọ ọlọ́run tó tó kíni tó tó sùúrù sùúrù yìí bẹ́ẹ̀ ni èyí mú lórí lọ́fẹ̀ẹ́ ló fò ọ́ bẹ lọ́run pé kọ́ ọlọ́run ṣe kíni kò fún wa sùúrù rẹ̀ náà ẹnìkan ò ní kọjá pẹ̀lú sùúrù pẹ̀lú àdánwò ẹnìkan ò ní kọjá pẹ̀lú àmì wò pàápàá jùlọ àmì wò jíjì àfikún níbi kan ṣàdúrà pé kọ́ ọlọ́run fún wọn sùúrù tàmì wò jíjì bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fẹ́ níbi sùúrù náà ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àní lóka máa bẹ́lọ́hún kó fún wa ní kíni kó fún wa ní sùúrù ẹni ọmọ yìí peter bani kama sadà kọlọ ń fa nsúrù sáà tọrọ àdánwò ni ọ tọrọ àdánwò ọǹpa mi lẹdí kíni ògbẹ yẹn gbọdọ gbé ọ ni kí ló gbẹ náà onílà mi wò ṣùgbọn àdúrà wa ni pé gbogbo àmì òwúrọ bá ṣe wá mo fi bẹsẹ wá jẹ olùkọ náà arákùnrin lé eléyìí gangan ni àkíkà yé yorùbá máa ń sọ pé aragbé láyé mi sọ fún ọ pé aragbé láyé náà ṣẹlẹ àṣùgbọn tó fi aragbé ni sùúrù àwọn yorùbá tí a bá ń sọrọ aragbé láyé wọn ń sọrọ idán fún ọ ni ẹ wọn dẹ ń sọrọ oògùn abẹnugọngọ fún ọ ni ẹ ibà aragbé láyé wọn náà wàá wẹbi ayé torí bá aragbé ni ayé nítorí olè fẹrẹ ayé gbé olùbí ọmọ arákùnrin lé òun náà nìkan lọ bẹrẹ nǹkan ní sùúrù pọpọ ẹwọn bá tẹgùn gbé tí ọjọ bá fẹ rọ tí ọba wo àwọn ẹbí àdúgbò rẹ wọn ní gbogbo owó tó máa mi yà sọrọ pọtẹ ọlọrun pọtẹ ọlọrun títí ní yẹn ẹka rẹ lè yà tẹka ẹ bá yà sọtẹ ọlọrun tàbí ẹka rẹ tọjú ọmọ tí ẹ náà kú nìyẹn àbí bó bá tẹ ẹ tí ò nà mọ ọ náà kálẹ ẹsẹ tàbí kálẹ yìí náà nù àbá ọmọ yìí àmọ kálẹ ẹsẹ àmọ kálẹ apá tí ló ti wà sòwò náà kan bí kan náà lọ sọ gbogbo àwọn nǹkan yìí á láti mú wa ká ní sòwò àníwá mahamud
1: sallallahu alayhi wa sallam
0: tí kì í bá ṣe pé sòwò lágbára tó bá ní ọlọ́nkẹ́ kì í fún pé ẹ ò lè dá sòwò ni ọlọ́nkpá aláṣẹ bí ṣe ń pa aláṣẹ tó ń tọ́wọ́ pé ò lè dá ní sòwò sọ́ọ̀tì ní àhìláyà 137 a fi nílò káṣí àdúrà nígbà tí ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam ọba gbogbo àwọn ànábì ọlọ́run tó ń tọ́wọ́ pé sòwò rẹ ò lè dá ní ọlọ́run ni wọ́n sọ pé wọ́n máa

0: magana ba wai za a yana wasu biyu wa annabi sai su ruwa ban bala sai
1: wasu biyu
0: sai su ruwa annabi tun da ayi sai lalai sai su ta ce ne to fini sai su
1: wasu biyu
0: an tawo kuma da sai ruwa bala sai ko sai su ruwa ofe ya yi mai tukun ku a kwaja ba lokin ni
2: adawo
1: wasu biyu
0: o kwaja ba la ma ru
1: wasu biyu
0: an ci ba tun si ba ina ta mi ba di fa na finya na kanaka Allah wa ni wa ma sabu ta
1: illa billah
0: Oh, to se suru fun ara o. Won wa di ra mi kon no Olorun ba bi Olorun kun ti me ni ke ma be Olorun fun mu. Olorun fun mi ni kini.
1: Suru. Wa ma sabu ka illa billah.
0: To di le ibugo mo mi ni ma be Olorun ko fun ni suru. E ja ma be Olorun.
3: Ama be Olorun ko lan suru.
0: Ka ma be Olorun ko lan fun wa ni suru. To di pe suru yi na la fi pa de gbugbu ami o tawa ba. En ka ba ti ni suru yo wo yo de kini. Yo yo kan.
1: Wa ma sabu ka illa billah.
0: Àwọn kan jẹ́ máa bọ́ ọ̀tọ́ máa ṣe sùúrù sí náà ní pé wàlá tàhìsánà
1: àlẹ́yìn. Wàlá tàhìsánà àlẹ́yìn.
0: Máa bànújẹ́ fún wọn, máa pé wọ́n sí ń tẹ́ ọ̀gá sí ọmọ máa bànújẹ́ máa.
1: Wàlá tàkùnfì
0: bá yókè mímú máa yà ń kó. Gbogbo ọ̀fọ̀ tí wọ́n àbílà rẹ̀ ẹ̀mọ́gbọ̀n náà bó àbí bí kò wá ní sí gbé wá náà ní ẹsẹ̀ pé tábà ti yádá
1: àbí
0: àwọn àbáwá kan ní káṣíṣẹ́ wọ́n ní gbogbo ẹni burú ẹ̀ máa fún wọ́n ṣẹlẹ̀ ìsàlẹ̀ ọmọdé wọ́n ṣẹlẹ̀ ìsàlẹ̀ káṣíṣẹ́ ọ̀ káṣíṣẹ́ látọ̀tà àbílà rẹ̀ àbílà rẹ̀ máa tuntun owó gbàgbà kan ó ti ń sọ pé muhammadu abdullahi muhammadu amina kíníkan kíníkan kíníkan ọlọ́run ní wàlá

ẹ̀ka ilé búburú ìfètò rẹ̀ kínní ẹ̀mí lọ́lá ẹ̀kí bójú ọjọ́ ṣe rí o àgbẹ̀rẹ̀ ayé gbà o lágbẹ̀rẹ̀ ọba àtijọ́ àti máa kò ní ṣòro iṣẹ́ títí ìrìjà bọ́ta ní ẹ̀jẹ̀ o bí ètò yìí ẹ̀mí lọ́lá lọ́lá lọ́lá ìmọ̀ kárí ayé ìtàkùn ìmọ̀ ọpẹ́ ìmọ̀ ẹ̀mí ni o lórúkọ ìkejì ní kéèké kiri ló jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà lè tẹ̀yẹ́ olúwa ní ọjọ́ tẹ́sídẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó sàn lánàá ọmọ ìbàdàn ìdúró ní ibi ọmọ ìbàdàn ọmọ ìyẹn lẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ kàtàdé ìkejì kọ́ lálẹ́ ètò ní o torí pé gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni ibi tẹ́rọ èèyàn bá kù sí bẹ́ẹ̀ ni kálukú ti ní wo ọ̀nà àbá lórí rẹ̀ ọmọ aráyé wọn ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ní o ọmọ ìlú ṣe ń hùwà sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní o bí wọn bá ṣe dì sí kòtò a máa ka aráyé kù

0: Bẹ́ẹ̀ni àṣírí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbé ìgbé ayé rọrùn tí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ńlá ìlú ayé. Ewé àtẹ̀gbò ni Olódùmarè wa fẹ́nìkan jẹ nǹkan lọ. Àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ewé àtẹ̀gbò tí Ọlọ́run fún ṣe ni bàbá pápá. Anímọ̀ káyé ọ̀kan pàtàkì ni wọ́n. Kí ni wọ́n là kọjá? Kí ló dojúkọ? Kí ló dojúkọ? Ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé. Èwo sáti kọ̀ sí bàbá pápá. Anímọ̀ káyé lónìí ní nọmba 61 Santos Avenue Abúlé Ẹgbàlega tàbí kẹ́ máa pe 08033735570 lẹ́ẹ̀kan sí 08033735570 Anímọ̀ káyé bàbá pápá òpin méjì ni. Ṣé dáadáa ló dé?
1: Kí ni mo mú wá fún yín lálẹ́ tòní? Ó ní mo pàkó rí ẹ̀ ní ọgbẹ́ àmì. Kí ni àmì? Níbo ló ti wá? Ta ní fàmì síni lára? Àkọ́kọ́ èèyàn tó lè fàmì síni lára àwọn nìkà bẹ́ẹ̀nsà. Wọ́n ń bá ní gbé, wọ́n ń bá ní sùn, wọ́n ń bá ní jí, wọ́n ń bá ní jẹ, wọ́n ń bá ní mu. Ìkà ò ṣe é tù lójú. Àmì kí ni iṣẹ́ àmì? Àmì a mọ́ dáni dúró. Àmì a mọ́ fàkókò ẹni ṣòfò. Àmì a mọ́ pa àràmọ́ni nínú. Àmì a mọ́ bá ọjọ́ ọ̀lájà. Àmì kí ni àmì? Orúkọ mélòó ló gbé wá? Wọ́n sọ, wọ́n sì yànnẹ́. A wà sọ iṣẹ́ tí àmì ń ṣe àti àwọn àpẹẹrẹ àmì àlá tó mọ mú wá. Ìyẹn ló fi mọ̀ wípé àlá ògọ̀ àlá gọrin. Bẹ́ẹ̀ ni sà, àlá ògọ̀ àlá mọ́ ṣàpèjúwe àti àpẹẹrẹ ohun tí ó ṣẹlẹ̀. Àlá àmì ni àmì wo àmì ìkórira. Iṣẹ́ tiẹ̀ yàtọ̀. Àmì àtakò ọ̀tọ̀ lórí ní tiẹ̀. Àmì ìjákulẹ̀ ntọ́ bá dé ọ̀tọ̀ ní. Àmì èmi ni mo ní nǹkan mi. Ẹ̀yin ń pẹ̀ka odidi ètò ni. Àmì èmi ni mo ní nǹkan mi. Àmọ́ ètí mo fẹ́ lọ lórí ẹ̀ lálẹ́ yìí ni mo pè ní àmì kórira. Ẹ̀kẹ́ sí wọn lákẹ́, ẹ̀kẹ́ sí wọn lóko, ẹ̀kẹ́ sí wọn lọ́wọ́ rògbò àga. Ẹni wọ́n wá gbọ́ àmì ìkórira. Àmọ́ wọ́n wọnú ẹ̀ pọ̀ pẹ̀lú àmì àtakò àti àmì èmi ni mo ní nǹkan mi lálẹ́ tòní. Àníbọ̀káyé bàbá tápà ló so nígbọ̀wọ́ ètò ẹ̀ ṣe o. Nọ́mbà 62 Santos Avenue nílé-iṣẹ́ wọn wà. Ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀. Kọ̀ láìfi tá a bá bá wọn sọ̀rọ̀ àfa ńlá ni wọ́n torí nú tó tún ròde. Tí n bá ní àfa ríran ẹgbà ní tí mo bá sọ fún yín. Ẹ̀kọ́ nọ́mbà wọn lẹ̀ 08033735570 08033735570 àfa ńlá ni wọ́n o. Wọ́n a mọ̀ tún kan o. Ẹ jẹ́ ń délé ṣẹ́ wọn pa.
0: Bàbá tó bà

ẹ̀yin mọ wá bá o wọ́n ní ìbèrè nǹkan mẹ́ta lọ́wọ́ yín ó ní mo ti mọ̀ béèrè rẹ̀ mo wulẹ̀ béèrè ẹ̀yin ọrùn rẹ ni kó o kọ sí bí ọmọ ìbá yí ẹ̀yin ọrùn sí mọ̀mọ́ ìbá wò ó ó ní nọmba 5 ni wọ́n ká lọ ọmọdé ìtẹ̀lé mọ̀mọ́ wọ́n jọ lọ wọ́n jọ lọ wọ́n yí sẹ́yìn kùlé ilé kan àkókò gbà wá o anímọ̀kàwé bàbá tápà nọmba 62 sandos avenue abúlé ẹ̀gbà ni wọ́n kalẹ̀ sí o nọmba àwọn rèé ẹ̀pẹ̀ wọn ẹ̀ bá wọn sọ̀rọ̀ àáfàá ríran ńlá ni wọ́n o 0833735570 0033735570 a tẹ̀síwájú lórí ìtàn yìí àmọ́ àmì àmọ́ dánidúró ìkórira àmọ́ dánidúró jọ́mẹ́jọ láti fi rí àtẹ̀yìn pàdé táìwò sàlámì lórúkọ mi o ó sòrí rédíò lórí pé àrọ́lámọ̀dá ànídánà o ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: sirin be lowo awon baba wa to mu won gbe aye iro ti won to fi bo lowo ila ilu aye ewi ategbo ni olodumare wa fe nikan je nkan lo agba isegun ti won mo lilo ewi ategbo ti olorun fun se ni baba papa animo kaye okan patak ni won kini won la koja kini boju ko olorun fun ara e ti lana abiyo fun gbogbo eyan lati bo lowo boju ko aye emo sa ti ko si baba papa animo kaye loni ni number 61 santos avenue abule egalega tabi ke ma pe 08033735570 legacy 08033735570 animo kaye baba papa ope meji
1: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobam.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
2: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
1: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ́ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sí lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sí lọ́hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àfi ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn á máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobam.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Egbe nípínlẹ̀ Èkó.
3: Kéèrè o, ìyẹn ẹgbẹ́ àpèdé Yorùbá, ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club, Alhaji Agbemisola Ọlanu kan, alájẹ Twins Mother Food Canteen, akówọjọ ṣàṣálẹ́kọ̀, kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Land, láìgbàgbé Ìbàdàn Pillars Club, lọ́mọdé lágbà Happy People's Club, ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè akúṣẹ́ ọpọlọ. A ò ní tán ṣáájú o, a ó kó èrè òkò délé. Ẹgbẹ́ yín ó máa lé A ò ní tọrọ jẹ. A ó máa ríná rílò. A ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú. Ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gba o. Àmì.
4: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution, ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o. Nítorí náà, ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
5: Bold FM 92 gbọ́dọ̀ rẹ aráàlú ló ṣe ládùúgbò fún gbogbo onímọ́tò pé àdélé bá rẹ̀ rẹ̀ kórè àkòyá bí kí àwọn onímọ́tò jẹ́ kí sí kọsàn méjì máa wà lẹ́yìn pé tí wọ́n ti rí gbàkigbà ní mọ́tò lè bàjẹ́ lóko kó náà. Ẹ gbọ́ ìkìlọ̀.

0: sáfà tó tó kọjá bẹ́ẹ̀ láàfà tí ò tí ní ká máa jajá o láàfà tó tó pé ọ̀run mi là ànábì ni o láàfà tí ò tí yọ ànábì adámọ̀ kó nú ànábì o orúkọ àfà ló ti wà àfà mí ò ń gọ́ tí ó ti forí gbà láti kékeré àwọn òbí ẹ̀ ni o mọ́ o wọ́n ti ń pè new stars gbogbo àwọn àfà tọ́lọ́ bá tó jogún ìmọ̀ fún àti làákàyà ti bẹ̀rù ọlọ́run wọn tó fá ìṣìkọjá pé ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin tí wọn lẹ́tọ̀ síra wọn simple definition nìyẹn intercourse between males and females who are not legally married akọkọ wo pe o da kini nkan to le je ka sumo obinrin o ke ju wa ni nkan meta ko to le ka aso obinrin soke nkan meta gbodo wa nbe o kere ju akọkọ I mejeji ni aniyan pe e fe fe ra yin tori tọlọrun ke ko sumo ra yin ko lo koko kan ni aniyan pe e fe fe ra yin yo wu yin lati fe ra yin tori tọlọrun elekeji e lo gba yonda obi abi alagba to omo yen to leto le lori obi merinla eleketa wa fun obirin yen ni soda ki to je pe owo gba ti mo fi silekun abe re o ya to se fa asewo elemi oni fi asewo na ko kan da mi sira ko ni de ko nbe ni bi meteta yo ba si gbogbo ibalopo te ba nse zinani gbogbo tó ta bá lọ síbi ìdàpọ̀ mímọ́ wọn ni alhamdulilayi alẹ́bí halala nìkan wà haramu zina àbí ògbọ́rí kódà wọn tuntun mẹ́ fún yín wọn ni ọpẹ́ fún ọlọ́run
1: alẹ́bí halala nìkan
0: ọba tó ṣe ìdàpọ̀ mímọ́ ní ẹ̀tọ́
1: wàhámọ́ zina
0: tó wá ṣe ìbálòpọ̀ tí àlẹ́tọ̀ tó ṣe ní èèwọ̀ ó ṣe ní haram àbí ọlọ́run táàrùn asọ ọlọ́run jẹ́ kó yí ẹ bàbá ẹ pa ọmọ yín sí jòkó ẹsùn ẹni kan súnmọ́ rédíò.
1: wà látàkọ̀rọ̀ bó sì náà.
0: ọlọ́run bá o sọ pé wà látàsínà kò sọ bẹ́ẹ̀ o wà látàkọ̀rọ̀
1: bó sì náà.
0: ẹ má súnmọ́ ohun tí ẹ bá súnmọ́ lẹ máa ṣe àbùrọ̀ súnmọ́ làbùrọ̀ ṣe yorùbá ló ń jẹ tí ba lélẹ́ kì í jẹ ìyá lélẹ́ kì í ṣe wọ́n ní tá a bá ní jẹ àkí fi rún mú.
1: wọlé tọpọrọ bó ṣe ná.
0: ọlọrun bá ní ẹ gbọdọ súnmọ ṣìná o.
1: ìnáwó kánẹ fa ìṣẹta.
0: torí pé nǹkan aburú ni.
1: kúlẹ̀ mẹ́lìkì ń kílẹ̀.
0: àdẹ́bí ni gbogbo ọba ló ní compound tó fẹ́ẹ̀s ló ní àgbàlá tó ṣe kíni tó rọ kiriká. àdẹ́bí wa ní bíyàn bá ń da ẹran jẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ àgbàlá ọba. tàbí ṣùgbọ́n ò sí kò ní mọ̀gbà tí kanu ẹran ẹ máa kọrí wọnú àgbàlá ọba gbogbo ẹran tó bá dà tí wọnú àgbàlá ọba ó ti rí tọba. ẹ̀mọ́ tára bí rìfá sí ni ẹ máa rìn lágbègbè àràmù ẹ máa rìn lágbègbè tọ́lọ̀ bá ṣe ní èèwọ̀ torí pé ẹ ní mọ̀gbà tí ẹ máa kó wọnú èèwọ̀ èkó la wà yìí jẹ́ ń sọ̀rọ̀ èkó fún ẹ kó lè bá yé ẹni bí tí má mọ̀lìkì dáadé má mọ̀lìkì á ní kágbó áláàdì ó jẹ́ bí èèwọ̀ má mọ̀lìkì á ní ẹ má dé ìdó ẹ má dé ìdó ibi tọ́lọ̀ tó jẹ́ ògán láláàdì ká fún bí abiy tinubu ni o má mọ̀lìkì á ní ẹ má dé ìdó sọgbọ́n tó bá lè mú ìdé ìdó ẹ gorí bíríjì from there ẹdẹ dumata from dumata ẹdẹ tom jones from tom jones ẹdẹ tinubu.
1: wọlé tọpọrọ bó ṣe náà.

0: oríṣiríṣi obìnrin wà tí ń jẹun ìdáná ayé tó bá bí ẹlòmíì wọn ní ogun àgbàlagbà ní ìjà ẹlòmíì wọn ní ogun ìdílé a sì jẹ pé ogun ẹnu ló ń jà olúbọbọ tiribọ bàbá ẹbọ a máa tá sọrọ bá lónìí ó ní ogun fàyàlúàyà ogun àfàyàlúàyà ó tó bí tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ó tó ń tí ọmọ ẹ̀dá fi gbọdọ̀ máa fi wúre lójoojúmọ́ pé elédùá ò gbogbo ogun ìfàyàlúàyà pátá wọ́n ṣàyà níyà kọ́lọ́hún kó yẹ̀ wá kó gbà wá nínú ogun ìfàyàlúàyà lálẹ́ yìí ẹ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ogun á mú wá fún wa àwọn ìlanilọ́yẹ̀ ogun ìfàyàlúàyà a máa wá látara ọkùnrin sí obìnrin a máa wá látara obìnrin sí ọkùnrin àtọkùnrin àtobìnrin ní máa lùgbàdì ogun ìfàyàlúàyà ọ̀pọ̀lọpọ̀ ogun ti ń ja ọ̀pọ̀lọpọ̀ láyè ìsinyìí ogun ìfàyàlúàyà wà bẹ́ẹ̀ o ṣùgbọ́n nípa ìsìwádìí tó tọ́ àti àìtọ́ àwọn tí elédùà fihàn tó pè àwọn tí elédùà pè yàtọ̀ sáwọn tí wọ́n pera wọn a máa dàrú mẹ́lòmíì lójú tí ò ní mọ̀ pé ogun ìfàyàlúàyà ní ja o ǹjẹ́ o mọ̀ wípé àṣẹ ń bẹ nínú ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin ìwọ ọkùnrin tó ń gbọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ogun ti ń jẹ lòmíì ó fi jẹ́ pé ó rí ṣe lánàá ó lówó lọ́wọ́ ní mọ́tò ó kọ́lé rẹpẹtẹ gbogbo ẹ sì run lójú ẹ̀mí ẹ̀ ń wá ń pè mọ́ bó ṣe jẹ́ oṣù ilé ni àjẹ́ ilé ni àbólógún ìyá mi ń sè o ẹlòmíì wà tó jẹ́ pé obìnrin kan kò gbóné rẹ̀ fọ́dún kan rí tó bá ti fọ́bìn nígbà tá a bá rọ́dún kan yóò kó jáde yóò tún fẹ́mi ó wá lọ gbára ó lọ gbóró kì í ṣe pé wà rí o dáa ó lówó tó ìtọ́jú ó níwà ó lè jẹ́ pé àsọtẹ́lẹ̀ òdì látara ìfàyàlúàyà nídà ọ̀la mú o ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wà tó jẹ́ pé bí ṣe ń kù ní ọkọ̀ kan nítorí bọ́ síbòmíì ogun ìfàyàlúàyà a máa jẹ́ ìṣòro fún obìnrin báyìí ó lè jẹ́ pé ó ló jẹ́ ìṣòro fún un bóyá nígbà ìwé bóyá ń gbowó lọ́wọ́ ọkùnrin kan ó ṣe bóun àwọn ẹ̀dàpọ̀ ẹmọbìnrin ẹ̀yìn obìnrin wọ́n sì fẹ́ràn irú kan báwọn wọ́n láwọn ń tan ni wọ́n láwọn ń gbà ni wọ́n láwọn fẹ́ kọ́ ọlọ́gbọ́n bọ́kùnrin bá tó bá toro mọ́ pa ànífẹ́ wọn alódà àwọn sì dá la wọn a máa gba tọwọ́ rẹ̀ wọn a máa gba tọwọ́ rẹ̀ ogun yìí ó lè jẹ́ ogun ìfàyàlúàyà tó máa ta tọ́dọ̀ ọkùnrin kan pọ́síbì kan ó lè má ní stable ọkùnrin tí ìdàgbà tí òdògbó tí ó wà jẹ́ liability ní ilé bàbá rẹ̀ tí ó dà lé wọn sú ó lè jogun ìfàyàlúàyà o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì wà àìrọ́mọdé a máa jẹ ẹlòmíì lógun látara ogun ìfàyàlúàyà
1: ààrẹ kọ́nà látúnjí ohun tẹ́ ẹ̀ ń wí yìí kò sí ọ́nbẹ ẹ rí i wípé mo dákẹ́ látẹ̀ẹ̀kan mo gbé agbọ́dún ìmọ̀ mo gbé lọ́wọ́ kánrin mo ń wòye àwọn ọ̀rọ̀ yìí wá dàbí ìgbà tó já sí wípé ẹ máa ń wà pẹ̀lú mi àtàwọn ẹ̀gbọ́n mi nígbà tí bàbá ìyá wa máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ nígbà tí bàbá ń bẹ láyé wípé ká ṣọ́ra sí nípa ọ̀rọ̀ olóbìnrin dé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń bá àwọn àǹtí wa lóbìnrin àtàwọn àbúrò wa lóbìnrin sọ̀rọ̀ nípa tí wọ́n ń pè ní ogun tàbí ègún ìfàyàlúàyà ṣe mọ̀ wípé ogun ìfàyàlúàyà ńlọ́fà tí ọkọ fi ń kú mọ́ ẹlòmíì lórí ogun ìfàyàlúàyà olófà tí aya fi ń kú mọ́ ẹlòmíì lórí sórí àwọn ọmọ kan bẹ nínú ayé wọn à ṣe èèyàn jẹgbẹ o bí èèyàn bá yàn wọn jẹ téèyàn ní kíni tí ó ṣẹlẹ mẹwàá ó ṣẹlẹ ọmọdé rẹ ó bí ìlókò ó gbójú ẹyìn ìjẹ ìwọ ti gbọ wípé òjò lóníyere pani ni kò rí bẹẹ pípẹ ìlàkọjẹ ẹlòmíì lónìí ogun ìfàyàkéyà ńlọfà gbogbo obìnrin kọ́ làá máa sún ní gẹ̀gẹ̀sì àyà sókè kìí ṣe gbogbo ọkùnrin lọ́yẹ kóbìnrin ọmọ gbà láàyè láti kọjá lára òun lákòókò tẹ́lòmíì ń ṣe ìbálòpọ̀ lọ́wọ́ òun ló ti dá àwọn àdéhùn lórí àwọn nǹkan kan tí ò sì mẹ́jẹ̀hún ṣe tí ẹni tí wọ́n jọ fi àyà kí àyà sì ti fi ré irú ọkùnrin kan tó wá láti orílẹ̀-èdè kútọ núńjò ní ọmọ nàìjíríà ni o ó sì ti jẹ́ èèyàn rí tọ́lọ́run ti ń gbàdúrà rẹ̀ ṣàdédé ní nǹkan yí bírí fún wọn lágbára débi wípé lẹ́yìn bíi ọdún mọ́kànlá sọ́dún méjìlá tí ẹni tó ràn lọ́wọ́ rí to wa pade re ninu oja kan la ni ilu to to mi lori lede o eni lo wa wo pe sa o tun se sa alagba to ti da fun yi ko da eni to ran lowo ri seyin ko da mama eni ni wa njuwe re pe eyin le connect mi meni bayi bayi bayi teni ke lo balabi je njo si te fun mi ni business card yi e pe ti mo fi lo sibe ki wa lo sele si yin oga ha inu eni won wa dun eni wa dele o wa so fun yawo e wi pe eni to ro hun lowo to fi dide ohun pa pade loni inu ohun ba je pupo sugbon ohun ti da number won o won wa jo soro wa sun meni npada o wa ni ko ni ohun bo ohun se subu okunrin ti won fun iyawo re labo dele iyawo re lo wa ni so egbagbe baba ibe ni aburo oko ori ohun lo lojo si lorilede nigeria to lo fi gbadura re won ni asiri nbe lowo baba won o okunrin wa o wa si orilede nigeria o wa wa baba kan o wa gbe eni to je oga re to saanu re lojo kini leyin nigba to dodo baba baba se ti won pe ni ayewo lawo orisirisi ona ti won ma nlo koda won tun se toru fun baba wa ni ogun ifaya kiya oninja o ogun ifaya luya oninja o ti kose lara obirin o si je leje o si muna lo lara re o se bo mo lasan ni omo elegbe ni o sugbon ta se mi to ba fe bo ninu idi na kabesi olodubai so ri pipo ogun to nja ayan loni ki sa dede waye ogun idile nbe looto ogun ebi nbe ogun e ore wa sugbon ohun ti won pe ni ogun ifaya kiya ohun to lagbara patagba iwo ni be eto yi to ngbo wa lale yi ila koja ti e na ni bo lo ti wo wa tete sumo bi ti ayo dodo wa ki won o ri na ri asiri ogun to nja o ati ona abayo lori re iwo ni be eto yi lale yi iwo na si ero arojile ninu ara re fura si ero le meji ọ̀rọ̀ rẹ tó rí bó ṣe rí níbo ló ti wọ́ wá kí ni àwọn àpẹẹrẹ tó lè rántí nígbà tí nǹkan ìfẹ́ máa ṣẹlẹ̀ ṣéke ṣogun ìfàyàlùyà ló bí ìdààmú tó ń dà nínú ayé méjìnà sọ́dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà o ọlọ́run ti fi bàbá yìí lọ́lẹ̀ lákòókò yìí gbàgbé ẹ̀ ọlọ́run ò lè sọ lọ́rùn àwa ara wa náà ni ọmọ rán sí wa bàbá fọ̀rọ̀ làgbà wọ́n bẹ nípò akété bá a ti ń ṣètò yìí àwọn èèyàn wá láwọn orílẹ̀-èdè tó súnmọ́ nàìjíríà láti wá jàǹfààní bàbá yìí ká tó ń pa àwọn tọ́wọ́ wà lókè òkun gbèlè ń ta sí ìwọ tọ́wọ́ wà nílé lẹ́sẹ̀ kùkùn lọ́dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà ọdọ́run ò yí padà bí ọ̀la bá ti mọ́ wọ mọ́tò tó ń lọ sí ẹgbẹ́dá wá sọ fún onímọ́tò wípé orí olópè bus stop ló ti fẹ́ sàn kalẹ̀ ní ẹgbẹ́dá tó bá ti ń sọ ní orí olópè bus stop bèrè Basi Street street ni ọmọ àtọlọ wọn wá wà ní nọmba 17 ní Basi Street orí olópè bus stop ẹgbẹ́dá lẹ́kọ̀ọ́ nọmba wọn rèé 08152138705 àti 09064833400
2: tamasoro ewe adego foro lago ni segun bile lolorun foro lago ni segun bile lolorun
3: o tun ti de wo lu o
4: baba foro lagba
3: nínú ewé àrùn jẹjẹ ogun fọ̀rọ̀ làgbà kógun ayé rẹ di tàlọ́gán ọmọ ewé nínú ewé olúmọ̀fò níran olúbíkin abàmì ọ̀yẹ̀lẹ̀ tí ń yẹ kú òun àrùn dé ẹ wá wo bí ogun ayé gbé ń wọlẹ̀ bí ẹdùn àrìrà níbi ká fojú kan wò gbè kárò ogun ayé tí ń jani ní kedere bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ bó jẹ́ ti ká tọ́jú ẹni nílànà àwọn baba ńlá wa bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ bó tún jẹ́ kálu ewé àtẹgbò lọ́nà ti gbàlódé bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ bó ti ṣe ayé rẹ ò lójú ẹ̀yọ́nú ayé ni wọ́n fẹ́ ẹbẹ̀ àwọn àgbàlagbà bó tún bá ní ibẹ̀ ẹlẹ́dùnmarè fún èyíkéyìí ìpèníjà tàbí ìṣòro.

0: 64834000. Ọ̀rọ̀ ogun ayé kankan ò ṣe mú ní dáńbẹ́lú. Ẹni tó mójú ewé tó tún mójú egbò lásàtọ̀.
1: Ǹjẹ́ wàá mọ̀ pé gbogbo nǹkan tẹ̀yìn fi ń ṣeré lárọ̀gùn ìfàyàlùyà yìí, ẹlòmíì àmúbíléèdì wọn tọ́ra wọn, àbí tán bá wà lórí ara wọn, wọn a mọ̀ jẹ́jẹ́ pé òun ò ní fi ọ́lẹ̀ láyé, wọn bá fi ọ́lẹ̀ kórí báyìí kórí báyìí. Èyí ò mọ irú ẹ̀mí tí ń dẹ pẹ̀lú yín gbà náà. Àbẹ́ rò wípé adùn ti ń bẹ nínú ìfàyàlùyà, kò sí ìròyìn ìfẹ́ nìkan àfẹni tó bá tọ̀ wò. Ibi téèyàn ò ní mọ̀ bóyá ayé lòun wà ní àbọ̀rùn àbí àjẹ́nà lòun wà ní àbílẹ̀ ayé mi. Bẹ̀yìn ti sọ gbólóhùn mọ́tò ńlẹ̀ yìí. A máa fogun járìn àdúrà mọ̀ ni. Ìlọ́kùnrin àtìlóbìnrin tẹ́jọ́ gbégbé sí ayé lọ́kọláya nílé ẹ̀kọ́. Ẹ̀wà parí tán. Kò lọ déédé ìwọ ti rẹni tó tún dáa jù yín lọ, òun náà ti rẹni tó tún dáa jù ọ́ lọ. Kàlùkù lọ ń lọ tiẹ̀. Ẹ ti gbàgbé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nígbà tẹ́ ẹ jọ fàyàlùyà. Ọ̀pọ̀lọpọ̀ èrò láàrin olólùfẹ́ méjì nígbà tán bá ń fàyàlùyà nínú wá sí ìmúṣẹ. Èrò ayé ló wù ú, èrò ọ̀run sì gbà á. Ìwọ wá sanná ní kiri pé wọ́n fẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù dọ́wọ̀ gbèsè ló tún já sí. Ọ̀rẹ́ jẹ́ ara rẹ wò kọ́ lọ sí tọ́jú ara rẹ bóyá ogun ìfàyàlùyà ló ń jà ọ́. Ọ̀pọ̀lọpọ̀ wà ṣiṣẹ́ṣiṣẹ́ ní gbéwúrẹ́ tí fi báyẹ̀ ẹ̀ láṣepọ̀, ṣiṣẹ́ṣiṣẹ́ ní pàgùtàn tí fi sọkọ̀ yẹ́ ẹ̀. Òun ní ṣẹlòmíì látara ogun ìfàyàlùyà. Àárín ara ti ń ṣègbọ báyìí. Tí wọ́n lọ síbítù, wọ́n sóríṣiríṣi àyẹ̀wò. Wọ́n ní wọn ò rí ohun tí ń ṣe ọ́, ẹlòmíì wọ́n ti rí ohun tí ń ṣe. Wọn ò rí oògùn tó bá mu. Àbẹ́ mọ̀ wípé ọ̀tọ̀ ni kí wọ́n rí ohun tí ń ṣèyàn, kó sì máa gba abẹ́rẹ́ kó máa lo oògùn, kó sì má débi tí ń ṣe. Wọ́n ti wá wẹsẹ̀wẹsẹ̀, wọ́n ti ṣètùtù ṣètùtù. Ẹ mọ láríta irú oògùn tí ń jà. Èèyàn kọ́ wádìí oògùn tí ń jà ni kó tó dojú ìjà kọ́. Ogun ìfàyàlùyà, ogun tó farasin. Ogun ìfàyàlùyà, a máa sọ ni di alágbìnrin. Ogun ìfàyàlùyà, a máa sọ ẹni dẹndaláìní. Ogun ìfàyàlùyà, a máa dínà mọ́ni. Tó jẹ́ pé ẹni tí ń ṣiṣẹ́ bí erin yóò mọ jẹ̀jẹ̀ ẹ̀ lórí. Ogun ìfàyàlùyà, kìí jọ́kàn ẹ̀ ní balẹ̀. Ogun ìfàyàlùyà, a máa sọ ilé ayé ẹni di ilé ògbà, ọ̀nà ògbà ní ṣe wí àràgbá. Elédùà kó dàkún kó sọ wá ń bẹ̀. Gbogbo ọ̀lọ́kùnrin lóbìnrin tí ń gbọ́ mi lónìí, pàápàá jùlọ àwa ọ̀dọ́. Mo fẹ́ sàyé, mo fẹ́ sàyé. Ẹ já kìí sí ogun ìfàyàlùyà o. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ogun gan ń bẹ lára tiẹ̀. Tó jẹ́ pé bọ́ ọ bá ti fàyà tiẹ̀ ló tiẹ̀, ogun ara rẹ̀ ẹ̀ẹ́dùn pin ni. Bẹ́ẹ̀ ni a rí nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ tó jẹ́ pé látara ogun tí ń jà wọ́n. Ẹ̀ẹ́jọ̀ pín ogun òun látara àfàyàlùyà. Òun náà ni àìsàn ara wa ò tẹ́lòmíì wò gbogbogbò tí ò wò mọ́. Ẹ jẹ́ kí sára gbogbo ọmọ kóòtù jíire.
2: Òkè ààrẹ Tọ́lá ẹni kì í gbà á mọ yín lẹ́nu. Kó tó di wípé wọ́n tẹ̀ wájú bí tẹ́ ẹ bá dé, ẹ̀já sáré yọ̀ǹda nọ́mbà bàbá fọ̀rọ̀lágbà fáwọn èèyàn náà. Nọ́mbà táwọn èèyàn ń pè tí wọ́n ń tọ̀ lọ, tí wọ́n ń gbégbèsẹ̀ lé lórí, tí wọ́n sì ń soríire ni. Gbogbo èta kàkalẹ̀ yìí àti èta àti ìmẹ́nuba tó o bá rumú ara rẹ tó o sì wo àwọn ẹgbẹ́ rẹ yòókù tó rí wípé ipò tí wọ́n wà ní dáadáa kọ́ ni wọ́n wà. Iwájú táwọn wà ìwò ò sí níwájú, àmúyẹ tí ń bẹ lára wọn kò sí lára rẹ. Ọ̀rẹ́ wa, tètè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ kó tó bọ́ orí, kó tó lẹ́ẹ̀tì fún ọ bí àṣà àwọn olóyìnbó, kó tó jù fún ọ. Wọ́n jẹ́ kàn síbi táwọn èèyàn ti wọ́n ṣe. Owó ayé wọn a máa wẹ̀ dànù kù lára ìyà, téèyàn a máa gbé ayé ọ̀tún. Àmì ayé wọn a máa mú kù lára ìyà ńbẹ, téèyàn a máa gbé ayé ọ̀tún. Ọ̀gbọ́miyé, àní àlè táyé ti bà lélẹ̀ ọ tó fi rí aláàánú àtolóore àtolùrànlọ́wọ́ kan kan. Ọlọ́run ọ̀dá máa bẹ́ẹ̀, wọn a máa bàálé rẹ̀ léèyàn ale a baba foro lagba ma ba se yiwo re pada to si rona abayo ti won o dupe folohun number baba foro lagba ni o wa ni number 17 Bassey Street Orelopo bus stop egbe dan leko akete ma pe won sori awon number won yi 081-521-38705 ati 090-6483-3400 090-6483-3400 090-6483-3400 Sẹri awọ ọmọkùnrin nsin atawọ ọmọbìnrin nsin ẹjẹ akẹkọ o ẹ sọra fun owo awọ adabo bo ba ti re ni to da fun to wu ni pe ko je lo lara re tabo fe gba kan lowo ọmọbìnrin tabo ọmọbìnrin ti won na fe gba kan lowo okunrin to si ma wi pe o e fe to wa fi ogba alumo koro yin to fi gbe sunmo ha to sunmo tan to pada yi owo bi aruti re sido o fi pama ni o yo pada ja ologun ase ona obirin na ma daru ninu aye ti mo koja ala afi bolon ba gbe kalawo re obirin kan ni ohun ni ona re daru debi pe o ni oko marun oko mararun to ni lokun ma lori kabesi olodumai iyalenu kayefi be wa ni mu pe ninu oko marun to fe meta je oluwo tabua o si bi omo meje baba marun oko meta ti wa ku gbogbo awon owo ti awon to je oko to bimo fun ku lawon meta won awon molebi awon meta to dara awon mo won si gbe ogun didede bi wi pe pin lo kereju ninu ogun ti eni fi kale won a je ko pin kankan ninu ogun teni fi kale kabisi olodumare mama ni pin mawo won ta danu koda won tun se awon iwe kan obirin to si bi omo fun okunrin to ko awon oro ogun yi jo ko janfani kankan nibe nigba to wa dodo baba o salaye fun baba o ni mu ohun gbaje pupo se ke je wi pe bo se loyi lawon mo to na bi yin o lo baba wa ni a a se bere ni ibe ni baba ti wa ntan mole se wi pe ah iwo lo sa fofa ah eso mi nke ogun ifayaluya ah eso ni nke lori re o koda afi ka tete si awon se bayi bayi bi be ko e ti o ma sele sawon omo re gan mo buku du ti ti e tin sele lowo lowo ilo ije ki le bo ki le tutu ifa to ba si bale to ba mebo to metutu ah ona abayo ti denu ohun ti ojo na abayo baba se fun lalaye o si gbegbe se opolopo eda lo ti ku sinu ru ogun be akamoye eniyan lo ti ba ru ogun be rin lele aye nitori wipe won arona abayo ilakoja ti e na gbianju o sumo baba foro lagba ki won o rona abayo olohun o si gbadura re to ba debe ka to ma fi mu se lo e gbogbo ogun bile na woro ti baba foro lagba gbe jade fawo okunrin tali tabi emigbe lodo iyawo wa o ti wa ni gboro kaakiri o iyawo ile tori poko re nu okuju osun la foko re ko ni nile ko ma lu kejo ma gbadura yin to mi alagba okunrin nikan lo wa fun awon bi te ti be gbogbo ogun bile yi pade re yi leko akete
3: eyin eyan wa ni ebute ero atagbegbe re e ma lo si iso olorun lodo alaja babushi be ba ti debe e ba igbogbo ogun bile na oro pade nbe
2: e ma lo si number 14 oye banjo solari of enebidu getu leko ebere iya isa nbe egbogina oro wa nbe awata wa ni aja ati agbegbe re egbogina oro wa lodo iya alawo alagbo to wa ni afant bridge egbo efan bus stop aja leko eyin ti mu si ati agbegbe re e ma lo si number 9 ibumago street olosa bus stop ni sin lagos ebere sese nibe egbogina oro wa lodo re bakana eyin ti jatande estate okafa ejibo leko atagbegbe re e ma lo si odo omase peri ninu salasi sewu ibrahim niyas
3: ni Falowo bus stop Jakande estate ibe let be egbogi na oro pade eyin ti ijora atagbogbe re e ma ri egbogi na oro ra lodo iya aseyin to wa ni number 30 Amusun street ijora leko akete eyin ti ikorodu ati agbogbe re e ma lo sodo mama ayo to wa leyin bi happy hotel itamaga ikorodu leko egbogi na oro wa nbe eyin ti first tag atagbogbe re leko e ma lo sodo iya ibadan o wa ni nefi barak mami market alakida bus stop phase 1 e bere iya ibadan nibe e ri egbogi na oro to jade ile ise baba foro lagbara lodo won

0: 5959.
1: Agbára Ọlọ́run to ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí. Ó ń pè ọkọ wa bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́, ìdè tí ayé di ọmọ, ìpọ́jú àti ìṣẹ́, àìsàn ọlọ́jọ́ pípẹ́, ogun adánidúró àti àìní ìgbéga, ègún àti ogun àjogúnbá ń dà ọ́ láàmú. Ìtúsílẹ̀ rẹ ti dé o, tó bá lè wá sí ìpàdé olóṣooṣù Bethsaida pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè, Reverend Olúwatóbi Ọmọnìyí, àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó kù ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù, first Saturday of the month, láti aago méje òwúrọ̀, 7 a.m. to 10 a.m. ní Akma Hall ní ẹgbẹ́ AIT, AIT Road, Kola Bus Stop, Lekó, níbi tí iṣẹ́ ìyanu olójú korojú ti ń ṣẹlẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí. Lórúkọ Jésù, iṣẹ́ ìyanu rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ tí o bá lè wá sí ìpàdé Bethsaida. Ẹ pe Reverend Toby fún àdúrà 08055155392 kò sóhun tó kọjá àdúrà. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀, bàdẹ̀ ṣe rìn là ń kó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin, we have to look good always, we must dazzle. Either married or single, you may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí, ẹ lè lò wọ́n lọ church, àsàlá too, party, àwọn wà ń bẹ̀. Ẹ lè lò wọ́n lọ sọ́fíìs, ẹ lè lò wọ́n lọ sọ́jà. Ẹ lè lò wọ́n lọ sí àwọn shops yín, àwọn store. Ẹ lè lò wọ́n kẹ look good, kẹ ma dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. And our jewelry's running gold replica to pe e ma lo la lo pe to wo de to gara e ma re won lorisirisi ni Ambi Jewelries and Accessories. E ma ra lowo perete, a de ma deliver e fun yin lowo perete. E le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. Ẹ ṣe gan.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó bá kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn, kíká kú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni pẹ̀lú ẹ̀mẹrun ẹ̀mẹfà kí lè tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Kí máa rìn ká máa mí gúle gúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ni. Àbẹ̀ ewé gbè mí. 08062 72 9575. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Nọ́ọ̀sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá ààyè. Má sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Kòrò àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàdọ̀. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Àbẹ̀ ewé gbè mí sì mọ́ dájúdájú. 08062 72 9575.
1: Iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062 72 9575. Lápẹ̀ rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.
2: Ẹ kú ilé ìlàkàrà lé o. Mo ní ẹ̀rì wá látòrò ọ̀nà kábíyèsí láti ọba Ládílàfún. Mo ní àlejò kan ní agbára, òdú ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó di pé mo gbé ọwọ́ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè. Bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
3: Lẹ́ni ṣẹ́ńjẹ́ ìjù mi, lámì yọ ẹyẹ ìta àti gbọ́ra bárí èyí tí mo tún gbèrè.
2: Bàbá ewé gbè mí, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilóore. Tó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sì ní tó bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́ pọ̀hún, ẹni ọlọ́fọ̀nà tí ń gbọ́ mọ̀tá, bàbá ewé gbè mí. Bàbá mi gbà
1: ẹ̀gbà
2: ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kẹlò rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo ohun kan ṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kun 25 years ní rè ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nídìí iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewégbèmí ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ṣì wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara. Pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá lé ẹ fi kọ ẹ fi lọ òkè òkun ẹ fi lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sàn.
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà, mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
2: Nípa iṣan ara yìí sà, kí ló ń fà á gan-an àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára. Ó poríṣiríṣi ṣùgbọ́n ẹjẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra. Ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewégbèmí ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́ kí à ń pè ní iṣan ara gọ́sà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ní kùdìẹ̀kudiẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹnu àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní rẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ̀n báyìí.
1: Bẹ́ẹ̀ ni àbí ìwọ tó jẹ́ pé tọba ti ẹnu òpónà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúle gúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ odògùn fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni. Ẹlòmíì á ní ìbàdí ń gbìn so. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń ro ohun.
2: Ọ̀pá ìgbè mi ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ó ń ta gègègègè ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣúpọ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó o bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbèmí k adosoro ti e ba ti koko de ile ise ti wa leyin te ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gbalode ati ti ibile ta fi mo kini nse yin gan igba wo ni kini yi ti bere ibolode du ka to mo ogun ta wa fi se wo san fun
2: sugbon mi gbo te man so fun mi pe ofe le nse ayewo
1: ben ofe layewo amo te ba ti di e gba card 1000
2: lo ti poju baba egbe ko to ri pe e pe ero ibani soro ni ati bi ti o le se ni asan awon ko ma nsa ma so pe awon ori ori so ori ma lagu elemi ma ni ah ara ma ro ori ha ori o le so si bi bele na ni se pelu iso ara
1: ben o ni se pelu isan ara sugbon eto tun fara pe kini kan wa tan baba ma npe ni ofa se di ofa kan wa tan pe ni ofa sakatu ti ofa yi ba wole siyan lara abere si ni ba omi ara isan ara eje ara egungun ara je ni so ti ofa yi ba ti wa pe lara o se se ki ara ma tan ki nkan ma so kulukulu ka kira re ni abi awon kan wa awon lawon ti lo sigba awon ti lo sawo awon ti lo sikoku baba asasun o se se ko ma de san ara ni ko de ofa ara olohun o ni fe isan ti o gbogun ko ni fi de wa mole ko si tin se ni atokun ti o ni wo san ori ni ko gbe wa pade alawo re ama teyan ba dodo baba ewe gbe mi pelu ogun olorun ba to da ewe ati egbo yo ri wo san awa ki si olorun o sugbon a fi tolorun si waju olorun de fun wa si
0: o pataki to ye fun omo ede ni yen ni ki alaabia re pepelepele ko gba kuro lowo ko ni ku fo ladide agbara wa kale lowo iso ese orukun ejika ibade ati eyin ti daku abiriro gbo on to ba le ma mu ni tole emerun emepa kile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tatijo egbo na nda bi ti gba ni abe we gbe mi 0862 72 9575 isara lo ngbe eda duro nurse ni okunrin fin jokunrin o gba isan owo kiku ese kuku tai tai laye ma ti je ki apa te ese kan re bi ota re o warun ni ki je ki ise o gbadun wi ategbo si loko won be ewegbe mi si mo daju daju
1: ile ise baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu
0: 0862 72 9575 la pia re se pataki fun wo ati gbogbo ebi re patapata
2: eh nda ba se nda ko mo wa ohun na le ngbo baba egbe mi lati ipinle osun awon le mo nipa ewu ati egbo daada baba egbe mi se ka ni pe isun ara yi ohun gogogo lu gbiyanju ni
1: ese isun ara gangan la npe ni idominiyan oun lo gbe ara wa duro ti isan yi ba ti ni akunde ara o ni duro bo se ye ko duro e re lomi to ba bere bayi eyin adun ta isan ara tin da se sile niyan to ba ti de pe de ori bi lo bo se ye ko lo omi ori bi lo bo se ye ko lo lori isan eniyan o ni pe mi da iwo lo mokunrin to n gbo mi nile to je pe ati se oju si re ninu ile o dogun fun o isan ara re tin da se sile niyan gege ba se mo pe n ta n pe ni olomokunrin gan isan lo gbe duro se wa ri atokun awon nkan kan mi wa to le se akoba fun isan ara iwo olomokunrin to ba ti ni aisan ibalopo lodo to ti pe le tan baba wa n pe ni oku atosi o seese ko se akoba fun olomokunrin na to ba ti pe lara yo ti koba isan ko wa nibe ki isan yi ni agbara ti gbe n ta n pe ni olomokunrin duro
2: awon olomokunrin to je pe nkan omokunrin won kere ju ojo ori won lonko
1: isan kan wa nibi nkan olomokunrin to je pe ori e ni ede n gba koda tejo ba si lo bo si ye ko lo bi omokunrin yen ba ti n dagba soke nkan omokunrin o ma ma soke ni ele na baba wa n pe ni asoke
2: ṣugbọn to ba ti n dele se baba wa n gbe mi ayewo finifini n bẹ tẹsi fun o.
1: Baba ayewo finifini wa a ti ni awon ero igbalode ta fi se ayewo ta mo ibi ti aisan lugo si lago ara ba se ni ti igbalode bẹẹ naa la ni ti ibile ta baba wa n laye jọun.
2: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kódà ẹ bá mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí wàá pè mí tí ilé iṣẹ́ yìí wà sá.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ baba ewé gbè mí rè 08062 7295 75 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062 7295 75 ilé iṣẹ́ baba ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu ilé iṣẹ́ baba ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Niketu. Ero ibani soro baba ewe gbe mire. Le kansi. 080-6272-9575.
2: Baba wegbe mi, asiwa pelu won ile agbara. Lori isu ara olomokunrin, la si so tori pe opolopo awon olomokunrin to wa ntansi, won fe omokunrin, ori o le se dede lodo won. Mo so fun mi lekan mi ni awon to mo pa daada ti won fi se yin ron re, won si wa lati ipinle Osun, iyen ni Osun State. Baba wegbe mi, kini nkan mi ti o tun le se akoba fun le se dede omokunrin?
1: Ese atokun. Iwo ton gbo mi nile eleyi ko mo laarin an baba mi ti won gbo mi nile okunrin to ba ti ni ifo suga ko ni le se daada iwo okunrin ton gbo mi nile to to bi emeta bi emerin ile to mo
2: isara
1: yo se akoba lati se oju se re pelu lomi fe re ninu ile akoko niyan en ti ba tin to le meji le meta ki le to mo o tin to alaafia ara danu ba se nto yi ni sanra mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu de ba fowo din bayi a ji lonu aisa kan niye abi eyin ya mi te ngbo mi nile ati baba mi to je pe odu ri lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: be
1: ni ba se larugbo nle
2: odu ori na ni se pelu isan ara
1: be ni odu ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se ma da se sile si sugba ati ni awon egbogi to da fun ipeni da bayi eyin te ngbo mi nile ma support lo gba o ti lo awo o ti lo koko baba sasun aisa nebo mi mo ra ki n pa loruko to nje to mi se ta ki n fi e sile gbogbo wa la mo bi lu se ri atokun nile se baba ewe gbe mi a fi ara niyan te ba ti koko dodo wa afaje koko je ni pe e koko je anfani ejuwo
2: discount ma ti se ayawo ofefun
1: ni lana ti baba wa ati ti
2: gbogbo mi baba egbe mi mo so lekan mo ni ah kini ira ti o lo mo ni o mo pa dada oro re ti n gbo mi te ni ko mo ra bi asodun ti ti ma ti dele ise yi e n so fun mi na e n fo gbe pe gbogbo to se olagbara
1: atokun pelu ogbo olohun te ba ti dele ise wa e ni kaba ma pa ise wa ile ise baba ewe gbe mi wa ni Ketu bus stop ladojuko bridge elese nibi ti won ti n wo moto alapere ni Ketu ile ise baba ewe gbe mi wa ni Ketu bus stop ladojuko bridge elese nibi ti won ti n wo moto alapere ni Ketu
2: e ma n fara balẹ pe ero ibanisoro yi
1: ero ibanisoro baba ewe gbe mi re o 080-6272-9575 e gbo lekan si 080-6272-9575
2: o dupe lowo alejo wa baba egbe mi oruko temi o ti yi para lekan si olumide olalere ni oruko temi re pemi lolumaiti omi eko eko ni e se
0: o n pataki to ye fun omo ede eniyan ni ki alaafia re pe pelepele ko ba kuro lowo koni kufo ladide agbara wa kalẹ lowo isoro ese orukun ejika ibade ati eyin kidaku abi riro gbogbo ohun to ba le maa mu nitan lẹẹmẹrun ẹmẹfa kile ohun to mọ o lewu diẹ a o si gbọdọ foju se wa lọdọ ololufẹ japara o ba ti rin tagetage bi ẹni fẹ ṣubu maa nika maa mi gulegule owo n bẹ bi itatijọ egbo naa n dabi ti gba ni abe ewe gbe mi 080-6272-9575 sara ló ń gbé ẹ̀dá dúró náà sì ni ọkùnrin fi ń jọkùnrin ó gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú taìta iláàyè láti jẹ́ kí apá tẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ òòrùn àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàdọ̀ ewé àtẹ́gbò sí lọ́kọ́ wọn àti ewégbè mi sì mọ́ dájúdájú.
1: Ilé iṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062-72-9575 lápẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.

ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí. Ó ń pè ọkọ̀ wa bọ́ lọ́wọ́ ogun ọlọ́jọ́ pípẹ́, ìdè tí ayé di ọmọ, ìpọ́jú àti ìṣẹ́, àìsàn ọlọ́jọ́ pípẹ́, ogun adánidúró àti àìní ìgbéga, ègún àti ogun àjogúnbá ń dà ọ́ láàmú. Ìtúsílẹ̀ rẹ ti dé o, tó bá lè wá sí ìpàdé olóṣooṣù Bethsaida pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè, Reverend Olúwatóbi Ọmọnìyí, àti ọ̀gọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó kù ní gbogbo ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù, first Saturday of the month, láti aago méjì òwúrọ̀, 7 a.m. to 10 a.m. ní Akma Hall, ní ẹgbẹ́ AIT Road, Kola Bus Stop, Lekoo. Níbi tí iṣẹ́ ìyanu olójú korojú ti ń ṣẹlẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu létí odò Bethsaida lọ́jọ́ sí. Lórúkọ Jésù, iṣẹ́ ìyanu rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ tí o bá lè wá sí ìpàdé Bethsaida. Ẹ pé Reverend Toby fún àdúrà 08055155392 08055155392 Kò sóhun tó kọjá àdúrà.

0: torí ọlọ́run ẹ sọ̀rọ̀ fún wọn kó máa yé wọn yé wọn ẹ lùlù fún mi.
1: Alẹ́ ni o bá ti ń bá rìn máfura máfura ẹ̀yà fura sí wa ẹ̀dọ́gbàgbà ẹ̀yà.
2: Ọmọdé bá pẹ̀lú kòkòrò yẹ ká bá wí.
1: Má bàbá wá dákò.

0: ìrìn jẹ pẹ. Torí bọ́bí ìtọ́mọ̀ ni ẹni ìlú ní pẹ́ wo. Àti bọ́bọ́ ya bí ọ̀nà kò débì kan pín. Àti bọ́bọ́ ya bí ọ̀nà kò débì kan pín. Àti bọ́bọ́ ya bí ọ̀nà kò débì kan pín.
1: Wọ́n ní ẹ sọ̀rọ̀ fún wọn kó máa yé wọn yé wọn.
0: Ọmọláyàjọ́ mo gbọ́ tẹ́gìtẹ́gì.
1: Ẹgbòdì fún wọn kó máa yé wọn yé wọn.
0: Bàbá Túndé bàbá Bájídé bàbá Yétúndé mo gbọ́ lẹ́nu bí àjàta. Èdè tí n bá gbé ṣe é fèrè tí a fún kúkọ.
1: Mo mọ̀yàn débi tó dà.
0: Kúrò lẹ́rọ mi bá mi yí tàbí.

Okay.

sangre, tu bendición, hombre.